0: lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ bàbá mi Sam Ojo torí pé ọlọ́run lo bàbá yẹn fún mi nítorí pé mo fún ọmọ mi wá graduate mẹ́ta ló wà lọ́wọ́ mi wọ́n wá sọ fún mi gbà àwọn ọmọdé yìí wọ́n máa travel wọ́n máa rìnrìn àjò pé nǹkan kan gbà wo wọ́n ṣàgbàdúrà fún wọn ṣe gbogbo ẹ̀ èṣù gbógun sátánì gbogbo dé stage kan ó ti sú mi mo wá ké lọ́rọ̀ kan ṣá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè yìí ọmọ mi bẹ̀rẹ̀ ó lọ sílùú UK London tí mi tiẹ̀ lérò níjọ Sunday ló gbéra ó dẹ̀ débẹ̀ ní Monday mo wá bá
1: ọ̀yọ́ ọ̀tẹ̀ ẹ̀ lọ́mọ ní UK ẹ̀
0: lọ́yú wa
1: ìyá Yukeria
0: pípẹ́ tó bá ti di oṣù tó ọdún tó ń bọ̀ ìkejì náà máa lọ lórúkọ Jésù
2: àmì
1: gbogbo ló ń bẹ̀ lọ lóyìnbó tá a lájọ fún Nàìjíríà ṣe.
3: Bí olúwa ṣe wà tí ẹ̀mí ẹ̀ wá. I did not leave that spirit of gbogbo ẹ̀ rí tẹ́ gbọ́ yẹn. All those experiences you've had.
1: Mo pa gbogbo ẹ̀ papọ̀.
3: I gather them together.
1: Mo dọ́bù ẹ̀.
3: And I dọ́bù tẹ̀.
1: Kó wọnú ilé ẹ̀.
3: Hey, may God stay to your home.
1: Ẹ̀rí tó sọrí.
3: The testimony you've never shared.
1: Ọ̀sọ̀ testimony. Ibi gíga tó dé.
3: That company make your title.
1: Ó bá wọn débẹ̀.
3: Jẹ́jẹ́.
1: Àwọn tó ti yan ẹ̀jẹ̀
3: tẹ́lẹ̀. Tó lè ta chi kájú bí kò.
1: Ọlọ́run ó gbà ẹ lọ́wọ́.
3: Amen. Amen. Amen.
1: Sori tí kò lọ́ba máa padà.
3: If practice are to be restored.
1: O ní ìdìgboyà.
3: You need confidence.
1: Ayaya.
3: You need confidence.
1: Dáfídì ní ṣe lé wọn.
3: David should die pursue.
1: Olúwa ní lé wọn.
3: The Lord will pursue.
1: Ìwọ náà lé wọn.
3: You do pursue now.
1: Kò sí ẹnikẹ́ni tó ń dókè.
3: The two men that get to the top.
1: Láì lépa.
3: Without pursuing.
1: Gbogbo tó bá rí níbi gíga.
3: How do you stay at the top sir?
1: Wọ́n lé pa
3: ni. They pursued.
1: Gbogbo tó bá lé lọ́dún yìí.
3: Anything you pursue this year.
1: Gbogbo ẹ ló máa rí.
3: Hey, man, get there.
1: Gbogbo tó bá wà lọ́dún
3: yìí. Everything you seek this year.
1: Gbogbo ẹ ló máa rí.
3: Hey, man, find them.
1: Gbogbo bí o bá wà lọ́dún
3: yìí. Everything you enter this year.
1: Lànà ó ti dìde.
3: Hey, man, rest for you.
1: Àárọ̀ lọ.
3: Hey, man, help.
1: Àárẹ̀ lọ.
3: Hey, man, help.
1: Aṣẹ́gun fún ẹ.
3: Hey, man.
1: Agbe ẹsọ́kẹ́.
3: Hey, man.
1: Àárẹ̀ lọ.
3: Hey, man.
1: Aṣẹ́gun fún
3: ẹ. Hey, man.
1: Agbe ẹsọ́kẹ́.
3: Hey, man.
1: Àárẹ̀ lọ. Kígbe wa ràn mí lọ́wọ́.
3: Ṣé wọ́n ràn mí lọ́wọ́?
1: Ọmọdé àtàgbàlagbà.
3: Gbọ́dọ̀.
1: Ọkùnrin àtobìnrin.
3: Ẹ
1: wa ràn mí lọ́wọ́.
3: Kọ́mọdé mi lọ́wọ́.
1: Láti òní lọ.
3: Láti òní lọ.
1: Mi Samuel.
3: Ayi mọ ju.
1: Adébáyọ̀ Òjò.
3: Gabriel.
1: Mo gba ìrànlọ́wọ́.
3: Ayi si bẹ́ẹ̀.
1: Mo gba ìrànlọ́wọ́.
3: Ayi si bẹ́ẹ̀.
1: Nǹkan kejì.
3: Number two things.
1: Wá Ọlọ́run rí.
3: Seek God.
1: Ìgboyà rẹ.
3: Your confidence.
1: Ló máa jẹ́ kó so mọ́ lọ.
3: We make you connect with God.
1: Àwọn tó bá ń bẹ̀rù.
3: Those that are fearful.
1: Wọn kì í pẹ́ nínú ìgbàlá.
3: They don't stay long in salvation.
1: Tọrọ gbogbo kékeré máa dá wọn
3: padà. Little by little they run away.
1: You must be bold.
3: O gbọ́dọ̀ ní ìgboyà
1: sá. You must be able to present your Jesus to others.
3: O gbọ́dọ̀ lè fi Jésù rẹ̀ hẹ́lò.
1: O gbọ́dọ̀ lè fọwọ́ Jésù ẹ̀ gbáyà.
3: You must be able to boast of your Jesus.
1: Ló jẹ́ máa sọ fún ẹ.
3: That's why I'm telling you.
1: Inú Jésù ni sinmi wa.
3: Only in Jesus you can have
1: it. Fi ẹsẹ̀ sílẹ̀.
3: Leave your sin aside.
1: Ohun ayé yóò bá ayé lọ.
3: He said things of God will go with the world.
1: Gbogbo ẹyin jẹ́ ẹjọ́ ọmọ wòlíì.
3: All of it that has
1: said
3: invite the prophet
1: wa. Bambere lọwọ lọ.
3: Let me ask from God.
1: Sori si so mo ipe woli.
3: For that you prophetic calling.
1: Ibi tó ń gbé ẹlọ́jì náà.
3: He's taking you very far.
1: Aga dabili.
3: Very far.
1: Ẹ dabili.
3: Bẹ́ẹ̀ni Olúwa.
1: Nínú àwọn woli dẹrẹ.
3: And among prophets.
1: Aládùúgbò ló lágbára jù.
3: Those that can pray as the most powerful.
1: Bẹ́ẹ̀ni sá. Àwọn woli náà máa ń dalásẹ̀.
3: It is prophets that become authority.
1: Nínú ìpàdé àwọn woli.
3: In the gathering of prophets.
1: Àwọn aládùúgbò.
3: Those that pray.
1: Wọ́n ju àríran lọ.
3: They are greater than those that sin.
1: Àwọn aláṣẹ.
3: Those that give authority.
1: Ni wọ́n fàdúrà jagun.
3: They fight in prayer.
1: Ó tó máa ń jẹun wá lọ́jọ́jú.
3: That's why I do come every day.
1: Tí mò ń fàdúrà jagun
3: fún mi. To come and fight for you in prayer.
1: Sọ̀rọ̀ ni Sátidé.
3: Ní Sátidé sá.
1: Gbogbo ibi tó bá wà.
3: Anywhere you may be.
1: Tó bá lò fẹ́ lò mí mo mọ̀.
3: If you say one thing, I know.
1: Tába ti ń parí ìdajì.
3: Wọ́n ti fi challenge
1: wọn ní. Èmi tó ti gbéra nù.
3: I am living
1: in the street.
3: Pray for Sunday service.
1: Ta ló lọ́wọ́ tó
3: tẹ̀. Àwọn yàrá lifting up their hands.
1: Gba ire
3: dọ́bùdọ́bù.
1: Ẹni ló ní gòkè.
3: Ẹni ló ti sẹ́yìn náírà yìí.
1: Wà á tẹ̀ mọ́
3: yìí. Yóò ṣọ́ọ̀lọ́ pọ́ńdẹ̀.
1: Ẹ gbé ara bí tẹ bá wà.
3: Níbi ọmọdé lọ́yọ̀.
1: Ẹ lọ́wọ́jọ́ ẹ lọ
3: yìí. Gbogbo ọjọ́ bá kọ̀.
1: Nínú yàrá tí alájọ bí tì mí mọ́.
3: From that room where my kinsmen lock me.
1: Mo jáde.
3: I come out.
1: Mo jáde.
3: I come out.
1: Nínú yàrá alájọ
3: bí. From that room where the
1: kinsmen lock me.
3: When they are afflicting me.
1: Samuel jáde
3: o. Ìwọ́jú Gabriel come out.
1: Ọmọ mi ni mo
3: jáde lọ. Ẹni lọ́jọ́ bẹ́ẹ̀ tẹ ń pa mi lọ́jọ́.
1: Mo jáde lọ.
3: Mo jáde. Mo jáde.
1: Mo jáde. Mo jáde. Mo jáde.
3: Mo jáde.
1: Mo jáde.
3: Mo jáde.
1: Mo jáde.
3: Mo jáde.
1: Mo jáde.
3: Mo jáde.
1: Mo jáde.
3: Mo jáde.
1: Mo jáde.
3: Mo jáde.
1: Mo jáde.
3: Mo jáde.
1: Ẹmẹ.
3: Ẹmẹ.
1: Wà ní olúwa lẹ́ni.
3: Say not today.
1: Bá mi ṣe ogun alájọ bí.
3: Conquest the bottom of my kiss man.
1: Ṣe ní àṣẹ
3: wọlé. Conquest completely.
1: Kí n mọ gbọ́rú
3: ẹ̀ mọ́. Let
1: me never
3: see it again.
1: Bá mi ṣe
3: ogun tàbí ọ̀rẹ́.
1: Help me conquest
3: those friends like
1: enemies. Bá mi gbọ́rú
3: ẹ̀ mọ́. Completely.
1: Jésù Olúwa wa, ogun náà ṣe.

0: Mungbadu adaba.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: tó sọ Yorùbá ní ẹ̀rọ ni pé Yàsípéké Bàdákulà. Àwọn ilé kan wà tó jẹ́ pé Òyìnbóra ìlú àwọn kan bí ilé tá a bá wò láìpẹ́ láì jìnà tó bá láti máa tẹ̀síwájú àgbàgbé àṣà wa. Ọlọ́run ẹ̀mí jẹ́ ká gbàgbé àṣà wa.
1: Ohun ọ̀gá àgbà iléeṣẹ́ àdàbà FM Sir Martin Ayọ̀lá Legbọ́tàn. Ọba eléyìí tí wọ́n yàn ní Bọ́lọ́run dúró níjọba ìbílẹ̀ ìlà oòrùn ìpínlẹ̀ Ondo Samuel Fawẹ́mi lọ́jẹ́ pé ó ti kọmi ní báyìí lórí bí wọ́n ṣe ní ìjọba ìpínlẹ̀ yìí ó tún yan ọba míì náà sípò nílùú ọ̀hún. Fawẹ́mi ọ̀hún lọ́jẹ́ pé ó ṣe àpèjúwe ìyànsípò tí wọ́n tún ṣe ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí ò tiẹ̀ bá òfin mu rárá, pẹ̀lú àlàyé wípé ìfàǹfà eléyìí tó wà lórí ọ̀rọ̀ ọba ó sì wà ní ilé ẹjọ́ gíga nípínlẹ̀ Ondo. Ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ yìí ni wọ́n tún ni wọ́n fowó sí ọ̀jọ̀gbọ́n Thompson Akínífẹ́sì tí ó sì jẹ́ pé kọmíṣánná fọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àtòyè jíjẹ Alhaji Hamidu Takurọ. Wọ́n ni ó tún sọ wípé ìgbésẹ̀ yìí òun ni yóò tún mú ìgbà ọ̀tún débá ìlú ọ̀hún. Ìṣe ni Fawẹ́mi ọ̀hún lọ wá ṣe àpèjúwe ìyànsípò eléyìí tí wọ́n ṣe ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí ò bófin mu tó sì ní ìṣe ni wọ́n ti yan òun sípò lásìkò ìṣèjọba gómìnà Oluwarotimi Akeredolu lọ́dún 2022, ṣùgbọ́n tí wọn ò tí ì jẹ́ kóun gorí àpèrè ọba látàrí ẹjọ́ tó wà ní ilé ẹjọ́ náà. Bákanẹ̀wẹ̀ ni ọba tí wọ́n yàn ọ̀hún sípò ìnáwó àfilédè wípé ẹ̀sùn ọ̀hún ná wà ní ilé ẹjọ́ tí wọ́n sì sún di ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún 2026 láti gbọ́ ẹjọ́ ọ̀hún, tó sì tún rọ ìjọba ìpínlẹ̀ yìí wípé ńṣe ni ìjọba ìpínlẹ̀ yìí lọ́ba tó tẹ̀síwájú lórí yíyan ẹlòmíì sípò èyí tó ní kò tiẹ̀ sí bófin mu níwọ̀n ìgbà tí ẹjọ́ ọ̀hún tó wà ní ilé ẹjọ́. Bákanẹ̀wẹ̀ ni Fawẹ́mi ọ̀hún lọ wá rọ àwọn èèyàn kí wọ́n sì fi ara balẹ̀ kí wọ́n sì tẹ̀lé òfin nígbà tí ó pàrọwà sí gómìnà Lọ́kẹ́ Ayédàtiwá kí wọ́n ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà. Ìròyìn kùtù àìlẹ̀ ń gbọ́ láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kìnlawà tá a ti ń gbóhùn sátẹ́gùn tá a bá padà dé àjọ NAFDAC ni wọ́n ti bẹ̀rẹ̀ ṣíṣe àmúṣe òfin eléyìí tí wọ́n fi de ọtí inú ọ̀rá. À ń padà bọ̀ ẹ̀kú kalẹ̀.

0: Abe Abiodun Akinwumi ko lo soju Akure North and South Federal Constituency labi ase egbe oselu African Democratic Congress ADC Balawumi Balawo Balawu gbogbo wa
1: e ka ba pada lati oke lorin royin te siwaju ajo tun ri si onje ati ogun tun koja lo sona fun Nafdac lo ti bere sise amuse ofin ti won fi de oti inu ora ntita ati pipese re ni oja nipinle edo iye ohun na lo je pe won se ni ilu Benin ni oju ona Mission Road ati oja New Benin Market ayin to je adari iko ohun to lewaju won to je igbakeji oludari ti o wa fun iwadi ati sise amuse lapa Jindo Gusu ati apa ila orun Gusu Ugu Declan Agu onufoju oro ilede Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nípínlẹ̀ Gombe ni wọ́n ti mú ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ yìí ti ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà yìí láti lè ṣe ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún ipò gómìnà lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó fagilé ètò ìdìbò abẹ́nú tí wọ́n ti ṣe ṣáájú ẹgbẹ́ ọ̀hún ló ti wá ní mínísítà fọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Isa Ali Pantami Kamisu Ahmed Milankata àti Usman Aliyu Gari ni wọn yóò kópa níbi ètò ìdìbò

0: ètò ìdìbò abẹ́nú ọ̀hún lórílẹ̀-èdè Iran. Orílẹ̀-èdè ọ̀hún ló jẹ́ pé ó ti ṣe àgbékalẹ̀ àwọn ìlànà àtẹ̀lé fún orílẹ̀-èdè Amẹ́ríkà láti mú òpin dé bá ogun eléyìí tó ń wáyé kí wọ́n sì sí ojú òpó Strait of Hormuz láàrin ọjọ́ méje. Ẹ̀ntọ́ jẹ́ mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀-èdè Iran Abbas Araghchi òun ló fojú ọ̀rọ̀ orílẹ̀-èdè níbi tí ó fáwọn oníròyìn ní New York níbi ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé tó ń lọ. Araghchi ní àwọn èròǹgbà tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún láàrin ọjọ́ méje péré ni wọ́n gbé kalẹ̀ láti mọ́pin dé bá ogun eléyìí tó wáyé lápá ìlà oòrùn àárín gbùngbùn àgbáyé. Onílárẹ̀ òun náà ni kí ọ̀rọ̀ ilẹ̀ Lebanon kí wọ́n sì tún fi owó tó tó bílíọ̀nù $12 eléyìí tó jẹ́ owó ilẹ̀ Iran tí wọ́n ta ní kókó kí wọ́n gbẹ̀sẹ̀ kúrò lórí ẹ̀ àti àwọn òfin èyí tí wọ́n fi de orílẹ̀-èdè Iran lórí epo wọn. Ibi tá a rí mọ́ rèé lórí ìròyìn ní kùtù àìfún ti àárọ̀ tòní Adéyẹmí làwà lólóòtú ìròyìn ọ̀pẹyẹmí jọ ọ̀dànù wá sí ti gbọ̀yìn a kú yọ̀tọ̀ mi pín ọ̀sẹ̀.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
3: Bẹ́ẹ̀ni o, tá a bá dárúkọ iléèwé tó ní ìmọ̀ tó sì jẹ́ iléèwé gbogbo oníṣẹ́. Iléèwé Edward Ọláṣẹ́ ní Polytechnic Edolapoli àjọ àkókò Ondo State jẹ́ ọ̀kan gbòógì nínú wọn. Ààyè ìgbaniwọlé sí iléèwé Edward Ọláṣẹ́ ní Poli àjọ àkókò Ondo State 2026-27 ti ṣí sílẹ̀ báyìí o.
4: Àwọn ààyè ẹ̀kọ́ tí ó ṣí sílẹ̀ ní iléèwé Edward Ọláṣẹ́ ní nìwọ̀nyí: Electrical and Electronic Engineering, Science Laboratory Technology, Business Administration and Management,
3: Computer Science and Statistics. Bẹ́ẹ̀ni ààyè sì wà fún ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ bíi oṣù mẹ́fà àbí ọdún kan fún àwọn bíi Fashion Designing Technology, Graphic Designing and Printing Technology, Event and Social Management, Food and Baking Technology, Networking, Leather Technology.
4: Ẹni tí ó bá nífẹ̀ẹ́ sílé ìwé Edolapoli gbúdọ̀ gba JAMB tàbí kí ó máa bọ̀ ní ọgbà iléèwé láti wá gba fọ́ọ̀mù ìgbaniwọlé ní iléèwé Edolapoli.
3: Tí ó wà ní ẹgbẹ́ Àjọwá Town Hall nílùú Àjọwá Àkókò Ondo State. Fún akẹ́kọ̀ọ́ tó bá ní ọgọ́rùn-ún sókè JAMB wá gbà wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0707-921-8886 àbí 080-32-534-548. Lórí ẹ̀rọ ayélujára Edward Ọláṣẹ́ ní protectajowa@gmail.com. Ààyè ìgbanisílé ìwé Edward Ọláṣẹ́ ní lọ lọ́wọ́.
5: His Royal Majesty Oba Fashusi Richard Adewale Fadoli the Second and Assistant Commandant General retired Olusupada Osupare Kingdom. Ewu náà pàwòdì yín. Bẹ́ẹ̀ni nínú òfin ọ̀hún ọ̀la lọmọ pándọ̀rọ̀ yín gbọ́. Ifi ni kolokolo àgbo yín fi ń gbọ́ ni. Àdúpẹ́ kò já. Ẹ kú oríire o. On your meritorious retirement from the active service in the Nigeria Security and Civil Defence Corps NSCDC and the celebration of 68th birthday Diamond Jubilee of God's faithfulness, mercy, numerous achievements, favour and unwavering commitment to the humanity in Nigeria and super at large. Thursday, ọjọ́ kìíní oṣù kẹwàá, 1st October 2026. Ní dédé àgógó mẹ́wàá òwúrọ̀, àdì super tán ọ̀. Ní tẹmutẹmu jọlọmijọlọmi fàájì tó buwaya yóò ṣẹlẹ̀ fún kábíyèsí wa. Ikú bàbá yèyé, ọba Adékolùjọ, ọ̀dúndún asọdé dẹ̀rọ̀. Kábíyèsí, may you reign more than your forefathers, and your reign bring peace, harmony, development and longevity to the people of our land. Ire super aṣojú kété wa o. Amen. Chief Olesa Oforin super, Chief of Staff Tolu super, Chief Adeboro Animasa Olóyè gíga Kìlání, Olúgbẹ̀ Súpárè, Olóyè gíga Alábí, Olókè Ọgbọ́n Fọ̀kẹ́ Ọgbọ́rọ̀, Announcer on behalf of Opassing Council.
6: Àjọ̀dún ìkórè ìkẹsẹ̀ irú rẹ̀ ti ìjọ mímọ́ Celestial Church of Christ St. Michael Model Parish etí òru àkókò Kọ́lédé wẹ́rẹ́ ẹ bá wa yọ̀ ẹ bá wa dúpẹ́ Alleluia.
7: Alleluia.
6: Ọjọ́ ìsinmi ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn ọdún 2026 yìí gan ni ayẹyẹ ìkórè ìjọ Celestial Church of Christ St Michael Model Parish etí òru àkókò yóò mọ̀ wáyé nínú ìjọ wa àwọn fi àsìkò yìí kí gbogbo ọmọ ìjọ àwọn ìgbìmọ̀ ìkórè àti àwọn alága àwọn olùṣọ́ àgùntàn àti àwọn ìránṣẹ́ ọlọ́run gbogbo kú ọdún kú ìyẹ̀dún lórúkọ àwọn bàbá wa àti ìyá wa senior evangelist and prophetess EM Fọlọ́runsọ láńkí gbogbo ìgbìmọ̀ ìkórè ọdún 2026 àti gbogbo ìjọ ọlọ́run pé a kú ọdún a kú ìyẹ̀dún olú ìjọ mímọ́ a kórè ayọ̀ fún gbogbo wa o àmì ìgbìmọ̀ ìjọ ni olùkéde.
7: Òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
8: Ọjà ọdún ti dé àdàbà gbé.
7: Kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọ́n ti kọ́jà ọdún dé kárajà ọdún kátajà ọdún kájìfà ọdún àpolówó ọjà ọdún ẹṣẹ́ àmọ̀nà ó pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
9: Oya ẹ máa bọ̀ wá o.
8: Ìrẹ́pẹ̀tẹ̀ ni ọjà ọdún ti dé.
7: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station lọ́ba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún ẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbàyògbà á jì jọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344 Grace 08032474686 tàbí Fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
10: The much-awaited flexible learning model for a life-changing opportunity to obtain a degree in computer science from the best university of technology in Nigeria, Federal University of Technology, Akure Futa, is here again. As the Open and Distance Learning Center, ODLC Futa, is welcoming applications for admission into 100 level and direct entry applications into 200 level for the 2026-2027 academic session. Candidates will have the opportunity to study online, have same degree as on campus, access to world-class laboratories and computer facilities. It is also an opportunity for young school leavers and working professionals to earn a degree in computer science. Candidates without JAMB or UTME results can also apply. For methods of application and requirements, visit www.odlportal.futa.edu.ng. Don't miss this golden opportunity as the future of education is technology-driven. Director ODLC Futa, announcer.

0: ọ̀sẹ̀.
1: Lọ́lẹ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n.
0: Ọba aládọ́dọ̀ yìí bò ó kú ọdúrò ní o.
1: Ọmọ agbáṣọ ní láṣọ dún.
0: Ó ṣòfì jì àjìyà.
1: Ọmọ aláyé kan máa yé ewu.
0: Ọmọ aláyé gbẹdẹ bí ọdẹ ńlá yìí.
1: Kábíyèsí.
0: Àpá lórí òye.
1: Bẹ́ẹ̀ra tètè kú bọ̀rọ̀.
0: O gbọ́ òwúrẹ́ rẹ arójú.
1: Àwọn òwúrẹ́ rẹ
0: aráyè.
1: Wọ́n ti ṣọdún ilé ìfúta
0: lọ́dún yẹn.
1: Wàṣẹ́ lọmọdún.
0: Ẹ lọ àdàgbàdàgbà.
1: Àmọ́ pọ́n ti kan gẹrẹ.
0: Lásìkò tẹ̀rẹ́.
1: Ọmọ àkórẹ́ àṣẹ gómìnà lúlú àkórẹ́.
0: Àkórẹ́
1: àtòrò wá sí.
0: Bómi kò ọmọ òwúrọ̀ pọ́n.
1: Ìṣá.
0: Ẹ̀jẹ̀.
1: Ọ̀nọ́rọ́bù.
0: Abíọ́dún.
1: Akínwùmí.
0: Àmọ̀ sí Bala arábìnrin
1: bọ̀ kíni akéde.
0: Kí Kábíyèsí.
1: Ọba aládọ́dọ̀ yìí bò.
0: Wọ́n ti ṣọdún ìwádìí ṣe lára mi.
2: Ìyá ṣe pàtàkì nínú ilé torí àwọn ní ṣèkẹ́ ọkọ tọ́jú ọmọ tí wọ́n sì ń gbé àwọn ará ilé gẹ̀gẹ̀. Ìpàgọ́ àpapọ̀ àwọn obìnrin ìkejìlélógójì irú ẹ̀.
3: Ẹgbẹ́ ya bíṣọ̀bù ìkarùndínlógójì ní ìjọ Anglican torílẹ̀-èdè Nàìjíríà ẹ̀kọ́ àkókò.
2: Lábẹ́ ààrẹ wa arábìnrin Esther Olúkẹ́mi Bada.
4: Joint 42nd Annual Women's Guild and the 38th Mothers Union Conference.
2: In the Diocese of Akoko, Church of Nigeria Anglican Communion.
4: Invite the general public to the
2: Akoko Diocesan Women Conference.
4: Coming up on Friday 25th to Sunday 27th September
2: 2026
4: at St. Thomas Anglican Church, Erushu Akoko.
2: With the theme,
4: Natural Mother and Grandmother, Faith Transferred, Future Transformed.
2: 2 Timothy 1 verse 5.
4: Ní ìjọ Anglican Ajíkinrin agbègbè àríwá àkókò.
2: Gbogbo ìgbìyànjú tí a sì tún kí màmá wa Mrs. Esther Olúkẹ́mi Bada.
4: Káàbọ̀ síbi ìpàgọ́ àwọn obìnrin
2: tí yóò wáyé ní ìjọ Tọ́mọ́sì mímọ́ Irúṣú àkókò.
4: Bẹ̀rẹ̀ ní ọjọ́ Jímọ̀ ọjọ́ karùndínlọ́gbọ̀n wọ ọjọ́ ìsinmi ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n.
2: Oṣù kẹsàn-án 2026.
4: Pẹ̀lú àkòrígbòrò tí ó wí pé.
2: Ìyá ẹni àti ìyá ìyá ẹni.
4: Ìgbàgbọ́ ti ń fúnni ní àyípadà rere ọjọ́ ọ̀la.
2: Tí wọ́n sì kejì orí kìíní ẹsẹ̀ karùn-ún.
4: Ìdásójú obìnrin ti dáhùn sí ni a ń retí níbi ìpàgọ́ yìí.
2: Venerable TM Ayọ̀ Ọláníyan.
4: Vicar.
2: The Right Reverend J.O.B. and Mrs. E.O. Bada J.P.
4: The Sun Bishop and Women's Guild President.
2: Akoko North Ajíkinrin announcer.
5: Ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o. Nílé ìwé ẹ̀tẹ̀tẹ̀ tó máa ń mú ìtẹ̀síwájú dé bá ìgbé ayé ọmọ.
6: Rural Group of Schools.
5: Lórí Gbàràgà Ward lọ́bàdàn orí òdìgbò.
6: Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni.
5: Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé.
6: Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù.
5: Ilé ìwé pàtàkì yìí ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yí kátà wọn ọmọ ti ń bá wọn ọmọ rere kọ́ wọ́n rìn papọ̀ láti ṣoríire tùgẹ́dà.
6: Àti nursery and primary pẹ̀lú secondary session.
5: Gbogbo sọ́bíà tó wà theoretical contextual psychological la ń ṣe ń bẹ̀.
6: Kódà àtàwọn tó gbé ẹ̀kọ́ṣọ̀pọ̀ sẹ́yìn for substantial experimentation láti àkóyà qualitative education.
5: Gbogbo àwọn nǹkan rere tí mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtòní dé.
6: Ilé kì í lọ nítorí àràbàjẹ́ gé òtítì bíire sólà ẹnẹ́jì tí wọ́n gbé wá látòkè òkú tí wọ́n wá gbé kalẹ̀ ń bẹ̀.
5: Ẹ wá wo àwọn olùkọ́ tó neat tó clean dànùdànù.
6: Tó tún wà professionally and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn.
5: Moral Group of Schools.
6: Ẹ̀wọ́ ẹ̀ má jẹ́ sọ̀rọ̀ pípọ̀ jù.
5: Ó yá sí Moral Group of Schools.
6: Lórí Gbàràgà Ward lọ́bàdàn orí níjọba ìbílẹ̀ òdìgbò.
5: Ètò ìgbaniwọlé ti bẹ̀rẹ̀.
7: Dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀. Àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
8: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn atúwá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tá fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDCare. Atúwá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kọ́dẹ̀ máa sanwó.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
2: Nescafe. Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: was praying 3 hours every day. Then he made it about 5 hours or so every day. He said, when people ask him today, every time he's praying, he went here. I want to ask you a question. If you saw Jesus physically this morning, how would you talk with him? Have you read John chapter 4, where that woman by the well of Sychar talked with Jesus? How was it that day? It was a free-flowing discussion. Give me water to drink. And the woman said, you are a Jew, I'm a Samaritan, you're asking me water. And discussion went on until she abandoned her water pot and ran and said, everybody come and see you. There's one man discussing with me here. That man knows everything about, that man must be the Messiah. Your prayer life must change.
1: Pumping it up on Adaba FM.
2: Tẹ́ ẹ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Agbórí ìṣelòṣì jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá ọ fẹ́ bèèrè kankan àbọ̀ ọ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn lọ 100 ọdún, wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọn tun ma da ta kebe kebe se bi ewe ati egbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ati egbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egbe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si ara wa be ni nkan ko ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero banisoro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alafi ara wo ni bi fi abia oju
4: Gbadun adaba.
5: Mo ngbadun adaba.
4: Mo ngbadun adaba.
5: Mo ngbadun adaba.

0: ti fe ku fe ohun to mu wa n wa to mu wa n lo ninu aye niyan ti a ba ti wa gba ominira lowo eleyi pelu agbara emi mimo olorun ati kogoja
1: e se pupo boya le ri
0: igbesi aye iberu mo
1: boya le ri
0: boya mo fe ku ati mo pe ara emi emi ki ku ara lo nku
1: boya le ri bere kan si ka to kan se eto yi nile 0816251999 kini iloruko yin bo le tin pe
2: e karo
1: e se
2: e ku eto
1: e se gan
2: e se lero lo soro lati ran akoko
1: e se pupo kini ibere
2: yi ibere mi ni o wa ninu iwe John chapter 14 igba ti jesu lo o so fun awon meyin o lo yo ran emi mimo si ti o ma so lutunu fun won eh kini awon ti obirin so to nipo lo lohun ran so le mi mimo ni
0: Mahanta is the highest consciousness that any human being can ever attain. Olorun lo ran Mahanta wa lati ma ko eru emi. Mahanta ti wa ki eniyan to wa. Ko de si nigba kankan ti aye wa ti ko si Mahanta. Mahanta je oniṣẹ ọlọrun o ṣiṣẹ fun ọlọrun nitori pe ọlọrun lo ran wa lati wa kore gbogbo emi to ṣetan lati ba ọlọrun ṣiṣẹ pọ ki ṣe jesu lo ran ọlọrun lo fun ni iṣẹ yen ohun de ni 974th in an unbroken lineage of Mahanta
1: e ṣe pupo aya alugbogbo iran alaye kranpe ti ma kan fi kun ni pe orisirisi ile iwe lo wa nile aye o crèche wa nursery wa kindergarten wa primary wa secondary wa university wa ati bẹẹ bẹẹ lọ ti won si ni orisirisi olukọ eyan o le lọ gbe graduate teacher ko lọ ma kẹkọọ ko lọ ma ṣe teacher ni university so orisirisi ẹsìn ló sì ní àwọn orisirisi olukọ ti wọn Mahanta ti wọn sọ yìí ni a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ nínú ẹ̀sìn kánkà ẹ̀sìn kánkà kò sí tako ẹ̀sìn míì kò sí kò ní kí o ní ẹlẹ́sìn míì má ṣe tiẹ̀ ẹ̀ ṣe púpọ̀ àrọ́jọ́ musolókùn àkókò wa ti lọ níbi ni a máa fi àdàgbà ètòtò nírọ̀ sí mo dúpẹ́ lọ́wọ́ àwọn àlejò mi adébíyìnpé aya alùpùpù ìran ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tiẹ̀ wá sórí ètò yìí.
0: Ẹ ṣe púpọ̀ gbogbo ẹyin olùgbọ́ wa inú wa dùn láti bá yín ní àlàáfíà àwa náà a tún fẹ́ máa lọ ó tún dìgbà mìíràn tí a tún máa bá yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀mí ẹ ṣe púpọ̀ ẹ kú ìjókòó látẹ̀kàn.
1: Anthony Ugboma, thanks for coming on this program.
3: Thank you, Mr. Presenter. Thank you, listeners at home. It's been a pleasure.
1: Mo dúpẹ́ lọ́wọ́ amojú ẹ̀rọ akéde ètò àti olóòtú ètò yìí ẹ tó pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ fún àkórí mìíràn fún èyí tí ẹ ráyè pè wọlé ẹ lè máa pè wọlé sí 08037267996 èmi Olúṣọlá Adéyẹyẹ atọ́kùn ètò ètò ní ló ń kí yín pé kí ìbùkún ọlọ́run máa wà ẹ tó pàdé wa lọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀.
4: Ó sì ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ mi mímọ́ tí ó máa wáyé ní ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀. Ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08037267996 tàbí 08039196090 tàbí 08023233841 tàbí kí ẹ lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀kàyé wa ní www.ekankanigeria.org tàbí kí ẹ kàn sí wa lórí twitter ní www.twitter.com/ekanka ẹ lè bẹ̀ wá wò tàbí darapọ̀ mọ́ wa ní ilé ìjọsìn wa tó wà ní ojúlé kejì ní àdúgbò Odùfùwà ní Ajípowó tí ó yà sí láti pópónà tó lọ sí Òǹdó Lákùrẹ́ ẹ̀kánkà ọ̀nà òmìnira ní ti ẹ̀mí.
5: Ẹ darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ fún àkọ́tun ètò títí ìgbà náà kí ìbùkún Ọlọ́run kí ó bẹ.
6: Ilé iṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
7: Ṣadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
8: Màámi.
7: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
8: yẹn. Hypo kẹ̀.
7: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́.

0: àdójọ náà sí
1: ẹlàjọ ṣe
0: ọdún ilé ìfúta
1: festival 2026
0: òdì ti yí ọdẹ wẹrẹ
1: ẹlàjọ ara
0: orílẹ̀ mi kẹ́hìndé
1: owó labí
0: ṣe mọ̀síkò igi
1: kábíyèsí ọba dọgba ládẹ́dọ̀ ìbò ògúnládé
0: aládẹ́lù
1: cfa
0: ọ̀dúndù kejì
1: ìdẹ́jì
0: àpáyàmọ́ kùlà
1: ọ̀fàkúrẹ́ kingdom
0: fọ ọmọ òkú ọdún ilé ìfúta
1: ó ti ṣe lọ́dún
0: wà á dìṣe lẹ́ẹ̀mẹ́rin
1: kíkẹ́mi akí ọlálẹ́dẹ àkúrẹ́ pátákó gidiro
0: ẹ̀rọ ni a máa dún ṣe
1: ẹlàjù gbóná
0: kábíyèsí
1: ọmọ wa mẹ́kọ̀
0: èrè òwe ogele
1: ewé gígùn àti o
0: ọ̀nà ni mo kẹ gúgùn àwọn aláfíjẹ́ jì lọ́nà òye
1: lọ́dọ̀ sùn ògún ṣe gbẹ́rẹ̀ náà yìí
0: wọ́n torí ilẹ̀kọ́ bọ̀ náà lukú rọ̀ yọ
1: ọmọ ikú pa ni ọ́ dàre
0: àjàpadà ọkọ èyí ṣọ̀run
1: kẹta ara lọ mú fi
0: lórí àpèrè
1: àbárẹ́
0: ẹ̀jẹ̀
1: ọlọ́mọkùnrin kẹ́hìndé
0: ogúnlábí
1: ìlú ìlú bátímọ̀
0: ìmẹ́rìnlá
1: amẹ́ríkà
0: lẹ́bọ̀n kẹ́mi akéde
1: kí kábíyèsí
0: ọba ládẹ́tọ̀ òyìnbó
1: wọ́n ti ṣọdún èyí
2: ẹ máa kú dédé ìwòyí o nípínlẹ̀ Ondo.
3: Ẹgbẹ́ pàtàkì kan tí a pè ní
2: Ondo State Group of Entertainers.
3: Ìlú máa ń kíyìn o.
2: Ìyẹn àwọn tó ń ṣiṣẹ́ amúlùdùnmù lẹ́lẹ́kàjẹ̀ka ní entertainment industry.
3: Wọ́n ló yáká parapọ̀ kájọ celebrate one of music icons in the world.
2: Ògbóǹtagì Mikimiki olórin pàtàkì
3: tó ti fi orúkọ rere lélẹ̀ káàkiri àgbáyé.
2: Tó sì wá jẹ́ ọmọ wa nípínlẹ̀ Ondo.
3: Táwa lẹni náà Ìṣọ̀lá Adéníyí Adégeye kí Sọ́nìyàdé.
4: I was born on the 22nd of September 1946 in a town called Ondo in Ondo State.
2: Group of entertainers jẹ́ ẹgbẹ́ pàtàkì.
3: Àkọ́kọ́ nínú ẹgbẹ́ tó mọyì àwọn tó ń ṣiṣẹ́ amúlùdùn.
2: Gbọ̀ngàn ni Ondo State Group of Entertainers dúró.
3: Láti máa ṣàtìlẹ́yìn fáwọn vibrant, vibrant and reputable entertainers.
2: Nípínlẹ̀ Ondo.
3: Ẹ̀yin olólùfẹ́ olórin onílù oníjọ eléré àtàwọn pèdèpèdè.
2: Akéwì
3: comedians,
2: cameramen,
3: sound engineers
2: and content creators.
3: Oya!
2: Celebration of a living legend.
3: King Sonyade at 80.
2: Let's do it together.
5: Fífí òògùn apakòkòrò Larvicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti Ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ yúnífọ́ọ̀mù ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú ibi tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú òògùn tó yẹ láti dènà kí àwọn ọmọ ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí, ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà. Fún Nàìjíríà tí kò ní àrùn ibà mọ́, kó ipa tirẹ̀. Ìkéde wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn alájọṣepọ̀ fún àrùn ibà.
6: Ó má ti dáraba ó kárí ayé o.
7: Ní iṣu dáraba ó gbọ́nà túyọ̀.
8: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì
9: tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní iṣu.
8: Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀.
9: Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain.
8: Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà.
9: Olú antichẹ̀.
8: Jinsan Shino.
9: Pantan Joga.
8: Great watches.
9: Awoka.
8: Senator dressing.
9: Resource control.
8: Ní iṣu.
9: Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹ gada ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí.
8: Oh my God!
9: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni.
8: Military and paramilitary accessory.
9: Àwọn officers boot.
8: Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn.
9: Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ńbẹ́.
8: Gbogbo schools ní kó tètè wá máa order for uniform container and sanders.
9: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí.
8: Ìbẹ́ ìṣeléyọ léyọ tàbí dọ́sí dọ́sí.
9: Ẹ̀yí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
8: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
9: Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́.
8: 080-3452-0455
9: ní Yéṣù
8: Abíbàtà kúkúkà.
10: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kókú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé? Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000-3 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
11: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba àpapọ̀, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn àwọn ọmọ kókó yín láti orí ọmọ òjọ́ títí dé ọmọ oṣù mẹ́tàlélógún lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dẹ̀nà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dẹ̀nà. Ẹ gbọ́ wa lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
12: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
13: A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
12: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7777. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.

0: ọdún irú rẹ̀ pẹ̀lú ìsọjí ẹ̀mí mímọ́ ọlọ́jọ́ méje láti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù yìí títí da ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún tí a wà yìí. Ìsìn àárọ̀ yóò máa wáyé lágo mẹ́rin ààbọ̀ àárọ̀. Ìsìn ti ọ̀sán yóò máa wáyé lágo mọ́kànlá àárọ̀. Nígbà tí ìsìn ìrọ̀lẹ́ yóò máa wáyé lágo mẹ́rin ààbọ̀ ìrọ̀lẹ́. Tó bá wá di ọjọ́ kẹrin oṣù kẹwàá bákan náà ni ètò ìsìn dúpẹ́ nínú ìjọ wa ní aago mẹ́jọ àárọ̀. Àkòrí tọdún yìí la pè ní gbogbo ìbùkún wọ̀nyí yóò ṣẹ̀ sórí rẹ yóò sì bá ọ bí ìwọ bá fi etí sí ohun olúwa ọlọ́run rẹ prophet oa ogbu àwọn ni oníṣọ́jí senior kerubu engineer ogunṣemóore good lord àwọn ni ògúnlá youth chairman imperial king of zion dr hm ogunfẹ̀yí ni jp àtàrí oyè ajígbadé lenetu of ogbonla àwọn ni spiritual leader àti supreme head of c&s church of zion worldwide imperial king of zion dr hm ogunfẹ̀yí ni jp àtàrí oyè ajígbadé of ogbonla founder c&s church of zion ogbonla worldwide pastor prophet ade odúṣọlá aka odiye àwọn ló ń kéde.
1: Kébí èsì abalọ́dẹ́dọ̀ ìgbò wo mò kú ọdún òní o.
2: A ṣe ìṣàmọ́dún òde.
1: Yemegun International Club OIC Lulu Baltimore in Maryland America Bẹ̀ni Lúṣẹ́ lọ sọ̀dọ̀ Olómìnì Kábíyèsí ògbákejì ọ̀rẹ̀ṣà Odio ẹni ọba Dr. Aládẹ́dọ̀ Ìbò Ògúnradé Aládẹ́lùsì CFR ọ̀dúnrún kejì méjì tilẹ̀ àkórẹ́ àtùrúkè lóògbé wọ ọkú ọdún ọkú ìyèdú kété ètò lítìtò fọdún ilé ìfúta ọlọ́ọ̀sẹ̀ kan gbáko ká bẹ̀rẹ̀ léjọ́ ìṣẹ́gun ká parí léjọ́ ọ̀sẹ̀ lálẹ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n ọba

0: Ọmọdún
1: wa ṣẹlu mọdún
0: lásìkò tẹrẹ
1: ọmọ àkọlá ṣe gómìnà lúlu àkọlá
0: ẹjẹ
1: òye mẹkùn international club
0: ní ìkàbáre
1: akin ọtọkìtì
0: kọjá giriwa
1: ayọ
0: agbámúṣẹrí
1: kọjá akọwé
0: àpapọ̀ ẹgbẹ́
1: oic
0: olúlu
1: mọtìmọ
0: maryland amẹríkà
1: lọfọkẹrẹ akéde kábíyèsí pọ
0: ọba aládọ́tọ̀ òyìnbó
1: wọn ti sọ bẹ́ẹ̀ ìwádìí ṣe lára mi
0: ọjọ́ ọdọdún la ìrà kó
2: magba kọ́kọ́ nílé àdújọ́ ọdọdún la ìrà lọ́nà yẹ.
0: ọdún ilé ìfúta
1: festival
0: 2026 yí ọlọ́dẹ
1: àkúrò olóyè mẹ́kùn
0: kéde ètò ní títò
1: lẹ́sẹsẹ
0: ìjáde ilé ìfúta
1: àpọ̀mọ́
0: àyẹ̀wò
1: ètò ìlera ọ̀fẹ́
0: ayé náà fi dẹ́jì
1: níjọ́ ìṣẹ́gun
0: níjọ́ kejìlélógún oṣù yìí
1: níjọ́rú wednesday lè pẹ́
0: ètò ìdánilẹ́kọ̀ọ́
1: ayé
0: ìfúta
1: auditorium
0: magba fúta
1: lágbo ọmọkànlá òwúrọ̀
0: ayẹyẹ ẹjọ́ ìbílẹ̀
1: ìnídìjọ́bọ̀ thursday
0: náà fi dẹ́jì
1: àtẹrẹ bọ́ọ̀lù ní sport complex lakore
0: èyí lágbo mẹ́rin
1: ìrọ̀lẹ́
0: ẹjọ́ jímọ̀ rẹ̀
1: lágbo mẹ́wàá
0: òwúrọ̀
1: ètò jumọ̀
0: fásitì ilé ìfúta
1: lágbo kọ̀ọ̀sán
0: lakore
1: central mosque
0: ọ̀yá
1: ọdún ilé ìfúta
0: 2026
1: lẹ́jọ́ sátidé
0: ẹjọ́ kẹrìndínlọ́gbọ̀n
1: níbi kẹrẹ́gbẹ́jẹgbẹ́
0: àti àyàn fanda lọ́wọ́jú kábíyèsí
1: ọba dr
0: aládẹ́tọ̀ òyìnbó ògúnradé aládẹ́lùsì
1: cfr
0: méjì ti là kọ́rẹ́
1: àti lùkè lẹ́gbẹ̀ẹ́
0: gbogbo ọdún òní o
1: àwọn iye bí ọmọ ẹgbẹ́ bí
0: ọmọ èyí gbàmí ọmọ àbá gbàmí
1: àmì gbàmí àbójúmẹ́ àmì à.

0: koko ase eni to n ba don re koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin esi mo wi pe yoruba ni abamo bayi ohun na ni gbeyin oro Ọlọrun Ọba kọ ma je ki abamọ kọ gbẹyin ọrọ gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wipe iwo yawo to ọba mọ wipe ọkọ re o se daadaa to ninu ile gbiyanju ka ejo wa ojutu si ọna abayọ ohun ni ki se wipe awa n bẹta ana seta ohun naa lo le jona abayọ iwo naa gbiyanju ko ra egbogi 24/7 aba mixture kọra fọkọ rẹ kó bẹ̀rẹ̀ sí ni ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí máa ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọ nílọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide
0: bẹ́ẹ̀ ni ìjáwá ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091 60 62 62 53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091 60 62 62 53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.

ẹ kú ojúmọ́ mọ́ láàárọ̀ tòní níkànnì àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlàrámọ̀kí lawàtà tí ń gbọ́n sátẹ́gùn akínkáàbọ̀ sórí ètò etí yín mélòó níbi tá ti máa mú àwọn ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ẹlẹ́wà tá ti máa mú wá fún yín lọ́kọ̀ọ́kejì ojúmọ́ kan kì í máa kọ́wọ́ mọ́rùbọ ẹnu bẹ́ẹ̀ lójúmọ́ kan kì í máa kẹ́sẹ̀ ọmọyẹ̀nà ojúmọ́ rẹ náà lọ́mọ wa lónìí ojúmọ́ ayọ̀ òun náà lọ́mọ wa ìran ṣẹ̀kẹ̀rẹ̀ kan ò ní bá wọn rò dé ìbànújẹ́ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tẹnìkọ́ọ̀kan lé tẹ́ ẹ ti ń gbọ́ wa. ẹ kú ojúmọ́ ẹtú kú ojúmọ́ mọ́ o ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ akú wíkẹ́ndì. ẹ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó tó wà nínú ẹ̀.

ọgbà bẹ́ẹ̀ ni ààrẹ tinubu ló ti pàṣẹ kí wọ́n tètè lọ ṣe àtúnṣe ojú ọ̀nà eléyìí tó jẹ́ ti benin sí àṣàbà ní pápápá. Àtíkù kò ní sọ pé òun ò díje mọ́ fún ẹnì kankan tó jẹ́ àwọn ọ̀dọ́ tó jẹ́ olùdíje o ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ òun lọ sọ bẹ́ẹ̀ jáde. Orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe ti pé ọdún 84 Sanwó-Olú ọmọ rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n gbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àbí ẹlẹ́sìnjẹsìn kí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ kan.

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Àjọ̀dún ìkórè ìkẹsẹ̀ irú rẹ̀ ti ìjọ mímọ Celestial Church of Christ St. Michael Model Parish etí òru àkókò ọ̀lẹ́dẹ̀ wẹ́rẹ́ ẹ bá wa yọ̀ ẹ bá wa dúpẹ́ alleluia. Ọjọ́ ìsinmi ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn ọdún 2026 yìí gan ni ayẹyẹ ìkórè ìjọ Celestial Church of Christ St. Michael Model Parish etí òru àkókò yóò mọ̀ wáyé nínú ìjọ wa. Àwọn fi àsìkò yìí kí gbogbo ọmọ ìjọ, àwọn ìgbìmọ̀ ìkórè àti àwọn alága, àwọn olùṣọ́ àgùntàn àti àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo kú ọdún kú ìyẹ̀dún lórúkọ àwọn bàbá wa àti ìyá wa Senior Evangelist and Prophetess E.M. Fọlọ́runsọ là ń kí gbogbo ìgbìmọ̀ ìkórè ọdún 2026 àti gbogbo ìjọ Ọlọ́run pé a kú ọdún, a kú ìyẹ̀dún, olú ìjọ mímọ́ a kórè ayọ̀ fún gbogbo wa o. Àmì ìgbìmọ̀ ìjọ ni olùkéde.
4: Bo my dear, okunrin kakaka, okunrin kokoko, okunrin wawa wowo ekushanu.
5: Obinrin kan lo nke ololufe ebeye. Kide wa nse wipo ba fun okuta tabi sise ile kan rara o. Sugbon tori pe o ba gun iyan daada. O de fun gbogbo egbegbe odo e leyi to ma nje ko dun mo ko da sakasaka lai siro ti roti. Obinrin yi se ngbosuba kare. Me lokunrin o tun ngbosuba na pada fun vigoka. Wipo un lo je ko mo odo mo le gun yo de level ye isu oma gumate. Asiko igan lo se waye mi pe luwe ni won fi soro vigoka herbal capsule tiki je kore okunrin lati gba ball lori papa gbo to bi teje ti santena ate yara to ti re tele lo ma jidije pada ti o ni sismes memo igan lo fa ti gbogbo awon okunrin fi yan vigoka layo ayo herbal help limited lo se pelu natural o de ti wa kakiri chemist ati pharmacy shop telephone 0803-860-6858 vigoka iba
6: From the great halls of Oyemekun Grammar School, Akure, to every proud member of the 1970 to 1974 set, wherever you are, we say welcome home. You are cordially invited to our annual general meeting. It's not just a meeting, it's a reunion, it's a homecoming. On Saturday, September 26, 2026, 11 a.m., at the Alumni Building, Oyemekun Grammar School, Akure, let's come together to take a stock, to plan for the future of our school, and to strengthen the bond that has kept us together for over 50 years. Let's make OG GSA 74 proud again. Ojo Saturday, Ojo Kerin Dilogbon, Oshuta Wai, Agumoko Laro, Ni Alumni Building, Ilekowa, Oyemekun Grammar School, Akure. Announcer, Dr. Eson Ajayi, Chairman, Planning Committee. Up School!
7: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo opo mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
8: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon ko rin bire fun gba gbogbo akonse gbogi bile ba gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro apo gede gede jo ti ara danu logo lo mo kòrìá bá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ nadaki fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
9: Káàbọ̀ padà láti òkè lọ́hún ẹjẹ́ abẹ̀rẹ̀ ní pápá kamọ́ ọmọ wa lọ́kọ̀ kejèjì. Ìròyìn eléyìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ di mímọ̀ wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n fún ìṣèjọba rẹ̀ ní àkókò díẹ̀ sí o àti àǹfààní sí láti parí àwọn iṣẹ́ eléyìí tó jẹ́ iṣẹ́ gidi èyí tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú àlàyé pé ìṣèjọba rẹ̀ ó ní ó ń ṣe ló ṣe àtúnṣe sí àwọn àṣìṣe àti àǹfààní tí àwọn ìṣèjọba tí ó kọjá tí wọ́n ti pàdánù rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tinubu nọ́pa àrọwà yìí nípasẹ̀ tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí Tajudeen Abbas lánà òde yìí ní ibi àkànṣe àdúrà pàtàkì èyí tí wọ́n ṣe ní mọ́sálásí ńlá ilẹ̀ yìí tó wà nílùú Àbújá tó wà lára akitiyan fún ayẹyẹ ọdún mẹ́rìndínlẹ́ àádọ́rin eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà tó gba òmìnira yìí ṣe ni ààrẹ tinubu ó ní àlàáfíà àti ìdàgbàsókè òun náà ló ti ń padà sí orílẹ̀-èdè Nàìjíríà díẹ̀díẹ̀ báyìí tó sì rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n má sọ ìrètí nù gẹ́gẹ́ bó ṣe ti wí ó ní ọdún mẹ́rìndínlẹ́ àádọ́rin ó ní ti orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira ó ní kì í ṣe kìrìmì bó tilẹ̀ jẹ́ wípé ìrìn àjò ọ̀hún òun náà ló ní ṣe onírú ìpèníjà àti àǹfààní wà ó ní ṣùgbọ́n ó ṣe pàtàkì kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n ní sùúrù kí àtúntò eléyìí tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè yìí kó lè bá àjọ ìwé ìròyìn vangard onúgbéjáde láàárọ̀ tòní bí ààrẹ bó ṣe ti ń sọ̀rọ̀ òun náà ní sanwó-olu náà ló náà tó fọ̀rọ̀ ló tún fọ̀rọ̀ léde gómìnà ìpínlẹ̀ èkó babájídé olúṣọlá sanwó-olu yìí ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n gbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tàbí ọ̀rọ̀ ẹlẹ́sìnjẹsìn kí wọ́n gbé sẹ́gbẹ́ kan o gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nàìjíríà bí ó ṣe ti pé ọdún mẹ́rìndínlẹ́ àádọ́rin eléyìí tó jẹ́ pé ó gba òmìnira gẹ́gẹ́ bí ó ṣe ti wí ó ní ó ṣe pàtàkì kí àwọn èèyàn kí wọ́n ṣiṣẹ́ papọ̀ kí wọ́n sì gba àlàáfíà láàyè fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí sanwó-olu òun lọ fọ ìpín náà lánàá nípínlẹ̀ èkó níbi ní mọ́sálásí ìpínlẹ̀ èkó eléyìí tó wà ní sẹkítírìàtì ní aláùsà nìkẹjà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àkànṣe àdúrà pàtàkì nígbà tí wọ́n kírun jimọ̀ tán fún ayẹyẹ ọdún kẹrìndínlẹ́ àádọ́rin eléyìí tí orílẹ̀-èdè nàìjíríà tó gba òmìnira gómìnà ọ̀hún ẹni tí igbákejì rẹ̀ yìí ni kádìrì ọbáfẹ́mi hamzat tó ṣojú fún òní orílẹ̀-èdè nàìjíríà ó ní ọ̀rọ̀ ó ní àwọn èèyàn àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó fi mọ ọ̀rọ̀ tí ọlọ́run tó fi jíǹkì orílẹ̀-èdè tó sì nílò ẹni tí yóò ṣe àmójútó ìdàgbàsókè rẹ̀ ni bákan náà ló ní ìṣọ̀kan orílẹ̀-èdè yìí ó ṣe pàtàkì fún ìlọsíwájú ẹ̀ ọwọ́ rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n tẹ̀síwájú láti mọ ní àfojúsùn kan náà gidi ìwé ìròyìn daily post onúgbéjáde láàárọ̀ tòní ààrẹ tinubu ló ti pàṣẹ báyìí wípé kí wọ́n lọ ṣe àtúnṣe ojú ọ̀nà benin sí àṣàbà ní kíákíá báyìí ààrẹ bọ́lá ahmed tinubu ló ti pàṣẹ wípé kí wọ́n lọ ṣe àtúnṣe ojú ọ̀nà oní kìlómítà tó tóbi 105 eléyìí tó jẹ́ pé ó jẹ́ ojú ọ̀nà benin sí àṣàbà látàrí bí ojú ọ̀nà ń bó ṣe fẹ́ wá di pàkúté kú fáwọn èèyàn tí ọ̀pọ̀lọpọ̀ súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó sì jẹ́ pé ó ń wáyé lójú ọ̀nà náà ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ edo monday ọpẹ́bò òun ló ṣojú ààrẹ ńbẹ gẹ́gẹ́ bí ààrẹ bó ṣe ní ìdásí ọ̀hún ó ṣe pàtàkì láti lè yọ ìnira eléyìí tó ń kojú àwọn tí ó ń lo ojú ọ̀nà náà tó ṣe pàtàkì èyí tó so ìpínlẹ̀ edo àti ìpínlẹ̀ delta papọ̀ tó fi mọ àwọn apá abòmíì lórílẹ̀-èdè yìí ààrẹ sọ̀rọ̀ náà nílùú benin lásìkò tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ètò ìdásí pàjáwìrì ọ̀hún lórí ojú ọ̀nà tó ti ń bàjẹ́ náà ìwé ìròyìn leadership onúgbéjáde láàárọ̀ òní. Lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ojú ọ̀nà náà ni ẹ wo mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde yìí ni David Umahi ló ti ní irọ́ tó jìnnà sóòótọ́ ni ẹ̀sùn wípé yìí ṣe ni òun fa àwọn ojú ọ̀nà tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó jẹ́ iṣẹ́ àkànṣe ní apá ìlà oòrùn gúúsù ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe ní gẹ́gẹ́ bí wọ́n ti ní ń dambarú ẹ̀ pẹ̀lú àlàyé wípé iṣẹ́ àkànṣe tí ọjọ́ pé wọ́n ṣe nílé iṣẹ́ rẹ̀ òun ni wọ́n ń pín káàkiri orílẹ̀-èdè Nàìjíríà níbàámu pẹ̀lú bí ààrẹ bọ́ba ṣe ti fọwọ́ sí Umahi ń ló sọ̀rọ̀ yìí di mímọ́ lásìkò tí ó ṣe àbẹ̀wò sí ojú ọ̀nà eléyìí tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ebonyi gẹ́gẹ́ bí ó ṣe ti fi léde wípé ńṣe ni àwọn ojú ọ̀nà òun náà ló jẹ́ pé wọ́n ń ṣe àti àwọn ojú ọ̀nà tó lọ sí Benue, Nsukka àti Kogi tó fi mọ́ awon afara eleyi to lo si ilu Abuja Mason lo wa pa ase fun awon kongila eleyi to gba awon ise akanse na lawon ekun meteta wi pe ki won didaju pe won se awon ise na bo se to ati bo se e to eto soro idanoju wi pe awon ise akanse afara ohun na lo je pe won yo pari re iwe iroyin Vanguard unugbe jade laaro toni iroyin eleyi ni agbenuso Atiku lo ti so idigan bayi ti Atiku fi le so pe won o dije mo to won ti won jawo lori pe kawon oludije to je odo ki won lo po ibe to je oludamoran pataki fun en to je igbakeji are ile yi tele to tun je oludije fun ipo are legbe oselu African Democratic Congress Alhaji Atiku Abubakar inlomo ti soro bayi lori ilana egbe oselu ADC feto dibo odun 2027 papa julo lori oro to ni se pelu bi Atiku gan na bo tun ti so wi pe ohun da owo ona wo pada bakan na inu tun fi lede ni po ibi ohun lo tun fi lede wi pe ise ni Atiku o gbaradi fun eto isijoba orilede Nigeria bayi ati wi pe o ni idi e gan na re ti ko fi le so wi pe o njowo kila nko nkuro lati fun awon to je odo oludije fun ipo are lanfani lati deje iwe iroyin Nigeria Tribune ibe leti rekunrere re e lo wo nbe egbe oselu APC na ni won ti setan lati lo fejo ti wike sun tinubu lori fanfa iye ti o nwaye pelu awon gomina ise ni iroyin lo ti fi lede bayi wi pe awon adari egbe oselu APC ni won ti setan bayi lati lo fejo minister fululu ile ya Abuja ye son wike sun are Bola Ahmed Tinubu logan to ba ti pada de si orilede Nigeria latari fanfa eleyi to je pe wike o ni pelu awon gomina un Tinubu ona je pe o gbera kuro nilu Abuja logbojo osu kejo lo si ilu London fun eto isimi olose meta eleyi to je pe ona se ile ise are lo ti fi lede wi pe yin se ni are ohun yo pada si orilede Nigeria leyin isimi na eleyi to je pe oba ti se na lati gbaradi fun eto idibo odun 2027 sugbon in se ni are ona to se afikun isimi re ohun ti ile ise are to si kede re lojo isimi to koja tinsi ni ireti wa wi pe yo pada si orilede Nigeria lópin ọ̀sẹ̀ tá a wà yìí ìyẹn ṣe ni ẹgbẹ́ òṣèlú APC iná ti wá sọ wípé ṣe ni wọ́n lọ fi ẹjọ́ wiki náà sùn ìyẹn ṣe ni ìròyìn fi ni pé wiki nígbà tí ààrẹ tí ó ti tí ó rin ìrìn àjò èdè àìyedè ló wáyé láàrin wiki àti àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìwé ìròyìn leadership onlẹ̀kúnrẹ́rẹ́ ló wà láàárọ̀ tòní iroyin eleyi o be kan ni iroyin fi ni pe o ge nkan omokunrin oko re lori wipe oko re on lo ngbiyanju lati fe fe obirin mi ile ejo magistrate yi to wa nilu Kano nipinle Kano lo ti pase ki won ju obirin kan eni odun 25 ki won ju si ahamo ogbe won oko re ni Maimuna Idris lori esun wipe o ge nkan omokunrin eni to je orekunrin e gege bi iroyin bo se fiye ni okunrin ohun ni won poko re ni Asiru San ni Maimuna ohun na ni o ngbe ni ijoba ibile Magetari ni ipinle Jigawa ile to je wipe ohun foju gbina esun meji igbiyanju ati sekupa ni eni to je olufisun San ni Buhari o so fun ile ejo wipe eni ohun lo wi wa labi na ni ipinle Kano ti won si ni o ge nkan omokunrin oko re ohun latari pe o fi esun kan wipe o fe fe obirin mi iwe iroyin Nigerian Tribune onugbe jade laaro toni Ẹlẹ́ kaaro. Ẹ ṣeun o. O ya gbo yin.
10: Ọmọ bẹ to gẹ nkan ọkọre yin apayan ni o. Ah, ejo ikule kan da fun. E kan da jọ ko fun.
9: O da ṣeun. Ẹ ṣe adupẹ. 08162519991. Ẹlẹ́ kaaro. Hello.
11: Hello, ẹ kojú mọ.
9: Ẹ ṣeun o.
11: Ẹ ká ọ̀sán.
9: Ẹ ṣeun.
11: Ilé tí orí adé ló ń sọ̀rọ̀ láti ọjà ìlú olókè àwọn ilé tèmi adáṣe ni ẹni tó gbìn kan ọmọkùnrin. Lọ́jọ́ ò ṣàánú fún amájẹ́ra fún ìyàwó ọ̀rọ̀.
9: Àmì o. Ẹ ṣeun o. Àmì o. 08162519991. Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ ṣeun ẹ gbọ́n sókè o. Ọdẹ ṣeun. 08162549991. Ẹ̀lú ẹ káàárọ̀.
12: Ẹ máa káàárọ̀.
9: Ẹ ṣeun o. Àmì o.
12: Ẹ jọ ìkọ́dé ìní fẹ́ sọ ni ọ̀rọ̀ bàbá wa Bọ́lá Tinúbú Ahmed. A lọ láyọ̀ àbọ̀ láyọ̀. Ó wù mí kọ́ ọmọ Nàìjíríà. Wọ́n ní sùúrù fún bàbá yẹn. Torí ó ti ń dàgbà. Ó dẹ̀ mọ̀ tún Nàìjíríà ṣe.
9: Ẹ ṣeun.
12: Àjọ àfin lórúkọ Jésù.
9: Àmì ẹ ṣeun.
12: Ẹ jẹ́ kápọ̀ kan balẹ̀ o.
9: Ẹ ṣeun. Ẹ jẹ́ àwẹ̀ nìkan sí. 08162519991. Hello, ẹ káàárọ̀. Hello. Hey. Hello, ẹ káàárọ̀.
13: Ẹ káàárọ̀.
9: Ẹ ṣeun.
13: Ẹ kú ètò.
9: Ẹ ṣeun.
13: Ẹ̀sùn ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò.
9: Ọ̀ya ń gbọ́ yín.
13: Obìnrin tó lọ gé nǹkan ọmọkùnrin ọkọ yẹn ó lágbára o. Ẹ̀sùn apààyàn ló yẹ kán fi kàn án o. Ìdájọ́ apààyàn ló yẹ kán ṣe fún.
9: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ já máa lọ ìyókù yóò tún di ọ̀la. A tún jọ máa pàdé lọ́la lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ Yẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o.
14: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
15: Màámi.
14: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
15: yẹn. Hypo kẹ̀.
14: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
16: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn.
4: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
3: Ọjà ọdún ti dé, àdàbà gbẹ.
4: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pẹ́ṣẹ́ kíṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
5: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ilẹ̀ ọjà ọdún ti dé.
4: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́nífẹ̀jì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
6: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́.
4: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
6: Grace 08032474686.
4: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
7: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣẹ̀kan sùn lọ ni.
8: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kòlọ́fùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
0: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣẹ̀kan sùn lọ ni.
8: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí.

0: tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò má ní gbàgbé.
3: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
7: Ẹ tó gbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
6: Ní tòótọ́.
8: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
6: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà?
10: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
1: 0707-484-3351. CDKẹ, sọ́rí ẹ̀ yẹ. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò má ní gbàgbé.
5: Your Nescafe is not just a drink, it's your

0: Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now.
1: Mo ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gọ́ lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó dá alágbó ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
1: Mo ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
8: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa já gbọ́kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ Seed Care. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
9: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan, Seed Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ, nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter nkankan, àtúntà ni Seed Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí Seed Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látùn wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé e ti wa lanfani lati ma san die die eleke erin to je papa nbari ni pe eni ti san o tan te fi ma gbe lo anfani ti a fun awon eni wi pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu mejila to ba je pe osose na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni yen tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu CDK o ma pale gbogbo nkan ta ba ti lawon fe ra yi won ma gbo wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan yo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo te de mo sanwo die die lai ni ele kankan ninu nkan ti CDK wa fun ni nkan ta se pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lafa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo duri ani e to ba ta ra moto wa fun wa lanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun won gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo wi pe amu osu mewa ni madara mo san die die mo le mo san 20,000 ni osu osu ti mare ti mo osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun ma tun mo san wo se be ti ma san fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti rora mu ye ose to ba ro million lato se merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin CDK mo pe eni oni bi ti wo ti jade a gbe oja re fun yo de tun mo sanwo lo nkan ti CDK wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo kin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa office nigba to je pe ni epe kan kaakiri
10: ile ise wa wa ni Exodus filling station ladoju ko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
11: oro le ti gbowo re yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kini awon se bossi ona na re e tele won CDK ori gba kan na e seun
10: ile ise wa wa ni Exodus filling station ladoju ko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
12: CDK there for you
13: Number one.

0: Keep it locked on Adaba FM.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí lódòdó létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

gangan ni. Empire your homes and properties. Àwọn gangan lọ tagban garagada. Simu ni don le don le pẹlu rọrun. Láti dàmú la asibu. Sọ́ra ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire your homes and properties. Bọ́ba ṣe sanwó rẹ lo ma gba gbogbo owó tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ. Pátá orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì lawúrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọ́nmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Lẹ bá donlẹ̀ donlé Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Bẹ́ẹ̀ni láti iléeṣẹ́ Empire Homes and Properties tí wọ́n kalẹ̀ sí ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Onímọ̀ ń kí yín kàbọ̀ pé ẹ ṣeun tí ẹ̀ ń bá wa darapọ̀ gbogbo ẹ̀yin oníbàárà wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá mo kí pé ẹ ṣeun tí ẹ̀ ń bá wa darapọ̀ ní iléeṣẹ́ wa. Níyí Adébáyọ̀ lórúkọ tèmi jẹ́ mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ lórúkọ àwọn lọ́gàá lọ́gàá ní kànnì tí ẹ ti ń gbọ́ mi àti àwọn lọ́gàá lọ́gàá ní iléeṣẹ́ Empire Homes and Properties ni mo kí yín pé ẹ ṣeun akú weekend lágbára Ọlọ́run ìsinmi ayọ̀ láàánú gbogbo ẹni bá ti ń ṣiṣẹ́ dandan ni kó lásìkò gbádùn fún rẹ̀. Bákan náà ẹ jẹ́ kí n máa já wa sí pé ní iléeṣẹ́ Empire Homes and Properties àwọn tí à ń ṣe ń bẹ̀ ni pé à ń talẹ̀ à ń bá ní kọ́lé gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ nípa ọ̀rọ̀ ọlẹ̀.

gbogbo ẹ náà ni àǹbá ní í ṣe ẹjẹ fún yín lẹrọ lówó tó wọlé sọdọ wọn náà kó tó di pé à ń tẹsíwájú lórí ètò 0813 065 9233 nídojúkojú eco bank ní àràkálẹ̀ nílùú àkúrẹ́ tẹ bá ti débẹ̀ ẹ ti débi ayọ̀ nìyẹn kí n sọ fún yín bó ṣe ń ṣẹlẹ̀ nílé iṣẹ́ wọn pé gbogbo ilẹ̀ tí wọ́n ń tà fún àwọn èèyàn kì í ṣe àrà tó ta lẹ o ẹgbọ́ dáadáa kò dàbí àwọn ilẹ̀ tí ẹ lọ ń rà tí wọ́n sọ pé wọ́n ti tà á fẹ́ nìkan ẹ ó tètè kó màtíríà sí lọ sáìtì torí bẹ́ẹ̀ wọ́n ti lọ fẹ́ lómi àá lọ fún ẹ níbòmí tí wọ́n wà lọ mọ fún ọ nínú rà tàbí lórí òkúta iléeṣẹ empire homes and properties ò rí bẹẹ tí ẹ bá ti dé iléeṣẹ empire o tí ẹ bá ti náwó sí ilẹ tí ẹ bá ti náwó sí tó ẹ bá ti sanwó yín tó jẹ tiyín ẹyin lẹ ní gbogbo ìwé tó so mọrọ ọlẹ pátápátá wọn kò fún yín ní empire homes and properties a ní ilẹ sí empire royal city and park tó wà ní pópónà ondo nílùú àkúrẹ tí ẹ bá ń lọ láti àkúrẹ lọ sí ondo bákan náà tí ẹ bá ń bọ láti ondo wá sàkúrẹ ojú ọ̀nà náà ni empire homes and properties àwọn náà náà nílẹ̀ tó wà ní empire sun city lọ́nà ondo lákùrẹ́ náà ló wà bákan náà empire hill city ó ń bẹ ní àgbájọ ní ọ̀nà ọ̀dọ̀rẹ̀ ní àkúrẹ́ empire golden city ìlàràmọ̀ kínní yẹn wà iléeṣẹ́ wa náà ló ní bákan náà king's court àti empire flourish city yẹn wà ní airport road ní ado ekiti kò wá síbi tá ẹ dé lórígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà tí ẹ bá ọwọ́ empire homes and properties tó bá ń ṣiṣẹ́ tó lórí ọ̀fẹ́ àti máa wá sílé wá wo sáìtì dáṣẹ́ dá wọn wọn bọ̀ ṣe gbogbo ẹ̀ yóò sì dùn dáadáa kí ni àwọn orí ọ̀fẹ́ àti àǹfààní tó wà níléeṣẹ́ empire homes and properties ó ní pé ààyè san díẹ̀díẹ̀ owó ilẹ̀ ó wà lọ́dọ̀ wọn ààyè san díẹ̀díẹ̀ ó wà fún àǹfààní ọdún mẹ́ta gbáko la fún yín láti san owó ilẹ̀ tí ẹ bá rà lọ́dọ̀ wa láàrin ọdún mẹ́ta mo nígbàgbọ́ pé kò sí téèyàn fẹ́ rà téèyàn fẹ́ san lówó téèyàn ò san wọn bá ti rọra ń san díẹ̀díẹ̀ ọlọ́mọdé ajẹ́ gbèsè sójú ẹ̀mí wa lọ n tó lágbára jù wá ọlọ́mọdé ó ṣe wá n tó ń ṣe wá ọlọ́mọdé ó lágbára jù wá 30,000 naira péré ń lowó tí ó kéré jù tí ẹ lè fi máa sanwó yín díẹ̀díẹ̀ níléeṣẹ́ empire homes and properties 30,000 naira ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n owó òun ni gbèdéke owó tí ẹ lè máa san bó o bá lórí ọ̀fẹ́ àti sanwó tiẹ̀ cash orí ọ̀fẹ́ ń bẹ tó bá jẹ́ pé ìgbà méjì ló fẹ́ san tàbí ìgbà mẹ́ta kò sí wàhálà tó bá sì jẹ́ pé kékèké ló fẹ́ máa ṣe nǹkan rẹ la ṣe sọ pé 30,000 naira ni àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ empire homes and properties tí wọ́n fún wa gbèdéke pé 30,000 naira kò tówó tá a fi ń ra nǹkan múmu nǹkan jíjẹ síwájú àwọn èèyàn ní patí àbí lẹ́yìn ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ nítorí náà ẹjẹ́ rántí pé tí a bá fowó dè mọ́lẹ̀ lónìí ni a máa dé bá lọ́jọ́ iwájú gbogbo ẹni tó bá ń bímọ gbogbo ẹni tó bá ní àbúrò tó lẹ́gbọ̀n tó ní fámìlì ẹjẹ́ ká rántí pé a ń láti fowó dè nǹkan mọ́lẹ̀ tá a bá ti fowó dè nǹkan mọ́lẹ̀ ni nǹkan ò ní sá lọ mọ́ alọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ilé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dúró wò ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì fẹ́ kéèyàn ó ṣeun oríire ni kì í fẹ́ kéèyàn ó ṣeun ìwọ ló ní gbà fún ìwọ náà lọ́mọ ilé torí náà lọ sí iléeṣẹ́ empire homes and properties kó o pè wọ́n sórí 0813 065 9233 ìyẹn ni nọ́mbà tó wọlé sí iléeṣẹ́ wọn lódì kejì lọ́hùn-ún ẹ jẹ́ gbọ́ fọ́nrán wọn bẹ́ẹ̀.

gangan ni. Empire your homes and properties. Àwọn gangan lọ ta gbangbaragada. Simuni don le don le pẹlu rọrun. Láti dàmú la asibu. Kò sọ́ra ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire your homes and properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ ló ma gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ. Pátá orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdọ̀rìn. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ ń bẹ̀ ní kẹ́ ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Lẹ bá donlẹ̀ donlé Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ń lọ́fíìsì wọn wà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀. Ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.

0: bá wà nílé ara rẹ̀ ṣọ́ṣọ́ṣọ́ ò ní sí. Òótọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn. Ẹ bá wà nílé ara rẹ̀, wọ́n ní àì wà nílé ara rẹ̀ ni ká fọrùn rọ̀.
1: If you need land where you fit pay small small.
0: Ẹni tí ò lè lahùn tí ò lè sọ̀rọ̀ dáadáa tó bá délé mẹ̀rẹ́ǹtì yóò lahùn.

ṣùgbọ́n tó o bá ti ra lẹ̀ tiẹ̀ tó o kọ́ lè tiẹ̀. Jẹ́jẹ́ láyé gbà níwà ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ó mọ rí. 0813-065-9233 ńlẹ̀rọ̀ òlúwọ́ tó wọlé sí iléeṣẹ́ Empire Homes and Properties. 0813-065-9233 òun nìyẹn.

0: gangan ni.
1: Empire your homes and properties.
0: Àwọn gangan lọ tagba ngaragada.
1: Ti mu ni don le don le pẹlu rọrun.
0: Lati damu la asigbo.
1: Usora ajagun gbalẹ omo onile ni Empire your homes and properties.
0: Bo ba se sanwo re lo ma gba gbogbo owe to sopo moro le re pata.
1: Ori ofe odun kan sodun meta lo fi san gbogbo owo le re.
0: Be si ni 30,000 naira o kere julo.
1: Lowo to fi bere sisan lodo won.
0: Irorun lo ba de lai lawuru junu.
1: Ibi te ba nfe si lati ra ninu le won bi
0: Emperor Royal City and Park
1: ati Emperor Sun City.
0: To wa lolokuta community apomu Odo Road Lakure.
1: O si se Emperor Hill City agbaju alade edorin.
0: Bakan na ni won lawon le to po si pinle Ekiti.
1: Ni King's Court ati Emperor Flourish City Airport Road Lado Ekiti.
0: Ibi te ba tin fe nbe ni ke to ka si lai si wahala kankan.
1: Le ba don le don le
0: Emperor your homes and properties.
1: Number 34 Iromu Street opposite Echo Bank Arakale
0: ati number 2 Obanla Junction.
1: Ilu Akure n office won wa.
0: Fun Ekurere alaye ati badewopo.
1: E ma pe won sori 0813-065-9233
0: tabi 0806-734-6645
1: Emperor your homes and properties.
0: Ibi irorun fun gbogbo eni fe ra le kole ayo
2: oro legbon yen ibi irorun ni Emperor your homes and properties fun gbogbo eni ba fe ra le to fe kole ayo looto ni opolopo lo je pe won ti fi oro ile aye won ti fi su nipa kara le keyan ra le loni ko dola kan so pe oga wa o ibi ta fun yen a ma change ibe enikan ti wa be enikan ti ra be tele baba kini ni o so fun wa pe ohun ti ta be fe enikan sugbon ni Empire your homes and properties ko ri be o keyan ra le ko di pe o fe gbawe ile kan ma da origbori ye kiri oto lo ma sanwo receipt ebi oto ni wa sanwo receipt mu oto ni wa sanwo receipt en to ta le fun ko ri be o ni Empire your homes and properties to ba ti dodo won te jo joku te jo duna dura won mu e lo si site won be ko gbogbo ti wo ko ri ibi to ba fe nawo sibe se le se lo fe ko ni ile ewo ni tabi ile egbe lo fe ko to ba ti nawo sibi to fe ton si rora buti e fun e nbe so wu e gbogbo owe to so moro le patapata won ko fun o lojo ti o ba ti lo si odo won ma wa je nto yin ori ofe kan wa wa nbe to ba sanwo le kan kisi olore ofe ati san to ba je meji lo fe sanwo e olore ofe ati san to ba si wa je pe ko si ore ofe repete pe ya ise die die lowo wole iwo na le ma sanwo e die die bere latori 30,000 naira latori 30,000 naira e ri pe ore ofe ipo eyan ma sanwo le ni 30,000 naira ko ra ma san titi won wa tun wa fun wa ni gbedeke odun meta ha odun meta kódà kó ti ẹjọ́ dún gangan kéèyàn máa san 30,000 tó bẹ̀rẹ̀ bá múra síṣẹ́ dáadáa ó máa ṣeéṣe kéèyàn máa sanwó ilẹ̀ tán ọdún mẹ́ta ni wàá fi san owó ilẹ̀ rẹ bó bá jẹ́ plọ́ọ̀tì méjì ló rà ó bá lówó ẹ̀ cash san sanwó ẹ̀ gbé nǹkan ẹni bí àṣà kà mọ́ tó bá sì jẹ́ pé ẹ̀ẹ̀mejì ló fẹ́ san ó wá jẹ́ ẹ̀mẹ́ta bó jẹ́ ẹ̀mẹ́rin déédéé ni tó bá sì wá jẹ́ pé 30,000 naira yẹn lágbára ẹ̀ ká orí ọ̀fẹ́ wà fún ẹ láàrin ọdún mẹ́ta láti san gbogbo owó ilẹ̀ rẹ tó bá ti rà gbogbo owó tó bá sì sopọ̀ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ tó bá rà ọ̀ náà ni a kò lé ọlọ́wọ́ ní iléeṣẹ́ Empire your homes and properties iléeṣẹ́ tó lórúkọ tó lókun dì ni iléeṣẹ́ wọn ó wà ní nọmba 2 Obanla Junction nídojúkojú iléepo MRS lọ́ba Adéṣidà Lákùrẹ́ bákan náà wọ́n wà ní nọmba 34 Iromu Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ tẹ́ bá ti débi iléeṣẹ́ wọn ẹ ti mọ̀ pé àwọn eléyìí ti ẹ ṣe ń ta máa kówó fún tá kò dàbí àwọn ejẹ́ǹtì kan ejẹ́ǹtì pọ̀ ń gbòòrò ẹ má jẹ́ kí tiẹ̀ fi ti wọ́n lẹ̀ sí ti wọ́n àwọn tí ń bá ní ralẹ̀ tí ń bá ní kọ́lé wọ̀nyẹn wọ́n pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n bẹ́lẹ̀ wòlẹ̀ dáadáa ẹ máa wòlẹ̀ bí àṣà àwọn ará ọ̀yọ́ ẹ máa wòlẹ̀ dáadáa kó tó kó wọlé wọn lọ́wọ́ erí nìyẹn dàbí ọ̀rọ̀ ẹ̀mí kan tó lò fẹ́ gbalé mo ní sùúrù díẹ̀ mú ọ̀dọ́dọ̀ àwọn tí àti tó bá fẹ́ ra lé ofẹ́ ṣe nkankan nípa ọ̀rọ̀ ọlẹ̀ tàbí lé ló bá bẹ́ ló bẹ́ ó ẹsẹ̀ wọ̀lú ní bá ń bẹ́ ó bá lọ kó sọ́wọ́ ẹjẹ́ǹtì kan wọ́n kọ́ gbowó pé a fẹ́ lọ wo ilé tá a fẹ́ fún yín a máa jọ lọ wo owó mọ́tò 5,000 naira wọ́n débẹ̀ tán ibẹ̀ kò láìkì ibẹ̀ inú omi ni ilé etí omi wọ́n bá tún gbowó mọ́tò míì wọ́n tún lọ bá wá bò míì owó mọ́tò tán gbà gan ti fẹ́ wọ 30,000 naira àyàn rẹ yìn ibi tán lọ wá fún gan ibẹ̀ ò tún wá dá owó gbà kan àwọn fíìsì kan owó ẹjẹǹtì owó kinní kan owó ilé wọn tún gbé ilé gọbọi lẹyìn mo ní ọrẹ ó ṣe jẹ apawó ìpọ kó lọ ralẹ sí kíni ẹ ti ń pè royal city tàbí sun city bó sì jẹ east city ni kó jẹ ká lọ ralẹ síbẹ láàrin ọdún kan wàá mà sanwó wàá mà kọ́lé ẹ tán àbí bó wá ni ralẹ calls ibo ra ma call die die die die die die to ba ti sanwo e igbara to ba ti bere si sanwo eh to ba je 800,000 lo wa lowo e ko le ko wa je ka ma wo ma ko yepe okuta society ka si bere ise mo mo pe ko to podu meta odun ko te to podu kan mo I trust you wa sanwo le ile itan ariyan reyin o sa gbo temi adupe lowo ile ise Empire Your Homes and Properties loni ona o de tin yan gan kaagiri gboroko ogbeni mo nlo lemijo se me pe ti eyan ba wa ti eyan ba gba le mi rent ni di eyan ma joko si gboro di eyan ma le e mo on lo lori yen se pe person we get house you know they do your chochocho te eyan ba ti nile are chochocho ni o ma se ki gboro e ri won ago mewa to ba ti kuro ni club ile yo tun lo si club ton e ti me pe ni adan tamodan le ni sugbon e to ba nile are wa ri pe kini koko mo gbe on di ni gboro ni mo lo lejo wa be lo fekete.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: This is Adaba FM. Stay riveted.

bẹ́ẹ̀ni mi ò ní wọlẹ̀ maraye lójú kẹ bá mi ṣàmì àdúrà ẹyin náà kẹ ń gbọ́ mi láàárọ̀ yìí ẹ ní wọlẹ̀ maraye lójú tèmi tọpẹ gentleman olódodo ọmọ olúmúyẹwà ló ń kẹyẹ pé ẹ káàbọ̀ sórí ètò àlùjọ láti àdàbà 88.9 fm àkúrẹ́.

0: O ṣeun ṣeun lórin kọ̀lẹ́tì àyìnlá má délé ẹnìkankan. Lórí ètò àlùjọ náà làwà gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi mo kí yín praise Ọlágòkè báwo nìkan bẹ́ẹ̀ ṣe àlàáfíà ni. Ọyá nọ́mbẹ́ yẹ ká lọ ságbo eléré mìíràn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọyá pàjọ́ tutù àjọ àbalẹ̀ ni mo ń gbọ́.
1: Ara fún mi

bákan máa kún fún àdúrà náà ni nítorí bí gbogbo nǹkan ṣe ń lọ yìí kò sẹni tó yé atọmọdé àtàgbà wa àkànṣe à ń ṣe èyí tó wù wá ọlọ́run ò ní jẹ́ kí ló dàrú ọlọ́run sì ní jẹ́ káwùjọ wa kó dàrú àwùjọ wa yóò tòrò lágbára ìdùmarè mú bọ̀.

owó iná ló ba gbogbo nkan jẹ́, owó iná ló ń jẹ́ kára ó fúnyàn, owó iná ló ń dàwùjọ rú, owó iná ló ń máwùjọ tó tún fi ń tòrò, owó iná wọn ọ̀rọ̀ tó bá dálẹ̀ á pọ̀n fún ara ẹ̀ ò ní lè ka owó tí ò lẹ́sẹ̀ tí gbogbo wa ń lé kiri mú bọ̀.

gbogbo èèyàn gbogbo àwùjọ gbogbo ẹni tẹ bá pàdé ọgbọ́n láti tú ẹnìkejì jẹ nípa èdè owó iná ni òun náà ló báyé jẹ́ débi tí a wà yìí bá sì ṣe ń lọ bí ẹ bá rí ọmọ kékeré báyìí tó ń kàwé tó ń kàwé tẹ bá jẹ ní ọlọgbẹwẹ àárẹ ẹwọ kì í ṣèwé nìkan èèyàn fi ń lówó járe owó iná ni ṣá ibo lábà lè já ibo lábà yàrá ilé yìí àsì bó bá dọjọ iwájú ó ń bọ. Machike Amoo jẹ́ kó máa rọ̀ ń lọ náà jẹ́ kó máa rọ̀ ń lọ. Mo fẹ́ kí awòye ká fi ojú òye ká fi wo ó ní òye làgbà wò gẹ́gẹ́ bí orúkọ ilé ẹ̀kọ́ tí mo ti jáde nílùú ìlàlà ní àìmọye ọdún sẹ́yìn òye làgbà wò ẹ jẹ́ ká fojú sùnùkùn wò nígbà tí èèyàn bá lòun fẹ́ gbégbá àpótí ìdìbò báyìí kí ló fẹ́ ṣe fún ìlú kòrónú ẹ o ohun tó máa rò next ni pé báwo ni owó tí mo ná báwo ni mo ṣe fẹ́ rí owó yẹn gbà padà ẹ̀yin náà bá wo a ní ta bá ná 5 million tá a fi ṣe campaign ó yẹ ká lè rí 15 million bí èèyàn bá ṣáà ná owó yóò ṣáà jèrè nípa ẹ̀ nǹkan tí ó ṣe fún ìlú kọ́ ló bàbá yìí ayé náà tẹ fẹ́ dìbò ẹ̀yin náà ti gbẹnu de owó èló náà fẹ́ fún wa ṣé 10,000 ni wọ́n san ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn 15,000 ni wọ́n san ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn gbogbo nǹkan wọ̀nyí kò lè jẹ́ káwùjọ kó tòrò pa nítorí náà ẹ jẹ́ ká fi ojú sùnùkùn wo ibo lowó máa bá wa dé ibo tẹ bá wẹ lò míì ọkùnrin míì báyìí obìnrin míì a nítorí owó ló ṣe ń fọkùnrin tó o bá sí ìfẹ́ títán nìyẹn pé ń kálukú kó pín gaari tí ò bá sówó lé ìyàwó abú ọkọ kò sóríṣiríṣi orúkọ tí ò ní pọkọ tán owó nìfẹ́ àwọn ọmọ náà tán bá wà nílé ẹ̀kọ́ oríṣiríṣi àwọn bíìlì ńláńláńláńláńlá ọ̀gán lè tẹ̀lé ní lẹ́ṣọ́ra ń gbowó lọ́wọ́ ọ̀hún láì jẹ́ pé lẹ́ṣọ́ra ń gbowó lọ́wọ́ ẹ̀ omi lè ní àwọn fẹ́ ra ìwé kan kí ìwé yìí kó jẹ́ bíi 1,000 kó jẹ́ pé ó bèrè fún 15,000 oríṣiríṣi ọ̀nà kaṣá ti lówó ká ti lówó ọlọ́run á gbà wá o kí ni sànísì níbẹ̀ ṣé kó sì jẹ̀síwájú ṣé o ti kí àmọ́ ẹ̀ tán bóyá mò ń gbọ́.

ó dàbí pé àmọ́ òṣèlú sì wà lójú ọpọ́n lọ́dọ̀ sani jápàlódà jẹ́ ká lọ sí ọ̀dọ̀ chief commander ebenezer obey ó yá.

bí àwọn sàní tí ẹ gbọ́ tán bẹ́ẹ̀ náà ni àwọn eléyìí inú àká ni mo ti lọ mú wọn eléyìí táwọn iléèbó ń pè ní àká ilé ti ta sí àwọn àwo méjèèjì ilé tí mo ṣe lò tán àti ilé tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ tí a bá wádìí ẹ̀ ta wádìí ẹ̀ lọ́bọ̀ wádìí ẹ̀ lọ́bọ̀ wọ́n ti máa lọ sí bí 50 ọdún a lè sọ pé orin ti tán torí pé àwọn nǹkan táwọn èèyàn kàn ń kọ́ lóde òní ó níbi tó nítumọ̀ mọ́ ara nkan to fi yeke ara o fuwa na niye se to ba tun di bi 50 odun si asiko yi se a se ma rorin gidi se ki n se egba soke elagimo na la ma gbo

0: ẹ̀yin ọ̀dọ́ sì ń ṣe ń gbọ́ ìmọ̀ràn látẹnu àgbà.
1: Iṣẹ́ orin kíkọ pẹ̀lú ìlú lílu, ìyẹn ni iṣẹ́ ti wá.
0: Ṣùgbọ́n bí a bá bi àwọn ọ̀dọ́ sì ń léèrè wò, ǹjẹ́ iṣẹ́ wo wọ́n ń ṣe? Rárá o, owó ṣáà ni káwọn ṣáà ti lówó ni àwọn mọ̀.

kínídìí tí ọ̀pọ̀lọpọ̀ fi jápa kúrò nàìjíríà wọn á ní kò sówó ń bí owó náà ná wa lọ sọhùnún ṣùgbọn ẹnu kìnìún lowó wà lọhùnún.

ma gbe kuro bẹ́ẹ̀ni gbogbo yín náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lábẹ́ aṣọ mo rọ́wọ́ yín ṣùgbọ́n kò ṣe bí kí n gbé kọ́ọ̀lù kankan ní àárọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí láti gbogbo bí tẹ́ ẹ wà mo rọ́wọ́ yín ẹ ṣeun ṣeun ṣùgbọ́n nǹkan kan tí mo ṣàfẹ́ fàyọ láàárọ̀ yìí ni pé tá a bá ṣiṣẹ́ ẹ jẹ́ ká tẹ pamọ́ṣẹ́ tí a bá dẹ̀ yọ̀lẹ̀ ẹ jẹ́ ká yọ̀lẹ̀ wa dáadáa á jèrè ẹ náà ẹni bá tẹ pamọ́ṣẹ́ yóò jèrè iṣẹ́ tó ṣe ẹni bá sì ya ọ̀lẹ́ ó di dandan kó jèrè ìwà ọ̀lẹ́ tí ó bá hù nítorí pé àti rere àti búburú kò sí èyí tí kò ní ní èrè ńbẹ mo fẹ́ pe àkíyèsí yín sí àwọn kankan àwọn kan tí mo sì fẹ́ pe àkíyèsí ni pé ọyẹ ló máa ń kìlọ̀ fún onítòbí ẹyọ kan ìgbé ayé náà ni yóò kọ́ ní kálukú wa lọ́gbọ́n bí a ó ṣe hùwà bí a ó ṣe ṣe lọ́tún lọ́sì torí náà ibi tí nǹkan bá kọjú sí ẹ wo bẹ̀ wò ṣé ọ̀lẹ́ ló yẹ kí n ìwà ọ̀lẹ́ ló yẹ kí n hùn bí àbí ìwà òtítọ́ àwọn míì wà wọ́n ní máa kọ́ ẹ lọ́gbọ́n máa ṣe gbá máa ṣàwo kò sẹ́ni nǹkan tó lè kẹ́ nìkejì lọ́gbọ́n o nítorí pé situation tá a bá wà òun náà ni ó kọ kálukú wa lọ́gbọ́n mo ń bọ̀. Tí a bá wojú ago yín kí bí ọba bàbá yìí sì máa pe olóyè ẹ lọ bá mi tẹ̀síwájú díẹ̀ bá mi fast forward díẹ̀ bá mi fast forward orin yẹn díẹ̀ tẹ̀síwájú. Ọjọ́ ti lọ lórí ètò bọ̀ǹbọ̀ náà.

níyàwó wo mo fẹ́ lélẹ́rẹ́ lọ́sàn-án tòní. Àwọn wo ni mo fẹ́ bùgá lọ́sàn-án tòní. Àwọn wo gan ló fẹ́ bùgá èmi fúnra mi. Nítorí bẹ́mi bá ṣe ń dùn ú sí ní lẹ́yìn náà ó ṣe mọ fíìlì ẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ bá wá. Nítorí bó bá ṣe ń wa kí yẹmí ara tèmi tó ń wadé yẹmí ara mi tó ń wadé báyọ̀ ara mi. Náà ní ìmọ̀ dùn ú sí yín lára tẹ́yìn náà mọ̀ ṣe kí ni ẹ mọ̀ hàn náà ni. Bẹ́ẹ̀ bá ń gbóyá grab your copy now. Jáde kẹ́ lé wọn bọ́ tẹ̀lé wọn ọjọ́ ọmọ ọbọ̀ lẹ́yìn kẹ́ sọ fún wọn wípé àdàbà ti fò yẹ́ ó ti wù yẹ́ ó ti ń fò lókè. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ báwa ti mọ́ ń ṣe lápá bíbà yìí ṣe mọ̀ pé òkè òkè òkè náà làwọn ọmọ wa. Gbogbo ẹni tó bá ti fẹ́ràn ìkànnì yìí òkè òkè làwọn náà mọ̀ fo. Gbogbo ẹni tó tún bá wá fẹ́ràn ètò yìí tó tún fẹ́ràn àníkẹ́ ọmọ ẹ̀gbá ẹ ti mọ̀ pé òkè òkè náà láti mọ pàdé. Ẹ jẹ́ mọ̀ kí yín lọ́sàn-án tèmi ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń dọ́ mi bó wà ni. Ayú yín kálàáfíà mo bá dédé yín ní dédé ibi tẹ́ ẹ wà lọ́sàn-án tòní. Ẹ máa ká san o ẹ̀yin mọ́ mi dádì mi lọ́kọ̀ ọlọ́mọ nínú ní bẹ̀rẹ̀ tẹ́ bá ti ń jọ mi lọ́sàn-án tòní. Ẹ máa ká san o mo máa kí yín properly mo kí yín dédé mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tẹ̀gbátẹ̀gbá o mo kí yín tàkúrẹ́ tàkúrẹ́ kódà mo tún kí yín ti ìlara ti ìlara mo kí yín ní gbogbo ibi tó bá ti ń gbọ́ mi lọ́sàn-án tòní. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ni pé ẹ wo èmi ti lọ mo ti bọ̀ yìí mọ bọmọdé o bẹ́ẹ̀ni ìbọmọdé o àwa ti lọ àti dé àti lọ àti dé o.

0: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwọn òkè rọ́dọ́mùsọ lókun lápá bí torí àwọn tèmi tó wà nígboro ti ń pè mí pé yà ní kẹ́ gbé kọ́ọ̀lù ẹ̀yẹ má wọrí ẹ̀ má fọmọ wà pẹ̀lú yín lọ́sàn-án tòní. Bàbá àti mọ ń ṣe lórí ètò ìpele méjì ni ètò yìí pín sí. Ìpele àkọ́kọ́ níbi sáà ti máa bẹ̀rẹ̀ wa ní oríṣiríṣi ìbéèrè ní èdè Yorùbá. A máa ń gbára wa láàyè náà láti sọ èdè òyìnbó nílé tó bá nílò. Tó bá ti wá di abala kejì láàmú ọ̀sọ̀ bí a ṣe ń fi ilẹ̀ sí bí ọ̀sẹ̀ wa ṣe dùn tó. A máa rétí ọ̀sẹ̀ wa ṣe mọ̀ pé òpin ọ̀sẹ̀ la wà yìí. Gbogbo iṣẹ́ ta ti ń ṣe bọ̀ gbogbo ọjà ta ti ta gbogbo ta ti ṣe gbogbo gbogbo ẹ̀ ti yọjú sí wa àti dáhùn sí wa àti up sí wa. Ṣé mọ̀ pé kò sí ẹni tí ò kí ní up and down ti tiẹ̀ bẹ́ẹ̀ ni bá ṣe ní up down by beside behind lo ayé yẹ gbogbo ẹ náà ló wà fẹ́yàn. So bí ètò wa ṣe rí àbí bí ọ̀sẹ̀ wa bá ṣe rí a máa rétí ẹ̀. Bóyá 100/100 ni sí bóyá 100/100 ni bóyá 90/100 ṣe òye èèyàn àwọn àtọ́ sí àwa ní abala kejì lórí ètò. Ṣùgbọ́n abala àkọ́kọ́ báyìí ni àkọ́kọ́ máa gbórí wọlé sí nìyẹn ni a ti máa bèrè ìbéèrè lọ́wọ́ ara wa tá sì máa dáhùn. Ẹni tẹ́ ẹ bá dẹ̀ ti dáhùn dáadáa ẹ máa ní ẹ̀bùn owó ìpè tí a mọ̀ fi bára wa sọ̀rọ̀ ṣó ti yé yín. Ẹni tẹ́ jẹ ní ọ̀sẹ̀ tó kọjá or ọ̀sẹ̀ like 2 weeks ago bí ọ̀sẹ̀ méjì tó kọjá mo lérò pé ti rí ẹ̀rọ káàdì yín lẹ́lẹ̀ kọ̀ọ̀kan fi ṣe owó yín sí yín. Yàtọ̀ sí ẹnìkan mi wàá mọ̀ bóyá glo ni àbí airtel so I don't know bóyá tẹ́ni yẹn bá padà pè wọlé nọ́mbà yín pẹ̀rẹ̀ pẹ̀lú 09071 so mi mọ̀ bóyá airtel or mtn so tẹ́ ẹ bá padà pè wọlé ẹ sọ fún ètò wa ètò ẹ lè gbà dé yín lẹ́yìn ètò. Ó yẹ jẹ́ àṣekéde pápá bó ṣe ń ṣe níbi pápá ń mọ̀ pé aside abẹ́òkúta náà ní pápá wà dédé ẹ̀ ní bá ti délùú yẹn pápá lọ́ máa ń ṣe dédé ẹ̀ ìwọ tó bá fẹ́ jẹun àjẹun pápá tó bá ń rìn wà rìn pápá tó bá ń sùn wà sùn pápá wà tún sí lajú òní gọ́ra ẹ̀ tó bá tún ṣe anything wà tún ṣe kíni wà ṣe pápá bó ṣe máa ń ṣe ní pápá rẹ̀ yẹn o lọ́sàn-án báyìí ni pápá la ṣe fẹ́ ṣe óyá. 08162519991 ni nọmba ti ẹ máa pè wọlé tó wọnú àgbàlá àti wàwá èmi ò pé ní agbára àgbàlá leléeṣẹ ẹmọ ìtumọ àgbàlá pálàsì ní ibi táwọn ààfin àwọn ọba máa ń gbé àti àwọn olórí àti àwọn ìjòyè ṣó ti yé yín àgbàlá àti wá rèé ṣùgbọ́n tiwa ò ti wá ń ṣe lókà àgbàlá modern àgbàlá ni tó ṣe kíni tó posh tó tush ẹ mọ̀ gbọ́ latush la posh ọlọ́run wá rí pé ọgbà adé bí ti dé ọlọ́run èjì ló pé sí bí ó yà fílẹ̀. 08162519991 ni nọ́mbà tó wọnú lé agbára tiwa wá ń bíbà yìí nọ́mbà tí mo ń ṣe tí bá ti ń ju question yìí sí kẹ́yìn máa ṣe kíni kẹ́ máa hàn. Ẹ̀lọ́ ẹ̀ka sàn-án orúkọ yín.
1: Olúwa Gbẹ̀ngà láti àkókò ni.
0: Bọ̀dá Gbẹ̀ngà láti àkókò apá ibo lákòókò lẹ ti ń pè wá.
1: Arigidi láti ń
0: pè wá. Arigidi àkókò ọ̀dà ẹ̀ka àbọ̀ Bọ̀dá Gbẹ̀ngà. Ṣé kí n sáré ja yín tán kí n sáré ja yín sí ọ̀pá abo ni kí n gbé Bọ̀dá Gbẹ̀ngà lọ. Be my first caller lọ́sàn-án ìyá ẹ̀jẹ̀ ń fún yín kó le.
1: Ẹ máa fún mi kó le
0: ọwọ́ ẹ̀rọ ní kí ẹ fẹ́ kí n bá dé àbí ó dà kó sí wàhálà Bọ̀dá Gbẹ̀ngà kí ni inú àwẹ̀ ewó lẹ gbà bẹ́ẹ̀ lẹ́yìn àbí ramadan.
1: Àmì jìnnì ramadan.
0: Ẹyin ṣe ṣe jẹ ọ̀nà orí ìpàdé ọlọ́ọ̀lọ́ Bọ̀dá Gbẹ̀ngà sí wàhálà rẹ́jẹ̀ máa yín mu lọ́wọ́ tí ò lè rárá. Màá fún yín ní alfábẹ́ẹ̀tì li that is L in English li ní Yorùbá ṣó ti yá. Ó yẹ dárúkọ orúkọ ọkùnrin márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì li.
1: Láìdé.
0: Ṣọ́kùnrin ń jẹ́ Láìdé ni.
1: Láìdé dáadáa.
0: Ẹ ṣú ọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Má gbà wọlé partially, mo gbọ́ yín.
1: Lámídì.
0: Lámídì ení.
1: Èjì.
0: Èjì.
1: Lékan.
0: Lékan.
1: Lọ́ládé.
0: Ọkùnrin tún jẹ́ Lọ́ládé ni Bọ̀dá Gbẹ̀ngà.
1: Ọkùnrin jẹ́ bẹ́ẹ̀.
0: Lọ́ládé.
1: Ó di mẹ́rin.
0: Ó yà ókè ọ̀kan.
1: Àti.
0: Ó yà ó.
1: Láìsí.
0: Alárẹ́ṣẹ̀lẹ̀ láìsí. Láìsí.
1: Láìsí.
0: Ó dà kò sí wàhálà. Ìbéèrè kejì lórí alfábẹ́ẹ̀tì li yẹn òun náà ni a ṣe wà. Ẹ dárúkọ orílẹ̀-èdè mẹ́ta tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì li orílẹ̀-èdè.
1: Liberia.
0: Ení.
1: Libya.
0: Èjì.
1: Lebanon
0: di mẹ́ta lórí alfábẹ́ẹ̀tì líyìn náà ni a ṣe wà. Mo fẹ́ kẹ́ ẹ dárúkọ nǹkan tí ẹnu ń jẹ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì li.
1: Lollipop
0: ẹ fẹ́ yọ kan kun.
1: Ilé
0: Oya, oya, oya. Je vais la lemo. Oya boda olajina mo ma bere ibere ina ko le ati bere na tele tele kini yoruba n pe sugar cane ni yoruba
1: sugar cane ireke
0: ireke kini a n pe watermelon ni yoruba
1: watermelon
0: ati sey dada lori eto yi o
1: beni
0: watermelon. Kill and son in Yoruba.
1: Bell pepper.
0: Benny.
1: Bell pepper.
0: Benny. Belly. I go belly at the pepper. Kill a man pepper in Yoruba.
1: Aguata.
0: Aguata ko. Ata go.
1: Ayi
0: la ko so mo fun yin ni orijo ni ke le ro dada ke wo ele to je nbe o ni aguata e ma lo boda o laju na e ma lo Imori bada la ji da tun pe e se gba wo riyan o ni e ma lo You see some of so pe bell ati pepe mo fe ke ro dada ke ko wu awon atatamara ani shombo ani rodo ani tomato e wo la tun ni tata se o mo la n pe ni bell pepe se wo lo je ki so pe bell ago te ba wo tata se dada se mo po da bi ago loto o ko je pe ohun ni ori ori yen la wa dimu bo ko lomo nu ta wa dun gbagangaga se si eyin ah o da la jina e ja si olon Ele ka san o.
1: E ka san.
0: E ka san se je ba suko bi radio ni ile bi dada.
1: Oda ma.
0: Ya, ki lo ko yin asibi te sin pe wa.
1: E san elero loruko mi lati ina koko.
0: E san elero lati ina koko. E ka bo si radio sa. Oda, ibere ti mo ma fun yin na la pa bia. Ba san kuro ni bi radio yin, mo n gbo sound call.
1: Oda.
0: Aha, o ti better be yen. Okay, awon ibere ti mo abere na lowo yin. E ma so fun mi ni ede Yoruba, ma so ni ede Oyinbo. Kini a n pe velvet bean? Ah, se boda, e sa se n gbo mi sa. Hello? Eh, o ti rebete o. Hello?
2: Hello?
0: E ka so sa o.
2: Comrade Oluisi Jola lati Owo.
0: Comrade Oluisi Jola lati Owo, e ka so sa.
2: Tewa.
0: Awa wa o, ta lo jan o. Se ki n gbe comrade ki sa erun yin mo kona.
2: Kí
0: lẹ sọ? Ṣé sáré ń run comrade mọ́kànnà?
2: Àbí ká jọ ń ra mọ́kànnà?
0: Ṣó ti yá? Ó yá kò sí wàhálà. Comrade, kí ni Yorùbá ń pe spinach? Kí là ń pe spinach ní Yorùbá?
2: Spinach?
0: Yes, spinach.
2: I just got to spinach if it's spinach you.
0: Come here, Jebe. He's a very ruby boy, Conadi. And then we like, I want to know. Oh, my leg is the same. Every man, you're alone. What's the rule already? What's the rule, Mama? Conadi.

0: tẹ́lẹ̀ kásán o.
1: Hello.
0: Ẹ kásán o.
1: Ẹ kásán o.
0: Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
2: Mọ̀lọ́lá ló ń sọ̀rọ̀ láti high school Àkúrẹ́.
0: Mọ̀lọ́lá mọ̀lọ́lá. Àǹtí Lọlá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ tó ẹ tó àǹtí Lọlá ni mo mọ̀ yìí.
2: Bẹ́ẹ̀ni ẹ jẹ́.
0: Àǹtí Lọlá mọ̀ tí a ra wa. Títa sọ́pọ̀ ẹ. Ojú yín rè
2: é. Gbèyígbèyí ní tú
0: Oya Àǹtí Lọlá kí ni à ń pe bitter leaf ní Yorùbá?
2: Ewúro.
0: Ẹ bọ́ ṣe sọ bí pé máa fún wọn kan sí àwọn àfòlọ ẹ máa wò wọn ẹ máa wò wọn. Oya kí ni à ń pe ginger ní Yorùbá?
2: Kò lè fẹ́ rántí o.
0: Ẹ wí ẹ rántí, ẹ rántí.
2: Ginger. Ṣé o ní ayò ni?
0: Òun kọ́ ni ayò. Ẹ rántí yẹn. Ok, kí ni à ń pe walnut ní Yorùbá?
2: Walnut.
0: Ta máa ń jẹ yẹn.

0: ojú kẹ̀kẹ́.
1: Rally tí àwọn èèyàn mọ̀ ẹ̀hẹ́ òun ni ọparun kẹtógi tó rọ ànáyè ó máa yóò jànáyè. Ó dà ní ìbéèrè mẹ́rùn-ún sí mo fẹ́ dàbí mẹ́ta àbí mẹ́rin lẹ́gbàá ó yẹ fún mi ní nọ́mbà yín. Ẹ fún mi ní nọ́mbà yín.
2: 081.
1: Yeah.
2: 66.
1: 66.
2: 39.
1: 39.
2: 26.
1: 26.
2: 84.
1: 84. Ẹ dà fẹ́ kọ́ èdè ìkálẹ̀ àti àna yẹn àti ìna yẹn ẹ bá pé bọ̀dá ṣẹ́gun kẹ bá tẹ̀lé wọn lọ sí ọ̀rẹ́. Ṣùgbọ́n tó bá fi máa dìbò ìṣẹ́jú mẹ́wàá sí ní àmọ́ ká ètò yìí ìyẹn abala àkọ́kọ́ àmọ́ ká ńlẹ̀ a wà fi ìṣẹ́jú márùn-ún tó kù a fi bọ́ sí abala kejì níbẹ̀ láti máa rate bí wíìkì wa ṣe rí bó ṣe dùn tó over 100 ni a máa fi rate ẹ̀ pé mo fíìlì ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí mọ́ dùn mọ́ mi ó dùn yeye.

0: 8162519991 náà sì ni nọmba tó náà gbẹlá wa wọn ẹlẹ kásá o.
1: Pẹ̀lú ọmọ ìgbà ọmọ Canada.
0: Ẹ kásán. Orúkọ yẹn jọ ohun yẹn ó ju ẹni tó ti mọ̀ mí dáadáa tẹ́ fi lè gbé mi lọ Canada yẹn. Oyè ẹ dárúkọ yín rẹ bí gbé wa.
1: Orúkọ mi ni Dàrúkọ.
0: Mo sọ náà, mo lẹ́yìn tó bá sì bá.
1: Mi ò máa mọ o.
0: Ẹ lè mọ, kì í ṣe fọ. Irọ́ mi fún yín nìkan tẹ́ ti mọ̀, mi fún yín. Kí ni à ń pe garlic ní Yorùbá?
1: Garlic. Àdó.
0: Àdó kọ̀.
1: Garlic.
0: Ẹnìkan ti sọ lórí ètò lénìí, tẹ bá ń fọ́lò.
1: Garlic.
0: Mọ́mí Abigail, wọ́n ti sọ.
1: Garlic.
0: Ó simple o, ẹ ṣáà wá ń pe garlic.
1: Ẹ̀mọ́ àbí lórí ni.
0: Ó ti sá parí lórí. Oye eléyìí very simple. Kí ni a pe shea butter?
1: Shea butter. Ó ràn lẹ́dà fún mi, ó lé.
0: Ẹ wá máa lọ, ẹ ti fi jẹ̀bà, ẹ máa lọ, ó dàbọ̀ bọ̀dá triplet, ẹ ṣe.
1: Shea butter.
0: Òrí ló ń pè ní shea butter, ẹ tún mọ̀ yẹn. Bọ̀dá dayọ̀.
2: Mo máa fọwọ́ tí ló kọ́ sami. Kind of slow, but I'm always on time.
0: Bí ẹ jẹ́ àsáré bọ́ sí abala kejì lórí ètò, kò sí time, ọlọ́. Ṣé a máa lè bọ́ sí abala kejì ṣá? Irọ́ mi èrò bẹ́ẹ̀ nítorí pé a ní ọjà tá a fẹ́ tà. A gbọ́dọ̀ tajà ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìpolówó ọjà báyìí òun ni àgúmọ̀ owó. Ẹ jẹ́ àsáré pọjà, a lè bọ́ sí second.

0: yí gbe jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjọ ọdún dé kárajà ọdún kátajà ọdún kẹjìfà ọdún àpolówó ọjà ọdún ẹṣẹ àmọdà ó pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
1: Oya ẹ máa bọ̀ wá o.
2: Rẹpẹtẹ ìwé ọjà ọdún ti dé.
0: Tiwọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ti dẹ̀ṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: Mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́.
0: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ Karim sórí 08030414344.
3: Grace 08032474686.
0: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: Tí ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gbogbo. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
6: Agbórí ìṣelọ́sì jẹ lọ́bẹ̀. Ṣé o gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́n ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
7: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
8: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419.
7: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lèyìn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
8: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà nípọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin.

0: ati fun obirin mo ti ko wa lati ilu sayoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fa jade elomi ati soro re isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosi be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba te yan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
1: Esho baba mo fe bere ibere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta anje lasiko yi àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dá a tó tí wọn dùn tó bẹẹ náà ló ń ṣàkóbá fún àgọ ara wa ẹlòmíì iṣẹ ìjókòó ló ń ṣe bẹẹ ẹlòmíì iṣẹ ìdúró ló ń ṣe bẹẹ ẹlòmíì wàhálà lọsànán wàhálà lóru ni bẹẹ ẹlòmíì bá wà wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kọ́ kẹ́ ẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ́n bẹ́ẹ̀lẹ̀ mi bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíọ́ bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bá bá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹ́rẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nu ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun inna mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo nba ko ibayawo ti bayi tojo ododo pade ni nba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon won de ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obirin nipa ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu ise ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori e mo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbẹ la wa a ni fara nira wa bayo fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 64 60 64 19 64 60 64 19 bẹẹ la lo mi yọ máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dudu yemi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbọ̀ onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 64 60 64 19 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
2: A ò máa ti ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara iná ọ̀nà ni. Tó o bá jí gbogbo ara máa romí. Kí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: gbọ́dẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
4: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ẹ tọ́ bẹ́ẹ̀ ìyàwó lálẹ́.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
7: Ẹ
4: ní tòótọ́.
6: Kájà sọ pé
4: mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
4: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́bẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹlẹ́ pé 0707 484 3351.
8: CDK, sọ́yẹ́ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: Keep it locked on Adaba FM.
1: Ìlú òkè gbọ́mọ mi tìtì sọ kútú wọ̀wọ̀ lọ́la òde yìí níbi ayẹyẹ ńlá tá ti mọ kí ọmọ wa ọ̀kan kókó kí odidi ọmọ tòkè gbó mátìwò yérì máde màtó gbogbo wa tó lórí tẹlẹ́mù nílé olóko lẹ́sẹ̀ kùkú ẹjẹ́ parapọ̀ láti kí ọmọ wa káàbọ̀.
2: káàbọ̀ ṣé dáadáa lóde àti ìrètí rẹ ò káàbọ̀ ṣé dáadáa lóde pàtó.
1: O ti yẹ mú bàtà kó gbẹ́ wù ẹ̀wọ̀ lọ́la Sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù tá a wà yìí níbi tí gbogbo ìlú òkè gbó ti mọ mi tìtì láti kí ọmọ wa káàbọ̀ odidi ọmọ tó nímọ̀ tó lóye tí mùsùlùmí rẹ̀ dá múṣímúṣí màátìwù òye rìn máde màtó yóò fi lùfùfọ́ wọ̀ ìlú òkè gbó tí gbogbo wa nílù òkè gbó náà fi jó pàdé rẹ̀ wípé káàbọ̀ sílù òkè gbó lẹ́kùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Ondo yóò ṣe kẹ́ẹ̀pẹ́ sí kábíyèsí àwọn olóyè àtàwọn èèyàn jankan jankan èèkàn nínú olóṣèlú wípé ẹ kú lé o láwa náà ó sì mọ kí káàbọ̀ gẹ́gẹ́ bí olùdíje tí ó lọ sójú wa nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lábẹ́ àsíá ẹgbẹ́ PDP bá a ti ń fún rere ẹ̀ ó yẹ ẹ jẹ́ tún parapọ̀ ká ṣùgbà ẹ̀ kò sí àní-àní màtó gangan gan lọ̀nà ẹ jẹ́ parapọ̀ ká tọ̀ ọ́ dáadáa kí mùdùmùdù Ondo South Senatorial District lè tó àwa náà lọ́wọ́ ọ̀la ọjọ́ Sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù yìí ni àdúwà ṣe o màtódé ìrọ̀rùn wọ̀lú màtódé ìyọnu ọlọ́run.
0: This is Adaba FM. Stay riveted. Keep it locked on Adaba FM.

0: keep it locked on Adaba FM.
1: Ìlú òkè gbọ́mọ mi ti sọkútù wọ̀wọ̀ lọ́la òde yìí níbi ayẹyẹ ńlá tá ti mọ kí ọmọ wa ọ̀kan kókó kí odidi ọmọ tòkè gbó Mátíwò Yérì Madé màtó gbogbo wa tó lórí tẹlẹ́mù nílé olóko lẹ́sẹ̀ kùkú ẹjẹ́ parapọ̀ láti kí ọmọ wa káàbọ̀.
2: Káàbọ̀ ṣé dáadáa lóde àti ìrètí rẹ ò káàbọ̀ ṣé dáadáa lóde màtó màtó.
1: O ti yamu bata ko gbe wu ewo lola Saturday ojo 24 osu ta wa yi nibi ti gbogbo ilu oke gbo ti mo mi titi lati ki omo wa kaabo odidi omo to ni mo to loye ti musi musi re da musi musi Matthew Oyerin Made mato yo fi lu fun wo ilu oke gbo ti gbogbo wa ni ilu oke gbo ro fi jo pade re wi po kaabo si ilu oke gbo lekun idibo gusu ipinle Ondo yo se ka pe si kabiyesi awon loye atawon eyan jankan jankan ekan ninu oloselu bi pe ku le o lawa lo si mo ki kaabo gege bi oludije to lo soju wa ni lady ma sofin agba labi asi egbe PDP ba ti n fure re o ye ja tun parapọ ka sugba e ko si ani ani ma to gangan gan lona e je parapọ ka to daada ki mudumudu Ondo South Senatorial District le to awa na lowo ola ojo Saturday ojo 24 osu yi ni ajuwa se o ma to de irorun wolu ma to de iyonu olorun
3: oh number one radio Adaba FM Adaba FM 88.9 Akure.
0: Life is exciting on Adaba FM. Keep it locked on Adaba FM.

0: Keep it locked on Adaba FM.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè. 88.9 Adaba FM.
2: What am I saying?

0: muke yi kwe ya ku dede woye
1: bayin ni te sama buhari apapa popo ni se owo tin da mi loju ni se owo
0: bi mo kin tin kin pe e ku dede woye ti mo kin tologun tologun mo kin teleso teleso be mo kin talagbada ati toloselu mo teri ba labe ijoba agbaye wipe kinki pe ka san yi
1: our nation at all time
0: mo kin ka bo sori ikanni alalubarika iye 88.9 fm ile ise to saju tawon to ku ntele gbogbo nkan laye lati ni number 1 ta si ni number last bẹ́ẹ̀ làwọn kan ó sì wà láàrin ọwọ́ ọlọ́run ló dirí ẹ wà fákùkọ́ eighty eight point nine fm iléeṣẹ́ alálùbáríkà tó ṣáájú táwọn tó kù ń tẹ̀lé ẹ wo kíkí àrọ̀nì ẹ wo kíkí ọ̀pẹ́ rẹ̀ ẹ wo tìbáàkà ẹ fi kíkí ẹyẹ wéra wọn ẹ mọ̀ pé nǹkan ju nǹkan lọ.

wọ́n wá ń kí yín pẹ́ káàbọ̀ sínú agbami ètò gbẹdẹmúkẹ́. Gbẹdẹmúkẹ́ tá a fi tú fàájì lẹ̀ ní gbogbo ọjọ́ Sátidé. Bóòdì tún ti ń ṣe ọjọ́ Sátidé ọjọ́ 24. Oṣù kẹsàn-án ọdún 2026. Mo ṣíde ètò tòní pẹ̀lú orúkọ Ọlọ́run àti pẹ̀lú àtìlẹyìn àwọn aláṣẹ ilé-iṣẹ́ yìí. Orúkọ tèmi ò padà Àrẹ̀mú Musa Adébíyìnrìmọ̀ ń jẹ́. Emilada Adenu Asunwọ̀n Mọ́sàná Ìyàwó. Akérémọ̀sẹ̀ èèyàn jẹni mí égúnjọ bí aláyàbí òkè. Ọkùnrin tí ń bẹ ńlé tí ń barẹ̀ ẹ̀lẹ́rù àpátápá àrà àpátánú odò tí ọ̀bẹ̀rù òrùn.

0: bẹ́ẹ̀ bá ń lo gbogbo ọjọ́ ayé ẹ̀ láti ṣe kìràgìtà kókó jàjà. Láì lásìkò fàájì.
1: Orí ń bẹ lẹ́nu wà láti àbá.
0: Ó ṣeéṣe kó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ kó lo ilé ayé yìí ní àsàntì. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó jẹ́ wípé kó mọ́ tọ́jọ́ kó mọ́ pẹ̀lẹ́ ayé yìí látàrí wípé tí wàhálà bá ti pọ̀ jù ọgbẹ́ ńlá ni máa dálẹ̀ fún àgọ́ ara ọmọnìyàn. Ṣùgbọ́n kó lu àsìkò láti ṣe fàájì léléyìí tó jẹ́ wípé fàájì tí ò ní gárá ni ó. Tọ́rọ àwọn fàájì kan tó ń wà tọ́jẹ́ wípé kéèyàn máa ṣiṣẹ́ kókó wá bẹ́tà tí ó dà wà láàlẹ̀ ságọ̀ ara. Bàbá kan ní Lẹ́sà ní ìjẹta òde ni Ọlọ́run ló yọ wá. Ọlọ́run mọ́jà ṣàgbàdo jẹ́, Ọlọ́run mọ́jà sóúnjẹ jẹ́ o. Ọ̀rọ̀ àgbàdo ohun tí wọ́n ń sun lẹ́gbẹ̀ẹ́ títì fẹ́ẹ́rẹ́fẹ́ kémi náà sì jẹun táwọn èèyàn ń jẹ. Mo bá páàkì kí n ra àgbàdo èmi àti ọ̀rẹ́ mi olùkùn mi Maruf Dan Suleiman. À ń bọ̀ látòṣogbo òrùkí wípé ká ju nǹkan ẹnu ká tó máa tẹ̀síwájú nínú ìrìn àjò. Níbi tá a páàkì sí bàbá kan níbi tí tó ti ṣe fàájì ni ti ń bọ̀. Ọkákùn ọ̀sọ́wọ́ kún gbogbo mo rò pé lóye ni. Ó fọ̀nà tiẹ̀ lẹ̀ ó sì dojúkọ wá. Nínú kún fàyà kún Ọlọ́run tó bá kù díẹ̀ kọ́ mọ olórí ọwọ́ kòtò. Pé láìtì tí ń jẹ́ mọ̀nàmọ́ná yóò sì ṣe ìmọ́lẹ̀ fún. Bàbá àwọn aranjú lọ́ọ̀kan báyìí tí ẹ ṣe mọ́tò rèé kò tó ìgúnwọ́ tí ó kàn wá lára tọ́lọ ní kó gbẹ́sẹ̀ lè bírèkì. Ẹ ń gba wo bàbá ní dáadáa rí gbogbo ẹ̀kan rùn ni ó ti ṣe fàájì para ẹ̀. A ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí òbí ti ẹ̀kọ́ bá ti wá. Ọkàn tó yí ọwọ́ mọ́tò ọkàn tó yí sán ni ọgbẹ̀gbẹ́ wa lọ. Èèyàn gbọ́dọ̀ mọ́ ṣe fàájì kọ́ lápẹrẹ débi ìbẹ̀hùn kọ́ wá di wípé èèyàn ò ní rí iná mọ́. Ẹgẹ́ ṣe fàájì ẹ máa ṣe ní bọ́ḿbà tó bọ́ḿbà. Àwọn fàájì tèmi ń wí kì í ṣe fàájì alámupara o. Èèyàn lè wà nínú ilé kọ́mọ báyàwó ẹ̀ ṣe fàájì àtọmọ káwọn náà ra nǹkan ẹlẹ́rìn dòdò. Èèyàn lè wà nínú ilé kó ti múra fàájì látànà kọ́ ra àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi kọ́ ra ẹja odò kọ́ ra gbogbo ẹ̀ kọ́ ra nǹkan ẹlẹ́rìn dòdò. Kẹ́ ẹ sì jókòó sábẹ́ igi ọdán lẹ́yìn ìkùlé ilé yín kẹ́ ẹ máa ṣe fàájì lọ nígbà míì ẹ lè ṣe pẹpẹ ṣùgbọ́n aláta. Àwọn ọmọ yẹn wà máa yàtà mọ́mì give me water.

0: ilé ayé yìí ọ̀tá ló ní ọ̀rẹ́ lọ́la ni.
1: lọ́lọ́run ọba fígbó àga ò lẹ́bí ń bínú lẹ́bí ń pẹ̀kọ́ o.
0: ọ̀rẹ́ ló ní ọ̀tá lọ́la ọ̀tá ló ní ọ̀rẹ́ lọ́la. bá a ti lọlé ayé nu. níbi tí ilé ayé yìí dẹ̀ lé sí èyàn mọ permanent friend èyàn ọmọ permanent enemy. ṣé ẹ mọ̀ pé ọ̀tá ó ti ẹ̀ sẹ́pẹ́rẹ́ ọ̀tá sẹ́pẹ́rẹ́.
1: ǹjẹ́ olórí kankan gbọ́dọ̀ bọ́ mu torí pé olórí jẹ́ olórí lọ.
0: ébà ọ̀tá sẹ́pẹ́rẹ́ ọ̀rẹ́ tó jẹ́ wípé ọ̀tá ni òun ló burú ju ọ̀tá gangan lọ.
1: olórí kankan gbọ́dọ̀ bọ́ mu torí pé
0: ọ̀rẹ́ bí ọ̀tá.

0: ọ̀rẹ́ bí ọ̀tá ló burú jo. Àwọn ọ̀rẹ́ máa ń so wájú mọ̀ ń bọ̀ lẹ́yìn ẹ.
1: Bátúndé Ìṣọ́lá o, ọmọ egungun yọbí.
0: Wọ́n máa rẹ́rìn-ín sí ọ, wọ́n máa kí ọ. Tóré-tóré tiwàtiwà, n ti bẹ́nu wọn, ó burú jáì.
1: Orin gbádùn bí òdùn, ẹni gbọ̀n wò lómi awí. Àwa ni bàbá, ẹyẹ máa ṣagídí.
0: Àwọn yẹn gan-an ló burú jù lọ́nu ayé. Tó fi sọ gbogbo àṣírí ẹ fún wọn, ó ti ẹ̀ ní mà. Òun la fi gbọ́dọ̀ máa kíìpù àwọn ìròyìn àṣírí wa, àwọn ìròyìn ayò àṣírí wa dáadáa, torí pé ọmọ aráyé wọn kì í lè ṣiṣẹ́ lórí information tí wọn ò bá gbọ́.
1: Kákọrin kódà,
2: Ìṣọ̀lá aláṣíwájú,
1: orin tó bọ́gbọ́n yọ,
2: Ìṣọ̀lá aláṣíwájú,
1: orin gidi.
0: Ìròyìn tọmọ aráyé ọ̀bá gbọ́, wọn kì í lè ṣiṣẹ́ lórí ẹ̀.
2: Ọmọ egungun jọbí.
0: Ṣùgbọ́n tó o bá ti sọ ìròyìn ayọ̀ rẹ létí wọn, wọn ó kí ọ kú oríire, wọn ó sì lọ kọ̀rọ̀ yàrá, wọn lọ tọ̀ nǹkan láńtorí ọ̀rọ̀ rẹ̀. Bí wọn ọ̀bá tọ̀ nǹkan ńlá, wọn ó gbé àwọn ìgbésẹ̀ tó lè dínà àṣeyọrí àwọn nǹkan tó o fẹ́ ṣe yìí. Ọmọ tó gba scholarship lónìí tí gbogbo ará àdúgbò wa kí yín kú oríire, ọ̀dọ̀la ó sì dùbúrí àìsàn, bó nìyẹn ti jẹ́ná. Ṣùgbọ́n tọmọ bá gba scholarship lónìí tá a wí fẹ́nikẹ́ni tọmọ fi lọ ìlú òyìnbó tó fẹ́ lọ, kódà ńgbò débẹ̀ ńgbò lọmọ yín wà, ọmọ wàṣẹ́ lọ ní ọlọ́njẹ́ oríṣẹ́ ọlọ́njẹ́ wọn ó dé láyọ̀. Ó sì ti ń bẹ ńlú òyìnbó níbi tí ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí. Ẹ má jẹ́ ń dúró lérí eléyìí jò.
1: Ẹ̀yin àgbà o, òye, ẹ̀yin àgbà tẹ bá rí pé àṣeyìn. Ẹ má rọjò wá síbi tó ṣòro, ọmọ yín là jẹ́ ọmọ òde ìbọn.
0: Ẹlẹ́ẹ̀kejì, ẹ má máa bínú àbíjù. Bíbélì gan sọ, ó ní bínú má ṣe ṣẹ̀, ṣùgbọ́n má jẹ́ kí òòrùn kó wọ̀ bá ìbínú rẹ̀.

0: torí pàdé òun ló jẹ láàrin ilẹ̀ pẹ̀lú ku kọ́lára búgalẹ̀.
1: Ọmọlúwa bíi Bret
2: Àjọjẹ́.
1: Ọmọlúwa bíi Bret
2: Àjọjẹ́
1: fún gbogbo ẹbí.
3: Mọ́mì kò tí ì pé.
4: Ọmọ mi kí ló tún kù?
3: Ọmọlúàbí Bret.
5: Ó tọ́ ni o, èmi náà ti wọnú ẹrù yẹn mi ò rí ọmọlúàbí Bret inú ẹ̀ o. Ṣé mọ̀ pa fẹ́ràn ẹ̀?
4: Ẹ fẹ́ràn ọmọlúàbí Bret ṣá oore o.
3: Thank you, mommy.
1: Ọmọlúàbí Bret Àjọjẹ́.
6: Ṣàdédé kọ́ ni gbogbo ẹbí yan búrẹ́dì ọmọlúàbí láàyò tọ́pọ̀lọpọ̀ sì jẹ́rìí sáwọn èròjà tó ṣara lóore tá a fi pèlú ẹ̀ níbi iṣẹ́ gbogbo níbi òwò gbogbo lásìkò oúnjẹ. Béèrè fún búrẹ́dì ọmọlúàbí àjẹgbádùn nísà.

0: Babala búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro tọmọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Fún gbogbo ìgbà 24/7 láì máa bá àwọn òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: Rántí pé wọ́n bù lẹ̀ dání ìbàdí àràn rántí pé wọ́n bù lẹ̀ dání gbogbo ọmọ ṣìkìṣìkì ilẹ̀ ni ó padà jẹ́ tán torí pàdé òun ló jẹ láàrin ilẹ̀ pẹ̀lú kú.
4: Ọ̀rọ̀ Saheed Olúọmọ ọ̀rẹ́ mi olùkùnmi. Ẹni tó jẹ́ grassroots friend mi tó jẹ́ pé a ti ń sọ̀rọ̀ ẹ bọ̀ nígbà ìwé òun náà ni ọkùnrin tá a pè ní Saheed Olúọmọ yìí kí n tó máa bá ètò yìí lọ. Gbogbo ẹ̀yìn tí ó bá jẹ́ wípé wọ́n ní ká sọ fún yín ní Blue Sky Mall wípé dispatcher ti wà nílẹ̀ ẹ fẹ́ ra oúnjẹ ni tàbí ohunkóhun tẹ bá fẹ́ rà ní Blue Sky Mall tẹ bá ti sanwó dispatcher wọ́n ti pọ̀ nílẹ̀ lóríṣiríṣi tí ó gbé wá. Wọ́n ní phone number yìí ni kẹ́ ẹ pè 08148819463. Ikú ọkùnrin tí mo wí ó jẹ́ ọgbẹ́ ọkàn ó jẹ́ fún mi. Bí Saheed Olúọmọ bó ṣe jẹ́ ọ̀rẹ́ ìgbà ìwé mi.
5: Bóyá nínú ẹ̀ǹtọ́ ńlá ọ̀nà ti rò ó ń darí.
4: Nínú ẹbí kan náà nínú òlú kan náà láti bí èmi àti ẹ̀. Saheed Olúọmọ nínú ìgbésí ayé nínú ìtàn ìgbésí ayé ẹ̀ tí wọ́n sọ fún yín ní ráńpẹ́. Láwọn tí wọ́n bá mọ̀ tí wọ́n sì mọ̀ sọ wípé lóòótọ́ ni lóòótọ́ ni. Saheed Olúọmọ ó dé ìlú Àkúrẹ́ nígbà tó dé ìlú Àkúrẹ́ iṣẹ́ ẹran òun ló kọ́kọ́ kọ́ wípé èèyàn dé ìlú Àkúrẹ́ ó fẹ́ ṣiṣẹ́ ọmọdé ní ìgbà náà iṣẹ́ ẹran lọ́kọ́.
5: Bàbá rántí pa wá ayé ni láti iná jà láyé àwa náà jà ní láyé òkà.
4: Ó dàgbà sẹ́nu wípé ká ṣiṣẹ́ ẹran yìí ó sì mọ dáadáa ó lè dámọ̀ olùdọ̀bálẹ̀ kó sì gbẹ̀mí lẹ́nu ẹ̀. Ọmọ sẹ́yìn dáadáa ọmọ dáadáa. Ń gbọ́ ya látó padà pàdé ìlú Àkúrẹ́ bó o ni Saheed kújọ́ mẹ́ta ìlú ìníwọ́ náà ń gbé ibẹ̀lẹ̀ mi náà ń gbé.
5: Ẹlòmíì wá ayé náà náà láfẹ̀mọ́jú àwa náà jà ní láyé òkà.
4: Ọmọ ọdún kan náà lájọ pé nígbà tá a jọ délù Àkúrẹ́ ọdún kan náà òun náà lájọ délù Àkúrẹ́.
5: Ẹlòmíì wá ayé náà.
4: A tún wá padà pàdé kájọ máa sọ̀rẹ́ nígbà tá a jọ pé ọmọ ọdún 23 years lọ̀rẹ́ wa ló tún wá fi ní agbára sí yàtọ̀ fún ti tẹ́lẹ̀.
5: Ẹlòmíì wá ayé náà á nà tán lọ ṣálẹ̀ àwa náà jà ní láyé òkà náà.
4: Àsìkò ìmọ̀ sọ fún Saheed Olúọmọ kí ló dé tó lọ kọ́ sẹ́ran. N ò pèsè ẹran ọ̀dá o ṣùgbọ́n ó yẹ kó kàwé àsìkò tẹ́mi wí yìí mo ti múra láti wọlé sí our institution. Saheed Olúọmọ kàwé bí ṣe mọ̀ ń pè mí Àfáà Musa ṣe sì rò wípé ó rọrùn báyìí mo ní ó ṣe é ṣe èèyàn dàgbà ju. Ó pinnu ó ní determination láti kàwé ó ní wọ́n kàwé mo ní ó sì ká débi tọ́ lápẹẹrẹ. Bí n bá rántí àwọn àsìkò yìí omi jẹ́ àsìgbójú mi rẹ́gẹ́dẹ́. Mo mú Saheed Olúọmọ lọ sí ilé ìwé kan tí ń jẹ́ A1 ní Adilẹ́wà Street nílùú Àkúrẹ́. Kẹ́ ẹ mọ̀ wípé ọ̀rẹ́ mi gidi olùkù mi ni Saheed Olúọmọ. Mo mú Saheed Olúọmọ lọ sọ́dọ̀ ẹnìkan tá.

0: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.
1: Tẹ ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ mẹta yìí.
2: Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí, iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbórí ìṣelọ́sì jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọ́lé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbí oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kó wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Sayoro nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ̀lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Sayoro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
4: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
5: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbópẹ́ gbogbo ara ní wọ̀hún bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀ṣẹ̀ á wà àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmí a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmí ò tiẹ̀ lè sọ bí tí ń se òun iná mo fi ní ẹjẹ́ ká wá jáǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-64-60-64-19 07-60-60-64-19 ẹlòmí àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wá ìwọ́n tó lọ́wọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-64-60-64-19 07-60-60-64-19 bẹ́ẹ̀ lẹ lómi yóò máa rí pé báyà bóun bá ti ń se ẹ̀yọ́ ìnira lòun fi ń se ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-60-64-60-64-19 07-60-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: Àwọn àti ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ láàbí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí kí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní òmò romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: ọdẹ tó ń fi wí àtegbò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064-60-6419 07064-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ṣèwòsàn.

0: 2026 yi ọdọ dẹ akuna ọdọ yẹ ma ko
1: kẹtẹ eto ni tito
0: ẹsẹsẹ
1: ejade ilé ìfúta
0: pàpàmọ
1: àyẹwò
0: eto ilera ọfẹ
1: ayẹ náà fi dẹjì
0: níjọ ìṣẹgun
1: níjọ kejìlélógún oṣù yìí
0: níjọ ọdún wednesday lè pẹ
1: ètò ìdánilẹkọọ
0: ayẹ
1: ìfúta
0: auditorium
1: lọgbà fúta
0: lọgbà ọmọkànlá òwúrọ
1: ayẹyẹ ẹjọ ìbílẹ
0: ènìdíjọbọ thursday
1: náà fi dẹjì
0: àtẹrẹ bọọlù ní sports complex lakunlẹ
1: èyí lọgbà mẹrin
0: ìrọlẹ
1: ẹjọ jimọ rẹ
0: lọgbà mẹwàá
1: òwúrọ
0: ètò juma
1: fọdù ilé ìfúta
0: lọgbà kọsán
1: lakunlẹ
0: central mosque
1: ọyẹ
0: fọdù ilé ìfúta
1: 2026
0: lẹjọ sátidé
1: lẹjọ kẹrìndínlọgbọn
0: níbi kẹrẹgbẹjẹgbẹ.

0: àdójọ ilé sí
1: ìlàjọ ṣe
0: ọdún ilé ìfúta
1: festival 2026
0: òdìtì yí ọdẹ wẹrẹ
1: ẹlàyọ ara
0: orílẹ̀ mi kẹ́hìndé
1: owó labí
0: ṣe mọ̀síkò igi
1: kábíyèsí ọba dọgba ládẹ́dọ̀ òyìnbó ògúnládé
0: aládẹ́lù
1: cfa
0: ọ̀dúndù kejì
1: ìdẹ́jì
0: àpáyàmọ́ kùlà
1: ọ̀fàkúrẹ́ kingdom
0: fọ ọmọ òkú ọdún ilé ìfúta
1: ó ti ṣe lọ́dún
0: wà á dìṣe lẹ́ẹ̀mẹ́rin
1: kíkẹ́mi akí ọlálẹ́dẹ àkúrẹ́ pátákó gidiro
0: ẹ̀rọ ni a máa dún ṣe
1: ìlà jùgbọ́ná
0: kábíyèsí
1: ọmọ wa mẹ́kọ̀
0: èrè òwe ogele
1: ìwé gígùn àti o
0: ọ̀nà ni mo kẹ gúgùn àwọn aláfíìdé jì lọ́nà òye
1: wọ́n dọ́sùn ògún ṣe gbẹ́rẹ̀ náà yìí
0: wọ́n torí ilẹ̀kọ́ bọ̀ dọ́rù kúrò ọ̀yọ́
1: ọmọ ikú pa ni ọ́ dàre
0: àjàpadà ọkọ èyí ṣọ̀run
1: kẹta ara lọ mú fi
0: lórí àpèrè
1: àbárẹ́
0: ẹ̀jẹ̀
1: ọlọ́mọkùnrin kẹ́hìndé
0: ogún ọlábí
1: ìlú ìlú bátímọ̀
0: ìbẹ̀rìlà lamẹ́ríkà
1: lẹ́bọ̀n kẹ́mi akéde
0: kí kábíyèsí
1: ọba ládẹ́tọ̀ òyìnbó
0: wọ́n ti ṣọdún èyí
1: ẹ̀mẹ́ á máa jádùn palẹ̀ ẹ̀ mọ́
2: olóore lọ ó máa pọ́n mi ò kẹrù tòdò olóore lọ.
3: ọdún méjìlélọ́gọ́rin 82 years ni bàbá wa olóyèjé abraham atọ́mutìlélórúkè pẹ̀kọ́tàkáyépọ̀ dìbò ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ october 1 ni wọn yóò gbókùn bàbá kúrò ní general hospital mọ́ṣúárì ìgbàrokì wá sílé rẹ̀ number 23 new ìlọ́rọ̀ street ìpógun ondo state laago mọ́kànlá òwúrọ̀ níbi tí wọn yóò ti tẹ̀ ní tẹ̀yẹ aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ yìí ni wake up yóò wáyé nílé rẹ̀ yìí kan náà friday october 2 ni sìnkú ní st jude anglican church ìpógun ondo state laago mẹ́wàá òwúrọ̀ ìtẹ́lẹ́yìn ìsìnkú ni gbàlejò àtijọ́ ọ̀rọ̀mọ́sí yóò kalẹ̀ sí st jude anglican primary school playground ìpógun ondo state laago kan ọ̀sán ọjọ́ àìkú sunday october 4 ni thanksgiving service àti ìjáde òkú bàbá ní st jude anglican church ìpógun ondo state bàbá olóyèjé abraham atọ́mùtì bàbá ìwé ìjọ st jude anglican ìpógun.
4: òṣìṣẹ́ ọlọ́sà ọ̀tẹ̀rú ọba òde olódòdó ọ̀ṣùpá ebú ìrẹsì ọ̀tútù ọmọ olóyèdè òkọ̀ọ̀nà òkè sáyé ojúlé àbáyé náà jà gbàgbọ́ oyè ẹ̀gbùkàn ọjọ́ ọlọ́sà àjà àdákógún ẹ̀gbùkàn ọjọ́ àdákógún àjẹ ìyèlú ọlọ́jọ́ obìnrin.
3: ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ àtẹbí ló gbẹ̀yìn bàbá àwọn ọmọ lápapọ̀ ló ń kéde.
5: Who gets the spotlight when work speaks louder than words?
6: Who do we celebrate when excellence becomes a standard?
5: The innovators.
6: The professionals.
5: The bold thinkers.
6: The game changers.
5: This is not just another evening on the calendar. This is the evening Nigeria's marketing communications ecosystem takes a moment to say, we see you, we celebrate you, we honor you. Welcome to the Arcon Special Recognition Award, ASRA, an evening dedicated to recognizing excellence, innovation, professionalism, ethical practice, and outstanding contribution to our industry. And the theme says it all, an evening of many honors. On the 23rd of October, 2026, the red carpet rolls out at Balmoral Event Center, Ikeja. Come witness the stories, the surprises, the applause, the unforgettable moments. For more details about the awards, nomination, and voting process, visit our website, www.asrawards.com. ASRA 2026. Because some contributions deserve more than recognition, they deserve honor.
7: The Financial Services Regulation Coordinating Committee, FSRCC, in collaboration with the National Broadcasting Commission, NBC, wishes to draw the attention of the public to the activities of illegal financial operators, IFOs, which threaten public trust and the stability of the Nigerian financial system. The general public is hereby advised to refrain from dealing with unlicensed financial operators who deceive individuals with unrealistically high investment returns. Verify the licensing status of such schemes on this website. www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any suspicions of illicit financial activities, call CBN 0707-338-4828, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.
8: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
9: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin bá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamation gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
10: Ẹmí ọ̀run wá.
11: Ayé ọ̀nà ni à ń rìn lónìí a ò mọ ibi tí a ó dé lọ́la ṣùgbọ́n nígbà tí ohun gbogbo bá parí kí ni Ọlọ́run yóò sọ nípa ìrìnàjò tiẹ̀ náà ẹ̀yin ará ìlú Àkúrẹ́ ẹ mọ̀ kú oríire adániwáyé fúnra rẹ̀ ló bá yín lálejò pẹ̀lú ìsọjí àràmì ìrírí alágbára kan tí Olódùmarè fi rán àwọn ikọ̀ rẹ̀ láti mú omi jẹ́nu kúrò lójú oníkòjíkò ènìyàn. Jehovah Vision Ministry ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọ Celestial Church of Christ City of Joy Parish Àkúrẹ́ Olódùmarè kọ sí o láti gbé ìsọjí alágbára irú èyí tí ò tí ìṣẹlẹ̀ rí ọ̀hún kalẹ̀ ìsọjí alágbára ọlọ́jọ́ kan dòdò ìsọjí inú omi jẹ́nu ọjọ́ kan báwo ló ti fẹ́ lo ìgbésí ayé rẹ̀ ìwé kọ́rìntì kíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹta lásìkẹ̀ ẹ̀ẹ́dógún ńlá kórí ìsọjí náà ọjọ́ kíní oṣù kẹwàá ọdún 2026 ló máa wáyé o láago méjìlá ọ̀sán dáago márùn ìrọ̀lẹ́ gbáko nínú ìjọ wa Celestial Church of Christ City of Joy Parish òkè oge Àkúrẹ́ Jésù Kristì olórí àlùfáà lolùgbàlejò àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run jàǹkànjàǹkan máa wà níkàlẹ̀ láti máa rawọ́ ẹ̀bẹ̀ àdúrà wa sọba adániwáyé Superior Evangelist Ayomiku Adeyemi lolùgbàlejò Pastor Tunji Badejo máa wà ńbẹ̀ Evangelist Seundu Ile máa wà ńbẹ̀ Tosin Lyrics ló máa fi torin tìlù gbé wa débẹ̀ lọsíwájú ìtẹnimọ́ ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìmúkúrò omijé lójú oníkòjíkò má ṣe gbọ́ ìpè yí lágbọ̀dí tí Jésù lolúwa.
12: Ìròyìn ayọ̀ dé o fún gbogbo àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde girama tó ní àfojúsùn láti tẹ̀síwájú bóyá ohun tó gbà ní jáàbù kéré tàbí ìwọ ò tiẹ̀ ṣe é rárá ó yá ẹ máa bọ̀. The Heritage College of Education Unown Owo to ni ibasepo pelu Adekunle Ajase University Akungba Akoko ti n gba akeko tutun wole bayi o ohun to ko nilo ni 5 credits ni o level o le eyan lati ni bachelor's degree ni eyikeyi ninu education arts sciences social sciences vocational and technical education guidance and counseling early childhood education educational management ati bebe lo o fe se ni full time part time tabi sandwich yan yi to fe atun ni NCE PGD remedial studies entrepreneurship training jamb coaching and secondary school program Ajoko sile ma fa koko shofo pe 09056199804 lati gba form to ba wa lakure lo Oyemekun Grammar School CBT Center laye computer ni oka koko Lade Communication Iduani Ebiness Concept Cafe opposite Owo Polytechnic tabi Unique Cyber Cafe Ifun tabi ke ma bo tara ni kilometer 3 Ikare Road Owo etun le gba form lori kayelujara at theheritagecollege.edu.ng The Heritage College of Education
13: Amura awon ro kọ ọjọ́ ọ̀la sílẹ̀.
14: Àjọ̀dún ìkórè ìkẹsẹ̀ irú rẹ̀ tí ìjọ mímọ́ Celestial Church of Christ St. Michael Model Parish etí òru àkókò ọ̀lẹ́dẹ̀ wẹ́rẹ́ ẹ bá wa yọ̀ ẹ bá wa dúpẹ́ alleluia. Ọjọ́ ìsinmi ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn ọdún 2026 yìí gan ni ayẹyẹ ìkórè ìjọ Celestial Church of Christ St. Michael Model Parish etí òru àkókò yóò mọ̀ wáyé nínú ìjọ wa àwọn fi àsìkò yìí kí gbogbo ọmọ ìjọ àwọn ìgbìmọ̀ ìkórè àti àwọn alága àwọn olùṣọ́ àgùntàn àti àwọn ìránṣẹ́ ọlọ́run gbogbo kú ọdún kú ìyẹ̀dún lórúkọ àwọn bàbá wa àti ìyá wa Senior Evangelist and Prophetess EM Fọlọ́runsọ là ń kí gbogbo ìgbìmọ̀ ìkórè ọdún 2026 àti gbogbo ìjọ Ọlọ́run pé a kú ọdún a kú ìyẹ̀dún olú ìjọ mímọ́ a kórè ayọ̀ fún gbogbo wa o àmì ìgbìmọ̀ ìjọ ni olùkéde.
15: Tinubu touch bears don land gidigba for Ondo State. Yeah! On the 29th of this month gangan Excellency Senator Oluremi Tinubu CON will be the wife of the president with the land gidigba with notable women for Naija. They enter Ondo State for the official inauguration of TTB with the sustained general stride of President Bola Ahmed Tinubu, now wife of Ondo State Governor Her Excellency Oluwaseun Ayedatiwa go be the chief host for the event. The APC National Women Leader Dr. Mrs. Alili Dele Erelu Oki Princess Ijiayola will be state women leader Honorable Tomisi Foladeju, the national deputy organizing secretary, plus Princess Sandra Oladele will be TTB Southwest coordinator, Erelu Modupe Martins will be TTB state coordinator, and other Ondo state

0: alẹ soju agbara
1: gbogbo eyan eyan wa nipinle ondo gege be ti me class ko ju aro roda e te ma lagbara gan tawon amoye oju ojo so asotele npa re o lo tun ti gbode kan yi o ninu ojo yi lopolopo ilu ago atawon abule ri kun fun omi awo woda ajo to ri si sele pajawuri nipinle ondo labe idari ati isakoso igbakeji gomina wa nipinle ondo dr laide adelami mni se wa npe gbogbo eyan olugbe gbogbo eyan onile ile iwe ile igbafe ile itura ile iwosan ibi itaja ibi ijosin gbogbo abi awon to ni ile bi gbogbo awon bi ta menu bayi to wa n to si eti omi atawon bi ti agbara ojo le gba koja la nro yin pe eja sumayin kuro ni bi gẹrẹgẹrẹ ka bo si bi gegele ekule wa gbagbo so fun toko pe kiko idosi tabi didi ojo agbara ti wa di ise to ni ijiya labẹ ofin nipinle ondo sora ko mo bara kata ofin gege be ti me pe gomina wa lucky orimisan ayedati wa sca won sise takun takun lati mu iduro sise ati igbaye gbadun ba gbogbo mutumu wa labẹ iseto ijoba irorun to ba wa ni ohun isele pajawiri kankan lagbegbe yin e ma pe 08038470009 ati 07031223590 o si se ka mo lo tara office igbakeji gomina nipinle ondo to wa ni alagbaka lakure ijamba atofu emi oni se wa o ajo ondo state emergency management agency sema awon lo nkede
2: ngbadun adaba
3: Òun gangan nìyẹn, tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
4: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
3: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà, kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé, wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, à ń polówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gíṣẹ́, ètò ọjà ọdún ní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
5: Oya ẹ máa bọ̀ wá o.
4: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
3: Tiwọ́n náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iléeṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta fẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún ẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jìjọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
6: Grace 08032474686.
3: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
7: Ṣade kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
8: Màámi.
7: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
8: yẹn. Hypo kẹ̀.
7: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
9: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
10: Did you know that Nigeria has one of the highest under 5 mortality rates in the world and vaccines preventable diseases contribute significantly? It is estimated that about 2.1 to 2.3 million children in Nigeria are zero dose who have not received any form of vaccination.
11: Oh yes, treating vaccine preventable diseases is costly for both families and the government. However, they can be prevented with vaccination. So, take your eligible children from 0 to 23 months to be vaccinated against all vaccines preventable diseases in any primary healthcare center nearest to you and in any designated places during immunization outreach services and campaigns.
10: Adolescents and adults can also get vaccinated against deadly diseases such as diphtheria and meningitis. Tetanus toxoid can also be administered to pregnant women. Girls 9 years can also be vaccinated with human papillomavirus vaccine to protect them from cervical cancer. All vaccines are safe and effective and paid for by the government. Let's protect our children and ourselves today from the pains of tomorrow.
12: For further inquiries, call the following NPA-CDA hotline 091-68245000 or 091-68275000 or 091-683950000 or 091-684950000.
10: This message is from the National Primary Healthcare Development Agency, NPHCDA.
13: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀táwà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
14: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
15: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
13: Kí ló ṣẹlẹ̀?
15: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
13: Ẹ ní tòótọ́.
15: Ká sọ Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
13: Pẹ̀lú CDK, ó lè

0: television ẹ̀rọ amúnáwádùn lu agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
1: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asunta Catholic Hospital Ikere Road Adoekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
2: Your Nescafe is not just a drink, it's your

0: ọgbọ́n.
1: Iléeṣẹ́ wa wà ní Ìkọyà Road, Òkìtìpupa, lẹ́yìn Chicken Republic. Bákan náà la tún wà ní ìlú Àkúrẹ́, lẹ́yìn Chicken Republic, Alágbàkà Àkúrẹ́. Nílùú Ìkàrẹ́, a wà ní Behind Chicken Republic, Jubilee Road, Ìkàrẹ́ Àkọ́kọ́. Bákan náà la tún wà ní ìlú Àwọ̀, opposite Baptist Church, Ìyẹ̀rẹ́ Àwọ̀. Nílùú Ọyẹ́, a wà ní opposite St. Peter and Paul Primary School, Ọyẹ́ Èkìtì. Bank Road la wà, beside Chicken Republic, Lado Èkìtì. Nílùú Ondo, a wà ní BKM2, Ife Road, Valentino, beside Soka Filling Station. Ondo 08079491338.
2: Wọ́n yàtọ̀ bread gangan ni kẹ́ ẹ máa bèrè fún ní gbogbo ibi tí wọ́n ti ń ta búrẹ́dì.
1: Búrẹ́dì ó yàtọ̀ kọjá bẹ́ẹ̀ mo gbà.
3: Ilé-iṣẹ́ Oyàtọ̀ Bakery tó ṣe búrẹ́dì àjẹpánulá, Oyàtọ̀ Bread, ti kalẹ̀ sọ́yẹ́ Èkìtì.
4: Ẹ máa jó.
3: Ó yẹ gbogbo ẹ̀yìn tí ìfàkì ayé gbajú ìlú péjú ìtajì ayé dé ìkọ̀lé àtàwọn ìlú yòókù. Ìrọ̀rùn ti dé, kò sí wàhálà mọ́. Láti rí búrẹ́dì rà, Oyàtọ̀ Bread, ọ̀rẹ́ ẹ̀wà, ìmùlẹ̀ tí tó ṣe rẹ́gí pẹ̀lú máímáí àtàkàrà. Oyàtọ̀ Bread tó ní àwọn èròjà tí ń ṣara lóore, láṣẹ lọ́dúnwọ̀n lọ́dúnwọ̀n. Oríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni búrẹ́dì Oyàtọ̀. Orúkọ ní rò wọ́n, ó yàtọ̀ sí gbogbo àwọn búrẹ́dì tó kù. Ẹ wò ó, èwo ni ká fi búrẹ́dì sínú tí ó má lè gbéra. Káì bí ti Oyàtọ̀ Bread kọ́, ó kún ni lọ́wọ́ yó ni líkùn lọ tìrín lọ́nà fún. Oyàtọ̀ Bakery wà ní Ọlọ́runṣògo Street, Ilésẹ́ Quarters, along Oyè Ifàkì Road, opposite St. Peter's and Paul Primary School, Oyè Èkìtì. À ń fẹ́ àwọn alágbàtà káàkiri ìpínlẹ̀ Èkìtì. Ẹ pé mánéjà sórí 0705-139-0131.
5: Ọ̀rọ̀ ayé títì kò ní jẹ́ kó gbé kòkó fẹ́ kí mi mọ.
6: Àwé oyin mọ lóró ni Oyàtọ̀ Bread.
5: Ó rọ́ lọ ẹ pa ojú ríro ni jẹ́ bá jẹ́mi náà tọ́ o.
6: Ọ̀kẹ́tọ́ ni èyí tó yàtọ̀.
5: Oyàtọ̀ Bread
6: àjẹpọ̀rùn lánì èròjà kẹ́ṣọ́ra lóore líkúnú rẹ̀ bámúbámú. Èlì bromelate kàbí sakarínì. Báàlì yàtọ̀ sí búrẹ́dì tuẹ̀tù ẹ̀bọ líjè tí ò rí igi. Kẹ̀tẹ́ alágbàtà búrẹ́dì kàbí ọlọ́dọ ni. Kẹ̀tẹ́ olúsùkúrù kọ́ lọ́mọ iléèwé sí bọ́dí háùsì. Oyàtọ̀ Bread ni kí a jẹ́. Size by size ni. Kékeré wọn tọmọdé lílanu wọn tàgbàlagbà. Oyàtọ̀ Bread ó gbáyé jàre. Dédé kó a bọ̀ lulẹ̀ òṣèrán ní Chicken Republic, Bank Road, Adó Èkìtì. Kọ jùgbádùn kọ yàtọ̀ lọ́ra. Oyàtọ̀ Bread o yóò ké sí mọ́níjà náà lórí nọ́mbà 08150643082.
7: Oyàtọ̀ Bread, Oyàtọ̀ jọ̀ọ́.
8: Ẹyin ìyan wa ẹ ti mọ̀ pé ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí la máa ń gbé mọ́níjà wa láti lè jẹ́ ká rí búrẹ́dì Oyàtọ̀ ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì. Mọ́níjà ó ti wà ní agbára pẹ̀lú mi. Ẹ máa káàbọ̀ sí lágbára.
9: Akinyi olóòtú, ẹ ṣeun ṣeun.
8: Àwọn yin bó la ti lè rí búrẹ́dì Oyàtọ̀ ní ìpínlẹ̀ Èkìtì?
9: Láti ìpínlẹ̀ Èkìtì a lè rí búrẹ́dì Oyàtọ̀ rà ní ìlú Adó Èkìtì àti láwọn agbègbè míì ní ìpínlẹ̀ Èkìtì. Ká mọ ti ìlú Adó Èkìtì, ká mọ ti bẹ̀bẹ̀ rẹ̀ láti àwọn èèyàn tí ń bẹ ní agbègbè Ìkẹ́rẹ́ Òkè Orí Omi, Old Garage, Èkìtì State Hospital, ti ń bẹ ní Adébáyọ̀. Kẹ́ mọ pé Olúkáyọ̀dé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08133683632. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Erifun, Ìkẹ́rẹ́ Road, Poli, Bashiri Nova, sí Housing, sí Ìlókun, sí Ìrọ̀nà. Ẹ mọ̀ pé JJ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08028818520. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní agbègbè Abẹ́ Kòkó, sí Ìkẹ́rẹ́ Road, Ọ̀nọ́là, Emùre Ìsẹ̀, Ìgèdè, Ọ̀tún, Ayétòrò. Ẹ mọ̀ pé Adébáyọ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08066778151. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Falẹ̀gàn, Ẹgbẹ̀wá, Spotless Stadium, Fìyìnfolú àti Odò. Ẹ mọ̀ pé LMF sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034302323. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Omission Jana, Ẹ̀fọn Aláàyè, Atikankan àti Ajébámidélé ní gbogbo agbègbè báhùnbáhùn. Ẹ mọ̀ pé Flourish sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08600045002. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Bashiri Faglo, Ọlọ́runṣògo Teaching Hospital, sí Òkèlá, sí Ìwòròkó. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08014-5281. Ní agbègbè Ara Mọ̀kọ àti Èrìò, ẹ mọ̀ pé nọ́mbà yìí 08032-93-4892. Ẹ pé Rodà ní gbogbo ẹ̀yìn tẹ bá wà ní Ìwòròkó, Adébáyọ̀, Omission Jana àti Odò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106-922550. Gbogbo ẹ̀yìn tẹ wà ní Ìlàwẹ̀ sí Adó, ẹ máa pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032-24-7470. Ẹ pé ìgbà yídọ́lá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yìn tẹ wà ní Ọlọ́runṣògo, Prosperous, Rosebud, Faglo, Òkèlá, Danimọ̀, number yi na ni ke mo pe 08 33 45 68 52. E pe ti anke bright sori ero bani soro yi gbogbo yin te wa ni iworoko si are afao si precinct road 07068123863. Gbogbo yin te wa ni housing estate odo ado adebayo e pe igbimo sori number yi 08 32 45 58 12. Ni bank road Poly Road, Epe West End. Sorry, Yero, Bani Soro Yi, 08 34 28 0157. Ni Ewewe, Iwaro, Afao Road, Ekute. Epe, Ilori, Sorry, Yero, Bani Soro Yi, 08 39 24 90 70. Ni Ijero, Irono. Epe, God Blessing, Sorry, Yero, Bani Soro Yi, 09 0 6 7 6 8 2 8 7 1. Ni Ikigbishin Olorunda Zone 8 New CBN ati Afe Babalola Epe Iya Bolu Fayemi sorry number yi 07 0 6 2 0 3 2 6 1 0. Sibe si lati Ipinle Ekiti gbogbo awon eyan ti be ni agbegbe Oye Ayegbaju Ilupeju Ifaki Ayedesan gbogbo awon eyan ti be ni Ikole Ayedun Osi Itapa gbogbo awon eyan tin be ni Iyin Ido ati gbogbo agbegbe ban ban awon ero barin soro yi na ni ke kole ke mo pe 08 165 15 16 13 tabi 07 0 3 7 9 1 6 2 5 9 tabi 08 0 6 6 3 0 1 8 8 9.
0: Eje kin koja lo si eka polowo oja ta ba padade ka wa to koso si Ipinle Ondo.

0: fún ìgbádùn búrẹ́dì pẹ̀lú ìṣẹ̀ra lóore pàtàkì. Ó yàtọ̀ búrẹ́dì ní o.
1: Fẹ́ bí aláyọ̀.
0: Orí iléeṣẹ́ wa wà ní.
1: Ó yàtọ̀ Plaza lẹ́yìn Chicken Republic lálágbà Kakure.
0: Telephone 0803-303-5183.
2: Nípínlẹ̀ Èkìtì, wọ́n wà ní Chicken Republic Bank Road Ladọ Èkìtì. Telephone 0815-064-3082.
3: Ní ìlú Ọyẹ, a wà ní dojúkọjú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì. Ní ìlú Ọwọ̀, a wà ní dojúkọjú Baptist Church, Ìyẹ̀rẹ̀ Ọwọ̀. Ní ìlú Ondo, a wà ní PKM2 Ife Road. Lẹ́gbẹ̀ Valentino Soka Filling Station ní ìlú Ondo, a wà lẹ́yìn Chicken Republic Jubilee Road, Ìkàrí Àkókò. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lọ́kìtì Pupa.
4: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.mcmakin.com.ng.
0: Iléeṣẹ́ McMakin Nigeria Limited ń ṣe búrẹ́dì tó dára. Fẹ́bi aláyọ̀.
5: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà.
6: Mánìjà, ẹ jẹ́ ká kọjá lọ sí gbogbo àkókò mẹ́rin láti ibi tí a ti lè rí búrẹ́dì oyè àtọ̀rà.
7: Gbogbo àwọn èèyàn tí ṣojú wa ní gbogbo àkókò mẹ́rẹ̀ẹ̀rin náà ni a ti rí Ìkàrẹ́, Ugbẹ, Jubilee, Àgbálùkù, Ìyànì, Ìkáràmù, Gèdègédé, Àjọwá àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bèrè fún búrẹ́dì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Kogi. Ẹ lè ríra ní Àjọkúta, Tòǹbẹ̀, Ìkàbà, Ayétòrò àti Lọ́kọjà àti agbègbè tó yí wọn ká. Ẹ mọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09038678596 tàbí 07068800264. Ẹ mọ̀ pé ọlá ìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní agbègbè Àkùngbá, Ikún, Àkókò, Ọ̀bà, Ọ̀kà, Ìdóàní, Ìdógún. Ẹ mọ̀ pé ọlá ìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09133305834. Gbogbo àwọn èèyàn tó wà ní Àkùngbá, Ọ̀kà, Súpárè, Ìmẹ̀rì. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09136487142. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìkàrẹ́, Arigidi, Ọ̀gbàgì, Ìmẹ̀sí, Àgbádo, Òkè Àgbè, Oyin, Omo Èkìtì, Ìyàmoyè, Ẹkìnrin Adé, Ẹgbẹ́dá, Ìyàrà, Ìgbágún, Ifẹ̀ Olúkọ̀tún, Pọ́nyán. Ẹ máa pe Kenny sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08067282508. Ní agbègbè Àgbálùkù, Ugbẹ, Ikún Àkókò, Ẹpìmì, Ìṣùà, Ìfira, Àkùngbá. Ẹ máa pe Olúlẹ́yẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07065452906. Ní àkókò Ẹ̀dó àti Àùchi, ẹ pe Ọlọ́run Fẹ́mi 08109386856.
5: Mánìjà, ẹ̀ka àbọ̀ padà láti àkókò. Ẹ já kọjá lọ sí ẹ̀ka polówó ọjà. Tá a bá pa padà dé, mánìjà ẹ jẹ́ ká mu láti ìlú Ọwọ́.
8: McMakin Nigeria Limited,
9: iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ wa.
8: Ó yàtọ̀ bread,
9: àwa ni bàbá.
8: Ó yàtọ̀ cakes,
9: ó jò lẹ́nu.

0: ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ lè pe nọ́mbà yìí 081-3096-8872 ní agbègbè Ọlọ́dẹ, Etí-Òní, Ìfẹ́tẹ̀dó, Oṣú àti Ifẹ̀. Ẹ pe Dúpẹ́ Ifẹ̀ sórí nọ́mbà yìí 0703637-3878 ní agbègbè Ifẹ̀ Garage, Gani Junction àti Ayéyẹmí. Ẹ pe Bùsáyọ̀ sórí nọ́mbà yìí 08038-380061. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ọ̀kadà Axis, ẹ máa pe Victoria sórí nọ́mbà yìí 08060-19-1025. Bákan náà ní agbègbè Ọlọ́dẹ àti agbègbè rẹ̀, ẹ pe Ọ̀pálẹ́yẹ sórí nọ́mbà yìí 08038-305208. Ní Ifẹ̀ Garage, Fágùn, Jólákò àti Olúgbẹ̀ngà, ẹ pe Ọ̀jí sórí nọ́mbà yìí 08139391717. Ní agbègbè Harmony, South City, Lípàkalà, ẹ pe Adéyẹmí sórí nọ́mbà yìí 08038560249. Àwọn tí wọ́n tún jẹ́ distributor wa Tẹ̀lébá Búrẹ́dì, ó yàtọ̀ lọ́dọ̀ wọn náà ni Adéyẹmọ, bí pé Lẹ́yẹ Grace Ọpẹyẹmí àti Fífò.
1: Manager, ẹ kú atótónu láti ẹ̀kan.
0: Ẹ ṣeun gan.
1: Ká wá bọ́ sílùú Àkúrẹ́, àwọn bó láti lè rí búrẹ́dì ó yàtọ̀ nílùú Àkúrẹ́ tá a bá ti ẹ̀ka àpolówó ọjà dé.
2: Oníròyìn wá ti dé o. Ẹ bá mi ṣá alápẹ́.
3: Lẹ́yìn atótónu gbogbo àwa ewé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi, àwa rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀, òun ló gbégbá orókè. Ọ̀kin lọ́bẹ ẹyẹ olóbòjò ní bàbá egungun. Búrẹ́dì ó yàtọ̀, ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì. Búrẹ́dì ti ń ṣara lóore, ti ń mára ají pépé, àjẹbọ́kọ dọ́wẹ́kẹ̀.
4: Kò sí oúnjẹ tí ò bá rẹ̀.
3: Ọ̀rẹ́ mọ́ínmọ́ín,
4: ọ̀rẹ́ ìwà ríro,
3: alábàárin ọbẹ̀ ata,
4: olùdámọ̀ràn ẹyin àti àkàrà,
3: ọkọ àfẹ́sọ́nà ti òyìnbó. Búrẹ́dì ó yàtọ̀, ó tún lọ lórí gbogbo ohun mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore. Àwa lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókó, ní ìlú Ọ̀wọ̀. Àwa ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa. Ní ìlú Ondo, àwa ní PKM2, Ifẹ̀ Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Àkúrẹ́, àwa lẹ́yìn Chicken Republic, Lálágbàká. Ní ìlú Adó Èkìtì, àwa lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ́, àwa ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ́ Èkìtì. Búrẹ́dì ó yàtọ̀, àjẹpọ́nrún láwùjẹ, àjẹmáraji pépé, àjẹyóbá.
1: Ẹ káàbọ̀ padà, manager, ibo la ti lè rí búrẹ́dì ó yàtọ̀ nílùú Àkúrẹ́?
0: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀, ẹ pe Ìdànrè nílùú Ìdànrè gangan sórí nọ́mbà yìí 081-4688-1143. Ẹ pe Pasma Brother ní agbègbè Alágbàká, Ìsìnkàn, Ondo Road, Sàgárí àti Ìjàpò sórí nọ́mbà yìí 08063278836. Ní agbègbè Alágbàká, Síjúadé, Òkè Àró, New Town, Ìjàpò, Plaza, Sàgárí àti Ọba Ilé, ẹ pe Pastor sórí nọ́mbà yìí 08030704649. Ní agbègbè Powerline, Ìjọ̀ka, Light and Life, Car Wash, Falodu, Commercial, Mother and Child, ẹ pe Mommy George sórí nọ́mbà yìí 08104675338. Ní ChopRite, Nepa, Olúwatúyè, Ìdánrè Garage, Prayer Center, Ìjọ Mímọ́, Òkè Àró, Òkè Ọ̀bẹ̀rẹ̀, ẹ pe Pópóọlá sórí nọ́mbà yìí 070-3471-1111. Ní ChopRite, bákan náà, Ìyọ̀mà Alágbàká, Ọ̀dà Road, Òkè Jẹ̀bú, Edo Lodge, Ìgbàtòrò, Ìjìgbá, Kájọlà, Ajípowó, Àwùlẹ̀ àti Iléṣà Garage, ẹ pe Success sórí nọ́mbà yìí 08144-1019-82. Ní gbogbo àwọn pópónà káàkiri ní Ọ̀wọ̀, Ìpele àti Ìyẹ̀rẹ́, ẹ pe Mọ́mì Ìjùwọ̀n sórí nọ́mbà yìí 08105795196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà, Express, Old Garage, Barracks, Ondo Road, Ìsìnkàn, Ìdànrè Garage, Ọ̀ṣìnlẹ̀, ẹ pe Olúkáyọ̀dé sórí nọ́mbà yìí 08161647920. Ní Ọ̀dà Town, Emilọ́rọ̀ Town, Unity Estate, Ọ̀dà, ẹ pe Mọ́mì ní Olúwa sórí nọ́mbà yìí 08034399187. Ní Ìsinigbò, Àbùsọ̀rọ̀ Estate, Alágbàká, Ọba Ilé, Danjuma, ẹ pe Táyé Taiwo sórí nọ́mbà yìí 08166944368. Ní Ondo Road, Ajípowó, Òkè Àró, Aratusi, Gaga Housing, Prayer Center, ẹ pe Pasma Twins sórí nọ́mbà yìí 08035058596. Ní ni Saint Luke Oshile, Saint Michael Ijomimo Ijoka Road, Davog Alakure KCM. Emma pe Divine sorry number yi 080 35 66 79.

0: tó bá jẹ́ pé òun ni ó ṣẹlẹ̀ sí o, òun á gba ìyàwó òun, òun á gba ọmọ. Torí pé àwọn pòwe síbẹ̀ o, wọ́n ní káró sọ mọ́dì, káró dì má sọ, kí dì má ti ṣòfò. Torí pé àbúrò òun ni, ìyàwó òun, ìyàwó òun ni. Láti ìbulẹ̀ Mr. Ojo, ó làwọn àgbà ọmọ ẹ̀ ní tiwọn, torí kó má bàa sí ìjà. Àsìkò yìí ti kó wa ní pápámọ́ra, mi ò ní lè ka àtẹ̀jíṣẹ́ kankan mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti àtẹ̀jíṣẹ́ yìí lọ́tùn lósì láti ìlú Ìlọrin, Ọ̀wọ̀, Àkúrẹ́ àti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Ẹni tí ì bá ka àtẹ̀jíṣẹ́ lónìí, kí irú ẹni báyìí kó má fi ṣe ìbínú. Tó bá da ní ọjọ́ mẹ́jọ ni agbára lọ́wọ́ Ọlọ́run. Mo kí gbogbo àwọn managers, àwọn supervisor, gbogbo yín pátá ni mo kí. Mo kí gbogbo ẹ̀yin operation staff, ẹ̀yin drivers wa. Mi ò lè gbàgbé yín, torí pé tí ò bá sí ẹ̀yin kò lè sí àwa. Mo dẹ̀ ń kí gbogbo ẹ̀yin security pátápátá pé bẹ́ ẹ ṣe ń ṣiṣẹ́ yín, ẹ̀ ní ṣiṣẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Iléeṣẹ́ McMakin, iléeṣẹ́ wa ò ní jóná, kò dẹ̀ ní rẹ̀yìn ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀dẹ̀mádẹ̀ tún gbàgbé Chicken Republic sọ fún yín pé à ń wá.
1: Ẹni tó mọlẹ̀ gbádáadáa èyí tá à ń pè ní cleaner, tí ó jẹ́ obìnrin tí ọjọ́ orí ẹ̀ tí ò ju ọmọ 30 sókè, tí ẹ bá ti nífẹ̀ẹ́ ṣiṣẹ́ yìí, ẹ wá sọ olúléṣẹ́ wa ní alágbàká nílùú Àkúrẹ́, kí ẹ mú àwọn ìwé ẹ̀rí tẹ ní dání.
0: Ìpé ìpéjú báyìí ní bàbá Aláfilà tí làbá ti kọjá pé ìpéjú, wọ́n máa ní bàbá ṣé ó sí nǹkan. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bọ́tìnì mi lónìí, àkọ̀dùn ní mú ẹ. Bí mo ṣe ń lọ yìí, mi ò ní lọ lékú lọ́wọ́, mi ò ní lọ lárùn lọ́wọ́, ní agbára lọ́wọ́ Ọlọ́run. Tó bá ní àwọn tó parapọ̀ tó ń kó ra wọn pọ̀ ní bíríkó tó bìrìkòtò, pé mi ò ní wá lọ́jọ́ mẹ́jọ, irú àwọn ẹni bẹ́ẹ̀ mi ò ní try láti dé bá wọn. Ó tún dá ní ọjọ́ mẹ́jọ. Bye for now.
2: Àwa ń lọ, ó nígbà ò ṣe, ká má fi kú yàrá wa, ká má bàrún yàrá wa. Ajibọlá Gbàmídélé o, olótú ó yàtọ̀, ètò ó yàtọ̀ ń lọ, lọ́sẹ̀ yìí ó tún lọ ọjọ́ mẹ́jọ.
3: Iléeṣẹ́ tó ṣe, ó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
4: Your Nescafe is not just a drink, it's your

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun.

ìlú ti máa bá gbogbo ọkàn pàdé nínú ọ̀rọ̀ ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlé látẹnu ìránṣẹ́ rẹ̀ prophet ọmọnìyí prince joshua ti iléeṣẹ́ ìránṣẹ́ holy ghost liberation christian outreach ministries international èyí tí olú ìjọ ìṣúgbọ̀n ní south world mandela

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
2: Your Nescafe is not just a drink, it's your

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ààrẹ Bọ́lá Tinubu ké sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti mọ́ṣe sọ ìrètí náà torí ìdàgbàsókè eléyìí tó ń lọ lọ́wọ́. Adarí àwọn ọmọ ogun ojú òfurufú rọ àwọn ikọ̀ rẹ̀ láti mọ́ṣe ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ níwájú. Ààrẹ ilẹ̀ Brazil ó pàṣẹ wípé kí wọ́n fi òpin sí gbogbo àwọn ojú òpó táwọn ènìyàn tí wọ́n ti ń ta tẹ́tẹ́ lórílẹ̀-èdè ọ̀hún. Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kí yín ẹ kú alẹ́ àsìkò iṣẹ́ òní.
2: Ìròyìn kalẹ̀ àdàbà 88.9 FM là ń gbọ́.
1: Ààrẹ Bọ́lá Tinubu ti jákòdì mímọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ojú tó ń pọ́n ṣeun orílẹ̀-èdè yìí ni ló ti fẹ́ pọ́n àpọ́nlá báyìí. Ó jákòdì mímọ̀ wípé kò sí ohun tó jẹ ìrúbọmọ tàbí fífara ẹni jẹ fún ìṣòro ọlọ́jọ́ pípẹ́ torí wípé àwọn ìgbésẹ̀ ìdàgbàsókè tíjọba ń gbé ń ló ti ṣe sóore. Ààrẹ fọ̀rọ̀ náà lédè nínú ọ̀rọ̀ kan tó gbẹnu abẹnugan ilé aṣojú ṣòfin ilẹ̀ yìí Tajudeen Abbas fi léde nínú ìpàdé àdúrà pàtàkì kan tí wọ́n ṣe láti lè fi sàmì ayẹyẹ ọdún 1964 eléyìí torílẹ̀-èdè Nàìjíríà gbòmìnira ní mọ̀sálásí àpapọ̀ tó wà nílùú Àbújá. Tinubu jákòdì mímọ̀ wípé lóòótọ́ làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kojú àwọn ìpèníjà kọ̀ọ̀kan látàrí àwọn àtúnṣe eléyìí tó ń lọ lọ́wọ́ ṣùgbọ́n ní báyìí àwọn ìdàgbàsókè ọlọ́kan òjọ̀kan àti àwọn àṣeyọrí tó nítumọ̀ torílẹ̀-èdè yìí ti ní lákọ́lẹ̀ ó jẹ́ àwọn ìrímọ jẹ́miniṣó wípé àwọn ìṣòro náà tó bẹ̀ àti wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní jẹ mọ̀ láṣeyọrí ọ̀hún báyìí. Ààrẹ wa rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti mọ́ṣe sọ ìrètí nù ó ní gbogbo ìfarajìn wọn fún ọdúnmọdún ń ló ti ṣetán láti mọ́ sun omi ìtumọ̀ fún wọn mú. Ààrẹ Tinubu ló ti wá rọ àwọn ọmọ ikọ̀ ọmọ ogun tuntun eléyìí tó ṣe kẹ́kọ̀ọ́ jáde láti rí wípé wọ́n tẹ̀lé òfin eléyìí tó de iṣẹ́ wọn ọ̀hún láti lè dáàbòbò orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ẹ̀tọ́ ọrọ̀ ajé. Tinubu fọ̀rọ̀ náà léde nínú ọ̀rọ̀ kan tó fi léde o látẹnu abẹnugan ilé aṣojú ṣòfin Tajudeen Abbas nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìkẹ́kọ̀ọ́ jáde fún àwọn ọmọ ogun lẹ̀ yí ọ̀hún nílé ẹ̀kọ́ àwọn ọmọ ogun tó wà ní Kaduna. Ààrẹ gboríyìn gidigidi fún ẹni tó jẹ́ olùdarí fún ilé ẹ̀kọ́ náà àti àwọn ikọ̀ rẹ̀ fún bí wọ́n ti ṣe ń pèsè àwọn ikọ̀ ológun léyìí tí wọ́n ti gbáradì tán fún ogun láti lè jẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà wà lálàáfíà. Bákan náà ló gboríyìn fún wọn fún fífún àwọn onítọ̀hún ní ẹ̀kọ́ ìmọ̀ ìwé ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀kọ́ ìjagun. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettiman ló ti rọ àwọn adarí àjọ ọ̀rẹ́dẹ́gbẹ́ ECOWAS tuntun láti gbájúmọ́ ìṣọ̀kan ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ àti ìṣọ̀kan lápapọ̀. Ó jẹ́ kò di mímọ̀ wípé ìtẹ̀síwájú ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ inú ló ṣe pàtàkì pẹ̀lú ìdàgbàsókè ọrọ̀ ajé. Shettiman pé ìpè ọ̀hún ní New York nígbà tó ń gbàlejò ìgbìmọ̀ àwọn adarí àjọ ọ̀rẹ́dẹ́gbẹ́ ECOWAS ọ̀hún níbi ìpàgọ́ àjọ oníṣọ̀kan àgbáyé tó ń lọ. Ààrẹ tuntun àjọ ECOWAS ọ̀gágun fẹ̀yìntì Ibrahim Diop ń ló darí àwọn ìgbìmọ̀ náà. Igbákejì ààrẹ wá rọ àjọ ọ̀hún láti ṣe ohun tí yóò mú kí ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ kó túbọ̀ mọ́ tẹ̀síwájú sí i. Ó ní kí wọ́n ṣe àwọn òté kan eléyìí tí yóò mú àlékún bá ìṣọ̀kan láàrin àwọn orílẹ̀-èdè tó wà lẹ́kùn ọ̀hún pẹ̀lú mímú ìgbáyé gbádùn bá ẹ̀mí àwọn ènìyàn tó wà lẹ́kùn náà. Bákan náà ló tún wá pè fún wíwá ọ̀nà láti lè jẹ́ kí àwọn agbọ̀n aládàáni kí wọ́n dá sí ìdàgbàsókè òpópónà mọ́rọsẹ̀ Èkó lọ sí Abidjan. Orílẹ̀-èdè Nàìjíríà ló ti pè fún dọ́gbadọ́gba tó lọ́rìn nínú gbígbógun ti àjàkálẹ̀ àrùn ìgbáradì àti kíkojú rẹ̀ ní bó ti ṣòro àwọn àjọlájọ lágbàáyé láti lè rí wípé àkóyawọ́ wà nínú báwọn ènìyàn ó ṣe mọ́ lórí ọ̀fẹ́ sí abẹ́rẹ́ àjẹsára ìtọ́jú lórí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn pẹ̀lú ọ̀nà tí yóò mú kí ìdàgbàsókè kó bá àwọn orílẹ̀-èdè káàkiri. minister keji to nboju to oro ilera ti gbaye gbadu awujo dr Isaac Adekunle Salako nlo pepe ohun loruko are Ahmed Bola Tinubu ninu ipade kan eleyi to fori so ajakale arun ati gbigbara di re ninu ajo o eto apejo ajo onisokan agbaye eleyi to lo ni New York Salako ni ohun to je orilede Nigeria logun ohun ni pe ke igbarade to nituma ko wa lati owo awon to n bugoto eto ilera lawujo ati wipe ki won mo fari apa kan dapa kan si lori ati le gbogun ti ajakale arun gomina ipinle Boy teleri to tun je minister foro ise ode Dave Umahi lo ti ni ko si nkan to jori nbo coalition ni ipinle Boy o Umahi foro na lede o je ko di mimo wipe ipinle Ebonyi nlo wa digbidigbi leyin aseori egbe oselu APC atomoye re saju eto idibo gbogbo odun 2027 o foro lede lojo eti lakoko to nse ayewo si opopona morose Kalaba lo si Abuja lati agbon ipinle Benue nigba to soro lori abajade oro kan wipe ajosepo wa laarin ohun ati minister tori soro loro le yi Yesun Wike o je ko di mimo wipe ajosepo won ko ni nkan kan se pelu ife nu Wike lati di are orilede o je ko di mimo wipe Wike in lo je ore mi nu ohun lori oro oselu nikan to si je wipe ko si nkan to njo rainbow coalition ni ipinle Ebonyi bo ti wukori minister ohun lo tun wa je ko di mimo wipe erongba ohun lati kuro ninu egbe oselu PDP lo je latari wipe egbe oselu ohun ko ni ife nu ekun ila orun gusu le yi lokan bo n ti se fe adari awon mogun oju ofurufu adari awon mogun oju omi nile yi ogagun Idi Abbas n lo ti ro awon mogun ori omi ohun ati awon iko abesin kawo mo lati takete so n to ba jo mo oro oselu ki won mo se ni ajosepo kankan pelu oloselu nigbati won ba n se ise won saju eto idibo gogogbo odun 2027 ogagun ori omi ohun foro na le lojo Saturday lakoko to n ba awon iko re soro Abbas eni ti oludari ajo ohun to n bugoto oro iwa kusa ogagun Kolawole Oguntuga asoju foja ko di mimo wipe awon ologun naa ni won gbodo tele imose won ki won si imose kuro lori ofin ati ilana eleyi to de ile ise ologun ori omi o je ko di mimo wipe ati leyin awon ijoba apapo o wa ni owo awon ologun ohun ati wipe ohun ti won gbodo gbajumo o ni sise ise won gege bi ofin bo ti se la kale o wa ro won lati ri pe won se ise na dojudoju ki won si ri wipe won yago fun oro kubakungbe tabi nini ajosepo kankan eleyi ti o ba ti yori si oro oselu saju eto idibo na tori pe o sese ko kere bi yo bi ajo na lara oba ti ilu Diboyan nilu Bọlọ́run duro nijọba ibile ila orundu Samuel Fawayimi nilo ti fi adunu re ha si bi ijọba ipinle Ondo ti se yan elomiin lati gapere ilu Bọlọ́run duro gege bi oba Fawayimi nilo salaye iyansipo naa gege bi ohun ti o bojumu ati wipe ko si ni ilana to de ilu Bọlọ́run duro o je ko di mimo wipe oro olobade ohun n lo se wa ni ile ejo giga ti ipinle Ondo igbimo alakoso ipinle Ondo n lo mo ti wa buwọlu ọjọgbọn Thompson Akinifesi gege bi eni ti o gapere gege bi oba ti ilu Bọlọ́run duro bi komisanna to n bojuto oro oye jije ati ijọba ibile Alhaji Hamidu Takuro bo si se je ko di mimo wipe idagbasoke naa yoo wulo lati le mu idagbasoke ba ilu ohun ninu oro tirẹ wa yi Fawayimi n lo je ko di mimo wipe iyansipo gege bi Adegbalu ti Bọlọ́run duro n lo waye latọwọ isejọba gomina to dana Oluwarotimi Akeredolu ninu oṣu kọkànlá ọdun 2022 ṣugbọn ọrọ wipe ọna naa si wa niwaju ilejọ n lo sokunfa bohun ti isegbade titi di akoko yi ọba ti ilu Diboyan ohun Fawayimi n lo wa ni ọrọ naa oun ni ile ejọ giga ipinle Ondo n lo ti sun si ọjọ kẹfà oṣu kẹwàá lati gbẹjọ lori rẹ ati wipe ijoba nlugbodo bowo fun ase ile ejo yi ko si gbese kuro lori yiyan oba mi sori apere na o je ko di mimo wipe eyan sipo un gege bi adegbalu ti bolon duro nlo tele ilana bo se ti owo awon afobaje wa ati ilana asa ti se to de oye jije ati oba ni ilu bolon duro fawon yin mi ro wa ro awon olugbe ilu bolon duro lati simi edo lowo yi ki won mo se se onkun eleyi ti o towo bo ofin loju iko ologun to n sakoso ekun eworun ariwa orilede yi ti won pe ni fasanyama nlo ti dambaro ikolu awon agbebonda loruka nibi ti won ti gba opolopo awon ibon kuro lowo awon onitorun won dola awon eniyan merila kuro lakolu awon ajinigbe ninu ise ototo nipinle kaduna ati ipinle katsina awon ologun ni won se ise na laarin ojo ketalelogun osu kesan si ojo kandilogun osu kesan gege bi oludari iroyin fun ile ise ologun na ogagan ali odanja bo ti se filidi seun in lo wa yori se fife panko fimo awon afurasi merin layo awon meta ti won pese awon iranwo fawon alakata kitina sile nipinle kaduna awon iko ologun ohun ni won sise lori oro awon eleyinju asaka ninu eyi ti won ti ni awon nito won gba inu bo si inu gbo ni ijoba ibile kachia papajulo lagbegbe rijana bawon ologun ti se lo re degbale fun won ni ojo ketalelogun osu kesan ti won se danogun ya fawon agbeboda luru na awon agbeboda luru na o ni won fa keteba sako ni agbegbe na bawon ologun bi won ti se gba awon ibon ati awon ike ikota abo se kuro lowo won ninu ise mi idaya lojo kan awon ologun na nigba ti won se ayewo agbegbe sagbegbe kakiri ni won dola ni awon eniyan merila kuro lakolu awon ajinigbe obirin meji ati okunrin meji la ati obirin meji ninu won beba se ndarapo mo wa iroyin asale le gbolowo lati le se adaba 88.9 fm akure baba patati aja kodi mimo fun yin bo ti se nlo nile okere lagba amulodun ati ri daraja e mo yoku nbe adaba yiwu ye
3: Welcome to Great Prince International School, Emorele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
4: Mo ti bere ku o le sala e ma pani lerin lakoko apejopo itakuro sori la malebi mi o ti e da o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
5: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konfuru
4: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
5: Maggi star yo so gbogbo nje ta se

0: Taraba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Pumping it up on Adaba FM.
2: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kòlọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Hello, ṣé ń gbádùn àdàbà?
2: Mo ń gbádùn àdàbà.

èmi kọ́kọ́ báyìí òun náà ló ń agogo. ìran gún báyìí òun náà ló sì lẹ́bọ̀. ìran kàlà òun náà ló lòkù. ìran lẹ́kẹ̀lẹ́kẹ́ òun ló ní ṣẹ́ṣẹ́ fún. ẹ̀wù tí ọ̀bùn ràìrà ìtọ́ bá ti bọ́lẹ̀ òun náà ni ọ̀bùn tí ẹ̀wù tí afíjú bá bọ́lẹ̀ jáyé. òun náà ni ọ̀bùn ràìrà òun ló fi sẹ̀sọ́. ẹ̀ka alẹ́ níbi tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ gbọ́ wa láṣàlẹ̀ ètò ni. àtúntí balẹ̀ sórí ètò yìí kan ni àdàbà fm 88.9 ibẹ̀ náà láwà yìí. àtún máa gbádùn ara wa dáadáa lálẹ́ òní. mo kórin dé mo kólùdé mo kó lámbàdé lámbà. aláà tún máa fúnra wa jẹ lálẹ́ òní. seriously ọ̀pẹyẹmí jọ ọ̀dá yín rèé. àjò kó tàgbà pí rọ́rọ̀ ọ̀rọ̀ mo jò kó tàgbà mo pí rọ́rọ̀ ọ̀rọ̀ kì í ṣe kí n lè bá àṣà fúnṣẹ́. ibi kí n lè bá àkọ́gbọ́n lẹ́nu àgbà ni. ẹ̀ka alẹ́ o níbi owó tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa.

0: ọlá.
1: Ẹ yẹ mọ bá wa bọ̀. À sẹ́ gorí ètò náà ni. Torí bá méjì kọ́.
0: Gbà ń gbọ́dẹ kùn.
1: A máa gbádùn ara wa dáadáa.
0: Tún bá sì kó tún ti dún dé ẹ̀yà
1: yẹn. Lórí ètò tó ní.
0: Tó bá pè dé.
1: Tìlù.

0: gbogbo ẹni tó lọ́lá ọlọ́run ló fún lọ́lá. Mo fìlù yẹn lẹ̀ ni ẹ mọ̀ pé mo ní mo kọ́ni dé mo kọ́lùdé ni seriously. Ẹ máa fúnra wá ńlá ń bàjẹ́. Èmi gan dira wá fún yín lálẹ́ òní àti lámbà àjọ máa fúnra wá jẹ ni. Ẹ mọ kinní kan ni nǹkan kan ṣẹlẹ̀ mo dẹ̀ máa já yín sí. Ọ̀gbẹ́ni Joseph ń wá ko ọ wà ń bí pẹ̀lú wa. Bákan náà òun náà ni ọ̀gbẹ́ni Ọláwùmí Ebè. Ọ̀nà wà ń bì ajọ́ wà ń lé agbára náà ni. Mo sọ fípa wà ajọ́ lẹ̀pọ̀. Ẹ mọ kinní kan tó ṣẹlẹ̀ ni bá a ṣe kóra wa ní a fẹ́ lọ bì kan bá a ṣe wá débẹ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta ni a fẹ́ lọ ra nǹkan ìgbà tá a débẹ̀ ara ń tá rà tán bá a ṣe rà tán èmi dẹ̀ rí bá ní ẹrù mi ò ní káàṣì lọ́wọ́ o ṣùgbọ́n ẹ máa fún wa lówó wọn lókè a máa gba change àbá ní ká ṣe transfer fún bá a ṣe transfer tán wọn bá fún wa lówó kan owó yẹn ti ya bá ní owó yìí ti ya náà ẹ jọ ẹ fún wa ní mí ẹ pé kí náà sọ wọn lówó táwa náà send sáwọn náà sórí àkáǹtì wọn pé owó yẹn náà ya. Ẹ gbọ́ bó lè yan ṣe ti ló send owó wọn tún send owó owó tá a send sínú àkáǹtì wọn lọ ya so possible. Ok náà ẹ jẹ́ ń sí ojú òpó yẹn lẹ̀ 08162519991 08162519991 alówà ń bẹ̀ talẹ́ ni àkọ́kọ́ yẹn rẹ àti bọ́ sí àsìkò lámbà yẹn. Hello ẹ káàlẹ́ o. Present sir.
1: Ọjọ́ mẹ́ta ṣàlàáfíà ni.
0: Àmì ìwà dúpẹ́.
1: Àwọn sisi yín kọ́ ṣe wọ́n ṣàjà sí.
0: Da what?
1: Okay, alright. Ẹ máa wo mọ̀mọ́ àdé POS ni pé kí n gbowó.
0: Ẹ fẹ́ gbowó.
1: Ní POS.
0: Ní POS.
1: Inú yẹn wọ́n àfi sínú ẹ̀ wọ́n ní kó jowó ìjáde kò máa jáde wọ́n ní kò sí service. Bí mo ṣe gba káàdì mi nìyẹn mo wá fi ṣẹ́bi ẹmọbi tí wọ́n fi máa ń ṣáàjì níbi sẹ́ẹ̀tì yẹn.
0: Bẹ́ẹ̀ni mọ̀mọ́.
1: Mo ṣe fi káàdì mi sínú ẹ̀ nìyẹn mo dẹ̀ tẹ́ bẹ́ẹ̀ yẹn bó owó yẹn ṣe jáde nìyẹn o.
0: Lówó bá jáde láti inú fóònù yín.
1: ₦200,000 adé jáde bẹ́ẹ̀ yẹn sharp sharp.
0: Káì. Ìgbà tí ìgbà tó ní POS sako sí tó ní òsì cash.
1: Ó ní kò sí cash.
0: Ibi charging ibi charging port yẹn.
1: Ibi charging point yẹn mo wá mú sínú ẹ̀ bó o ṣe jáde nìyẹn.
0: Owó bá jáde ń bẹ̀.
1: Lórí èrè ẹ̀ṣẹ́ jàre. Ẹ pẹ̀lẹ́ sá. Orúkọ mi ni Adéyẹmí Adéyẹmí Fàlẹ́ Látù.
0: Kai.
1: AKA ìyàwó Olingo.
0: Olingo. Ẹ pẹ̀lẹ́ sá tàbí ẹ pẹ̀lẹ́ mà já. Ọlọ́run wọn sàánú yín.
2: Ẹ kùn ọkọ òkè.
0: Ẹ pẹ̀lẹ́ sẹ́ gbọ́.
2: Ó gbé màlúù mi tiwo-tiwo. Ọ̀gbá bá mi ni gọ̀gọ̀.
0: Màlúù nìkan kọ́ná gbé mi báyìí. Kódà wọ́n gbé fóònù tó pọwọ́ jáde wọ́n gbé mi. Hello.
3: Hello
0: ẹ ká lẹ́ sà.
3: Láti
0: ìlú ọ̀wọ̀.
3: Balógun ló bá yín sọ̀rọ̀.
0: Balógun látọ̀wọ̀.
3: Bẹ́ẹ̀ni o, Balógun òdòdó dá wà.
0: Kí ló ṣẹlẹ̀ gangan Balógun?
3: Ilé tó ṣẹlẹ̀ yìí jápá yẹn ẹ wá dá sí. Gbogbo àwọn màlúù wọn kóra wọn pọ̀ o. Wọ́n ní wọ́n sọdún lọ́wọ́ o.
0: Wọ́n ń sọdún.
3: Wọ́n ní wọ́n sọdún lọ́wọ́ o.
0: Ṣé ìsọdún ò jẹ́sú? Kọ́ mọ̀ jẹ́ pé wọ́n mọ̀ ló jẹ gbogbo oṣù yẹn tán.
3: Ọdún gbogbo.
0: Ok.
3: Gbogbo wọn wà wọn náà fẹ́ sọdún o.
0: Káì.
3: Ilé fẹ́ jẹ́ alága wọn o.
0: Ẹ pẹ̀lẹ́. Ẹ jẹ́ wọn sọdún. Ṣé ẹ ti gbọ́? 08162519991 ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú ẹ̀ ti wà ń bẹ̀. Wọ́n láwọn ò lò. Ah. Won lo nti han. E ja we lomi. Hello. Hello e ka le o.
3: E ka le sa o.
0: Oruko yin be tin pe.
3: Oruko mi ni Michael lati ilu Owo.
0: Agbe ni Michael.
3: Ta.
0: Ki lo sele gaga n gbo yin.
3: Ah, emi fa mo ma se iseru si oko olugba to bo je koko mi. Gbadu mo wa de be iseru e wa le mi mo lo pe awon mateko. Oko moto meta gbadu de be oni iseru da bona oni. Hello.
0: A n gbo yin, oya a n gbo yin.
3: E mo ku mo wa si lu awon mo ku moto meta ma la mateko o tele mi lo soko. Oni ko to le mi da mona oni emi mo fa mo de saso fi deru bo bo.
0: Kai. E pele so. E pele o se gbo. Olorun wa pelu yin o, e pele sa. Hello. Hello e ka le o. Eh, hey, oja.
2: Ekun.
0: Hello. E ka le. E gbo soke dada o. Hello, a gbo yin dada. A gbo yin dada. 0816251991. Te ba ti lanfani ati pe wa e gbo soke dada. Hello.
3: Hello, e ka le sa.
0: E ka le o.
3: Yes, baba tana, baba tapa lati oka ni o.
0: Baba tapa lati oka.
3: Danisa.
0: Ki lo sele gan wa dagba?
3: Ah, mo ma ni mo fe lo Eko lo wa moto ra ni o.
0: E le fe lo Eko kekan lo wa moto keke kan ra.
3: Mi o wa ri moto to wu mi.
0: Okay.
3: So bi mo je wa lo sodo re mi kan to wa ni airport niyan.
0: Okay.
3: Mo wa ri awon aeroplane kan ti park to ti dogun sori ile Mania. Ewo lo sa awon eleyi won ni engineer ni o da.
0: Hmm.
3: Ki mo je lo ti lati po se lo ra engine ti niyan o.
0: E ba ra e kan ra engine si ni. Okay, okay. Ekwele. E ma gbe kiri. Ta ti gbo e ma gbe kiri. E le fi ma se ke ma fi nobody.
2: Mo gbe fun yin o.
0: Abi o gbe fun, gbe fun. Hello. Hello e ka le o. Eh, o ti ja, o ti ja. Hello e ka le o.
3: E ka le o, Kande lati Kogi.
0: Kande lati Kogi.
3: Benita.
0: Ki lo sele gogo?
3: Keke kan ti mo ra.
0: Eh?
3: Keke kan
0: ti mo ra. Eh. 1814. 1814
3: ni keke yen. 1814. Bẹ ni mo ra keke yen.
0: Okay.
3: Keke yen lagbara to je send. Pe ko se won e bayi. Ati on lo ma a ma gbe moto sara e ni.
0: Ko
3: bi moto yen ti lagbara to.
0: Kai.
3: Wa na. Keke yen lo ma drive to moto jade.
0: Kai.
3: Te ba ni di keke yen. E ma po wa tin tenje
0: si. Se e fe da mi pada si 1814 abi ki lelera. Eyin le wa ni 1814 telera. E gugu mo wa nbe. E ma ja wule jo wa nbe. E ma lo ke ge yin fun ra yin. Hello.
3: Hello.
0: Hello e ka le o.
3: E ka le o.
0: E seun o.
3: E ko je beta
0: o. O ko yin be o tin pe.
3: Lola lo so lati Akure.
0: Lola lati Akure.
3: Ile Ola
0: lo so lata. Ile Ola. Eyo.
3: Hello.
0: A n gbo yin.
3: Amo lo bi wedding kan ni. Hello.
0: Oya a n gbo yin, e lo bi wedding.
3: Eh, won ni ran tan.
0: Won ba le ran ti tan.
3: Mo ko se lo sita niyan.
0: Kai.
3: Mo ko fi Fatekun bayi.
0: E ba Fatekun.
3: Gbogbo eran to wa lori odo. O de wa sinu agbada.
0: Kai.
3: Won se n wa bayi na je.
0: Kai.
3: Mo ti sheku. Na wa ni pe jona da o. Ko wa koyoku o. Ko fi se weekend.
0: Eh, mo n ta sele, ki le gbo ko yin?
3: Ile Ola ni.
0: Mo la ni kan to fe se nawo, to ba di Saturday, te ran re o ba ti fe tan ma ni ko invite yin. Tori e ti di Mr. Ranton. Eh, ga le sa. Yes sir.
3: E ka le akoro arodajo.
0: E mo se o joro dodo yin.
3: Ari o moto dodo wa o.
0: Moto ton lo koja nbi to gba inu agbara se so do yin lo gbe wa.
3: Ari be ko lo gba.
0: Ari be ko lo gba.
3: Ore mo ti pe yin.
0: Ah, ona owo lo gba.
3: Ore mo ti pe yin.
0: Ona owo lo gba.
3: Le pa fara lo soro.
0: Oya n gbo yin.
3: Ojo ninu ojo yen ni o.
0: Eh.
3: Nespresso la nirole yi.
0: Mm.
4: ọkùnrin bá takú.
0: Mọ́tò
4: àwọn àtàdé àwọn àbókí yẹn ni ló bá takú. Wọ́n fẹ́ pọ̀ sí hold up. Ìkan nínú àwọn ọmọ tó bá ẹ̀ka bọ́ síta ni.
0: Kai.
4: O ní wà láì ẹ fún mi àsùká.
0: Kai.
4: Ẹbú wà àsùká.
0: O ní ẹ fún mi àsùká.
4: Àwọn lẹ́
0: ẹ fún mi àsùká.
4: Eré la pé o, àbá fún ní òsùká. Tó bá sún òsùká.
0: Kai.
4: Gbogbo àwọn ọmọ ẹ́sìpẹ́sì náà bá fọwọ́ bá kọ̀.
0: Náà bá gbé.
4: Náà bá gbé ọkọ̀ lé lórí.
0: Kai.
4: Tó bá gbé ọkọ̀ kúrò lẹ́sìpẹ́sì o. Ìgbà yẹn ni àwọn ọkọ̀ tó bẹ̀rẹ̀ sí rìn.
0: Náà tó ń ráàyè kọjá.
4: Èmi ò rérú ẹ̀ rí.
0: Òun lọ sáfi òsùká, òsù ẹ fún mi òsùká.
4: Mo péjọ ọ̀dá ẹsẹ̀ ọ̀bá wa rekọ́ọ̀dù kíni yìí kẹ ẹyin lóòrè fẹ́ ó
0: kéèké. Ẹ bá ti rekọ́ọ̀dù ẹ̀ fúnra yín ṣe ti ṣe ẹ ní ìdí àti ẹsẹ̀ rekọ́ọ̀dù ẹ ti rekọ́ọ̀dù ẹ̀ náà tẹ́lẹ̀ ẹ ti gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ fún mi àsùká.
2: Mo gbé
0: ẹ̀mí náà gbé fún yín.
2: Ẹ kùn ọkọ.
0: Hello. Ẹ kalẹ̀ o.
5: Láti Gloryland
0: ni
5: o.
0: Láti Gloryland. Ó yá láti Sango. Kí ló ṣẹlẹ̀ gangan?
5: Ó wà tẹ́lẹ̀ ni o. Mo lọ sí Ìwó, wọ́n náà ń sọdún eégún ní Ìwó.
0: Ẹ lọ wo.
5: Bẹ́ẹ̀ ni wọ́n náà ń sọdún eégún. Mo bá débẹ̀. Lẹ́gùn yẹn ló ta lọ sínú pálàsì. Ó lọ bó ṣe dénú pálàsì báyìí ló bá wọnú pálàsì. Ló bá lọ gbára sí bí ọba Ìwó lọ́ bá lọ
0: gbára. Ṣé kìí ṣe eégún Sokoti?
5: Mi ò tiẹ̀ mo rúkú
0: égún
5: yẹn o.
0: Ó ṣàgbàlẹ̀
5: tí wọ́n sàníkà lọ bí ọba àwò báyìí.
0: Kai.
5: Mo wá ní bóyá ká sọ fún yín
0: kí wọ́n bá yín bẹ ọba àwò. Ọ̀dà mo ti gbọ́. Ọ̀rẹ́ mi ni màá lọ bẹ. Ṣé ti gbọ́? Ọlọ́run ṣàánú yín ṣé ti gbọ́?
2: Mo gbé fún yín o. Ẹ kùn ọkọ òkè. Bàbá o, ó gbé màlúù mi tiwo-tiwo. Ọgbà bá mi ni gọ̀gọ̀ bá o.
0: Hello. Ẹ ká alẹ́ sà. Ẹ ṣeun o. Ẹ sọ ẹlẹ́rọ. A gbọ́ yín dáadáa tẹ́ ẹ bá láǹfààní báyà kí ẹ pè wá padà. A gbọ́ yín dáadáa ṣùgbọ́n ẹ já sáré dókè lọ́nà a sì ń padà àbọ̀ ẹ kú kalẹ̀.
6: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
7: Àbà aṣọ́ òkú ò tí ì gbọ́ ni.

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olèṣà láìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: o e tun ku dede wo yi eyin eyan wa nibi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa ni moran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso sebi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpan yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa ni moran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpan yanrin o n sele laarin won ase inu iyawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ku bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore e koko ase eni to ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re mu wa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wipe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa gbara wa niyanju wipe iwo yawo to oba ma wipe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ ta àna sẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 aba mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ níbàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà òsì always guide ni wọ́n ní kọ́ ọ̀gá ìdí ara rẹ̀ ẹ jí ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí pàti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: Abba. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 aba mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 orúkọ ọmọ nìjà ni ọmọ 24/7 aba mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091 60 62 62 53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091 60 62 62 53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.

0: to ja awen to wa nbe. Hello.
1: Hello.
0: Hello kale. Eh, o ti ja, o ti ja. E ja awen lomi. Awon ti ja ku nbe. Hello kale o.
1: Kale.
0: O ko yin be tin pe.
1: Baba Kogi.
0: Baba Kogi. Ta wa lo lo yen. Ha, Baba Kogi ti lo. Oh, boy, so pe baba ku re lolo. Mo a di baba Kogi. Ipe n ja pe awon eyan fe gba ojen 2k. Hello.
1: Hello.
0: E ka le o ko yin be tin pe.
1: Engineer Sunday lati Kaba.
0: Engineer Sunday lati
1: Kaba.
0: Kaba.
1: Kogi se.
0: Oya ta lo lo n te gbo yen.
1: Lere pai mo.
0: Lere pai mo.
1: Ati Abiodun Taiwo.
0: Ati Abiodun Taiwo. E se o pe lere pai mo ni. Ah, on de payi mo ni. Wa, wa bi pa mo wa gbe ta. Eh, gba gangan. Lere payi mo go. E ja lo wa elomi. Hello, e ka le o. O ko yin. Phone yin e o jina a gbo yin dada. Eh eh. Oya. Eh eh, oya. Oh yeah, eh, ta lo lo yen? Kunle Afford. Pelu Yinka Quadri. E farabalẹ si. Mo si dada. Ko Ford kankan. Ko the best. E ja wa lo mi. Hello.
2: Hello.
0: O ko yin be tin pe. Ah, won ti sa lo. Elomi ti wa nbe. Hello.
2: Hello.
0: E ka le.
2: E je ba wa tun play.
0: Ki lo sele? E so pe egbo ni.
2: Ah, egbo tele ni.
0: E ro re egbo, egbo.
2: E ba so tele.
0: E ba so pe egbo, iro ni.
3: Pe ikele ba mi dari ji ni.
4: O ke e be mi ti abu oyin ke ma te to ma gbele. Ki ma fotu mi ri ka to ba wo ra wa.
0: O ti to. Oya, o nu e ti gbohun. Ah, won ti lo. Won ti e to wa sa lo. Won to sa lo. Ah. 08162519991. Hello.
5: Kama ka le sa.
0: E seun o.
5: E ma ku eto.
0: E seun.
5: Oruko temi ni Abimbola Folabi. Bole sati ore.
0: Oya ngbo yin.
5: Ijane mi o. Se n pe ni Golugo.
0: Ki le so?
5: Ijane Golugo.
0: Ijane Golugo.
5: Bel.
0: So ko ni e.
5: Okay.
0: Ale ni keji.
5: Eh,
0: ko ni mi wa da mo boya bullet na lu abeku se. Eh, da mo, da bo. Eh, da mo. Eh, money. E ja wa lo mi, on la wo mo. Hello. 08162519991. 08162519991. Elo mi ti wa nbe.
1: Elo e ka le o.
0: E ka le sa.
1: Oruko mi ni Agbe lati ilu Ilawe.
0: Alagbe abi ki le wi?
1: Agbe, Agbe.
0: Agbe lati Ilawe.
1: Ben.
0: Hmm. Oya ta lo lo yen.
1: To lo yen omo Sanyeri.
0: Ah ah. Sansikati nko. Sanyeri le yin ri eri. A je pe Sanyeri ati Sansikati. Abi wa gbada. O lagbara re yi o. Kini re wa o de wa simple. A je pe ti wo ni e ti wo nu. O de ti gba lara awon ati mele ati mure wa nje jo. Hmm, ati mu wa. To ti gba nbe. Hello, ta lo wa nbe?
6: E ka le o.
0: E ka le sa.
6: E sa.
0: E seun.
6: Sunday lo nbe lati Ilawe Ekiti.
0: Oya, ogbeni Sunday lati Ilawe.
6: Eh.
0: Oya, ki lo sele gangan?
6: Ayo ni.
0: Oya, ta lo lo yen?
6: Ah. Sojo mo ba nke ati ati
0: ati ati tani.
6: Ati baba Eko.
0: Eh ri baba Abadan. Eh ri baba Abadan. O ma banke. Ati baba Abadan. Hello.
7: Hello kale.
0: E seun o.
7: Afa Akib lati Ipinle Edo.
0: Afa Akib lati Ipinle Edo.
7: Bẹ́ẹ̀ ni. Ikan na mo gbọ́ yẹn dada. Akintunde Yusuf to gbọ́ mọ̀ sí Amuda Eko.
0: Hmm, ki le pe?
7: Akintunde Yusuf Amuda Eko.
0: Akintunde Yusuf Amuda Eko.
7: D
0: Ẹ̀hẹ́n, tá a lẹ́yìn kejì.
7: Ìkẹyìn náà mo gbọ́ dáadáa pé
0: ẹ gbọ́ méjèèjì, ẹ sọ pé kan lẹ mọ̀. Ẹ fẹ́ gbé amọ́ra. Àtọ́lá àyà igue. Igue. Ẹ wá fi pé ẹ kú sọ pé kábíyèsí náà mọ̀. Ẹ jẹ́ àwọn ẹlòmí. Hello. Ẹ ká lẹ́sà. O kọ́. Kí lẹ pè é? Tìmílẹ́yìn láti Òkìtì Pupa.
8: Bẹ́ẹ̀ sà.
0: Ok.
8: Akintide Yusuf Amudaiko àti fẹ́ràn mi lọ́wọ́ lọ́wọ́ sọ̀rọ̀.
0: Àti fẹ́ràn mi, kí lẹ pè é?
8: Akintide Yusuf Amudaiko àti fẹ́ràn mi lọ́wọ́.
0: Fẹ́ràn mi àyè lọ́wọ́ àbí kílẹ̀ fẹ́ràn mi.
8: Lọ́wọ́.
0: Ah, ẹ gbà. Ṣé ẹ ti gbọ́? Ẹ gbà. Ẹ jẹ́ àwọn èèyàn bíi méjì sí. Káwọn báyọ̀ méjì yẹn máa gbà á. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
9: Ẹ̀lú ẹ̀ka alẹ́.
0: Yes sir. Ó kọ́ yín rẹ tí ń pè.
9: Ọlá ló ń sọ̀rọ̀ láti ilé.
0: Ọ̀gbẹ́ni Ọláre ó máa gbà á. Abi.
9: Túndé owó
0: oníran.
9: Àti ilé kan Ọlátúnjí.
0: Àti ilé kan. Ọlátúnjí. Ẹ farabalẹ̀ sísà. Tí mo rò pé yìí lè fẹ́ gbà tí mo ti múra lẹ̀ pé ọ́ yá pé account number kí n kàn jù sí yín lókù. Ẹ já àwọn ẹnìkan yòókù. Hello. Hello, ẹ ti wà ń bẹ̀.
10: Hello, ẹ báyìí sọ.
0: Ó kọ yín.
10: Kẹ́hìndé
0: láti bo.
10: Ọ̀kúrẹ́.
0: Ọ́yà ta ló lò yẹn.
10: Akíntúndé Yusuf àti Wàsíù Ìjàdù Adé.
0: Àti Wàsíù Ìjàdù Adé.
10: Bẹ́ẹ̀.
0: Ẹ gbà. Ẹ dẹ̀ fẹ́ kí n mówó ìlọlé. Mo dẹ̀ fẹ́ fún yín o. Mo dẹ̀ fẹ́ fún yín o. Ó dẹ̀ wá símbò. Ẹ mọ tó wá fọ́ọ̀nì bẹ́ẹ̀ ni pé Ọlọ́run àwọn kan mọ ẹyọ kan. Àwọn kan wọ́n gba ẹyọ kan. Wọ́n gba kejì. Àmúdá Èkó ẹ gbà á. Kí ló kọ Àmúdá Èkó? Yusuf Akintunde, yes. Ẹ gbà náà. Ṣùgbọ́n ẹnìkejì ẹ gbà. Àyíkan ní Egwe. Ọlá àyà Egwe. Ẹnìkan ní Sọ́yẹ̀rì. Ẹ̀rì Sọ́skẹ̀t. Yusuf Akintunde àti Ọbátidé Kevin. Àwọn méjèèjì ni. Ẹ já wọn òde lọ́wọ́lọ́wọ́lọ́. Ilé ti yá. Pẹ̀lú ògo Ọlọ́run á tún pàdé lọ́jọ́ mẹ́jọ. Mi ò fi inú ìbànújẹ́. Àdẹ̀kẹ̀dẹ̀ ní bá yín inú ìbànújẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Lórúkọ àwọn tá a jọ wà ń bí. Ọ̀gbẹ́ni Ọláwùmí Hebe àti Ọ̀gbẹ́ni Joseph Nwako. Ká mọ̀ lọlé náà lókù. Bóyá fẹ́ pè mí lẹ́yìn ètò. Nọ́mbà mi rèé. Fún polówó ọjà ni o. Polówó ọjà ni o. Àbẹ́ ẹ fẹ́ pè wá sóde àríyá. MC lóde àríyá. Òkú àgbà ni. Wẹ́dì ni. Bọ́dà àbẹ́ bí a ń ṣe bẹ́ dì. Ẹ lè pè wá yìí. Nọ́mbà mi rèé 08069046714 08069046714. Ọdọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọpẹyẹmí jọ̀ọ́ da òun náà ló kọ tèmi jẹ́ o. Ọdọjọ́ mẹ́jọ. Ire o.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Báwo máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
4: Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: Ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ka tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060460619 07060460419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irúurú sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun oorun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060460619 07060460619. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọgọ́rùn-ún ọdún wọn á lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mi ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ṣẹ́jú tí ìkankan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni ìkankan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 àláfíà ara wo ní gífí abia
6: Oh, no.

0: ẹrù tá gbé wọ̀
1: iná
0: bọ̀ lọ́nà iná bọ̀ iná bọ̀ mo ní iná bọ̀ mo ń gbà lórí ẹ̀mí ẹ̀rù.
1: I'm talking on the spirit of fear.
0: O gbọ́dọ̀ gbà láàyè.
1: You must not accommodate.
0: Dẹ́ sáré díẹ̀.
1: Let me rush a bit.
0: Iṣẹ́ tí ẹ̀mí ẹ̀rù ń ṣe.
1: The works of the spirit of timidity.
0: Iṣẹ́ wo ni ẹ̀mí ẹ̀rù ń ṣe?
1: The characteristics of timidity.
0: Ẹ̀mí ẹ̀rù.
1: The spirit of timidity.
0: Tó wà nínú ayé ènìyàn.
1: That is in the life of man.
0: Tó wà nínú ayé ọkùnrin.
1: Life of man.
0: Tó wà nínú ayé ọmọdé.
1: The life of young ones.
0: Kátó lẹ́jẹ́ ká wèwe Matthew orí kẹsàn-án.
1: Matthew chapter 9.
0: Ẹsẹ̀ kẹrìnlá sí
1: kẹ̀ẹ́dógún. Verse 14.
0: Ẹ jẹ́ ká wò ẹ́ rí mo fẹ́ ká farabalẹ̀ dáadáa.
1: I want us to be patient enough.
0: Mo fẹ́ kó òye ó yé wa dáadáa.
1: I want to broaden our understanding.
0: Ẹ̀mí ẹ̀rù kò dáa.
1: The spirit of timidity is not good.
0: Èṣù ló máa ń ṣe.
1: Devil is behind it.
0: Tó o bá ti gbà láàyè.
1: If you accommodate it.
0: Kò sóhun tí o lè fi ṣe ọ́.
1: It will affect you so much.
0: Kò sóhun tí o lè sọ ẹ́ dà.
1: It will turn you to something else.
0: Ìwọ ni kò múra sí àdúrà.
1: You must be serious in prayer.
0: Ìwọ ni kò múra sí àdúrà.
1: You attach importance to your prayer.
0: Every spirit of setback.
1: Gbogbo ẹ̀mí ìpadà sẹ́yìn.
0: I destroy them by fire in the name of Jesus.
1: Lórúkọ Jésù.
0: Gbogbo ẹ̀mí padà sẹ́yìn.
1: The spirit of retrogression.
0: Gbogbo ẹ̀mí padà sẹ́yìn.
1: The spirit of retrogression.
0: Nínú ayé ẹ̀yìn ọkùnrin yẹn.
1: In the life of you
0: men. Nínú ayé ẹ̀yìn ọ̀dọ́ tí ń gbọ́ mi.
1: The life of you youth.
0: Gbogbo tó ń pè ní ẹ̀mí padà sẹ́yìn.
1: The spirit of retrogression.
0: Ní orúkọ Jésù.
1: In the name of Jesus Christ.
0: Gbìn náà níwájú ẹ.
1: Consume your life.
0: Yẹ́n tẹ̀sí síwájú orí kẹsàn-án ẹsẹ̀ kẹrìnlá.
2: Nígbà náà ni àwọn ọmọ yìí rẹ̀ Jọ̀hánù tọ̀ wá wípé. Ẹ ṣe.
0: Yes.
2: Tí àwa àti àwọn Faransé fi ń gbàwé nígbà gbogbo. Ṣùgbọ́n àwọn ayílẹ̀ kò
0: bá. Ṣùgbọ́n àwọn ẹyà ọgbẹ́wẹ́.
2: Ẹ
0: ti wí fún ọgbẹ́.
2: Àwọn ọmọ ilé ìyàwó hà lè gbàwẹ́. Nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀.
0: Ó bẹ lọ́dọ̀ wọn.
2: Ṣùgbọ́n ọjọ́ ń bọ̀.
0: Yes.
2: Nígbà tí ọgbà ọkọ ìyàwó lọ́wọ́ wọn. Nígbà náà ni wọn yóò gbàwé.
0: Màmá ìyẹn ni pé ọkọ ìyàwó wà lọ́dọ̀ wọn.
1: The groom is with them.
0: Kí ló ń bà ẹlẹ́rù náà?
1: What makes you fear?
0: If you fail yesterday.
1: Tó bá kùnà lánàá.
0: It still mean that you fail all.
1: Dojo túmọ̀ sí pé wà kùnà ní gbogbo ìgbà
0: ni. Àná.
1: Your yesterday.
0: Mi ò rí mú.
1: I didn't make
0: it. Ọ̀la ẹ̀ ń kàn.
1: What about your future? Òun
0: lẹ́nu mi fi mú ìṣẹ́dùn náà.
1: And that is why you fail.
0: A ní gbani àná yẹn, a ní òun fail. Kí ló kọ́ ẹ?
1: Yesterday you fail.
0: Ìyẹn ò sọ bẹ́ẹ̀ olùsí gbogbo nǹkan.
1: That doesn't mean you have missed it all.
0: Ọmọ ìyẹn ò sọ bẹ́ẹ̀.
1: That doesn't connote that.
0: Ẹ̀mí ẹ̀rù.
1: The spirit of fear.
0: Ẹni wọn tó bá ní ẹ̀mí ẹ̀rù.
1: If you possess the spirit of humility, you cannot proclaim Christ.
0: O lè wájú Jésù.
1: You cannot proclaim Christ.
0: Bó bá gbajẹ pásọ̀ tó lẹ́mí ẹ̀rù
1: Verse 17.
0: Ó yàn wọ́n.
1: Choose them.
0: Mama ó fún ọ ní agbára.
1: Give them power.
0: Agbára náà làwa náà nílò.
1: And we need the power today.
0: Agbára làwa náà nílò.
1: They add power to.
0: Ẹ wo 10:17.
1: 10:17.
2: Àwọn àdánì náà sì fi ayọ̀ padà wípé.
0: Yes.
2: Olúwa.
0: Yes.
2: Àwọn ẹbí ẹ̀ṣù tilẹ̀ foríbalẹ̀ fún wa ní orúkọ rẹ̀. Ó wí fún wọn pé èmi rí sátani.
0: Mi dáró ṣubú bí mọ̀nàmọ́ná. Yes.
2: Kíyèsí èmi fún ilé àṣẹ láti jẹ ìjọ àti àkẹ́kẹ́ mọ́lẹ̀.
0: Yes.
2: Àti lọ́nu gbogbo agbára ọ̀tá.
0: Kò sí ohun kan bọ́dún kí òye tí ó pa ọlọ́run lọ ọmọ ọlọ́run ọlọ́run fún ẹ̀. Ọlọ́run fún ara ẹ̀ ló sọ
1: bẹ́ẹ̀.
0: Ẹ jẹ́ ká tètè gbógun ti ẹ̀mí ẹ̀rù.
1: Let's wage war quickly against the spirit of timidity. Wage war against it.
0: Iṣẹ́ tí ẹ̀mí ẹ̀rù ṣe.
1: The works of the spirit of fear.
0: Màmá ẹ̀mí mímọ́ kò lè dúró síbi tí ẹ̀mí ẹ̀rù.
1: Holy spirit cannot abide where the spirit of timidity is.
0: Wọ́n lè jọ gbé papọ̀.
1: They cannot stay together.
0: Màmá dáadáa.
1: Not at all.
0: Kò ṣeé ṣe tà.
1: It is not possible.
0: Kò sí bóyá lè ṣe.
1: There is no way you can do it.
0: Ẹ̀mí ẹ̀rù máa ń jẹ gàba lé ènìyàn.
1: It will dominate the life of man.
0: A jẹ gàba lé ọ.
1: It will dominate your life.
0: Gbogbo tó fẹ́ ṣe ò lè ṣe mọ́.
1: All you want to do you will be unable to do.
0: Olè mi alá àni ẹjọ́ ẹ̀yin ọmọ òun.
1: And that is why many will say my son.
0: Òun lè sọ pé wọn kú ẹ̀rù ló ń bà.
1: It is because he's been scared.
0: Ẹ̀rù ni.
1: It's because he's scared.
0: Òun ló fẹ́ yan gbọ́dọ̀ ṣọ́ra.
1: You must be careful.
0: Mama ìkíyèsí ara tó ní agbára.
1: Very very conscious.
0: Wọ́n máa ń jẹ gàba lé ènìyàn.
1: It dominates the life of man.
0: O wà ní lágbára mọ́.
1: You know how power.
0: Òun ènìyàn gbọ́dọ̀ fi ààyè gba ẹ̀mí ìgboyà.
1: You must accommodate the spirit of boldness.
0: O nílì ìgboyà.
1: You need boldness.
0: Èmi náà nídìí ìgboyà.
1: Myself, I need boldness.
0: So agbára tí a ó fi gba ẹ̀mí ìgboyà yẹn lagbọ́dọ̀ tètè gbére fún.
1: We must ask for it.
0: So ẹ̀mí ìbẹ̀rù.
1: The spirit of timidity.
0: Tètè fi ẹ̀mí ìgboyà síbẹ̀.
1: Use the spirit of boldness.
0: Ibi tí ẹ̀rù wà yẹn.
1: Where the fear is.
0: Ìgboyà wọ bẹ̀.
1: Our boldness enter there.
0: Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi.
1: You my listeners.
0: Ibi tí ẹ̀rù wà yẹn.
1: That place where you have the spirit of fear.
0: Àṣẹmọ́ pa ọ́.
1: I command.
0: Ibi tán fi ẹ̀rù sí yẹn.
1: Where is fear is deposited.
0: Tí ogun ilé fi ẹ̀rù sí
1: yẹn.
0: Tí òkùnkùn fi ẹ̀rù sí yẹn.
1: That you must hide.
0: Mo wí pẹ̀lú àṣẹ olódùmọ̀lẹ̀.
1: I dey pray in
0: the
1: name of the Lord.
0: Ìgboyà wọ bẹ̀.
1: Boldness Aro.
0: Tí ẹ̀rù gbin sínú ayé
1: ẹ̀. Olúwa
0: lé jáde. Ẹ̀mí ẹ̀rù kò fàyẹ̀ lẹ̀. Ẹ̀mí ẹ̀rù fàyẹ̀ lẹ̀. Ẹ̀mí ẹ̀rù fàyẹ̀ lẹ̀. Ẹ̀mí ẹ̀rù fàyẹ̀ lẹ̀.
1: Kò
0: gba ìgboyà.
1: Received the body.
0: Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀.
1: Sọ́ṣálì bì.
0: Ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀.
1: Sọ́ṣálì bì.
0: Àṣẹ ọ̀rọ̀gùn.
1: It is sasso.
0: A máa bẹ̀rẹ̀ ń bí ní ọjọ́ mẹ́jọ.
1: I'm going to start there by next
0: week. Thank you. God bless you.
1: Ẹ ṣe kí ẹ dá lábùkún fún.
3: A dúpẹ́ fún ọ̀rọ̀ iyebíye tí a tún ti. gbọ́ fún ti òní lórí ètò yín ètò wa ọ̀nà orí ọ̀fẹ́ ǹjẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run kò ní fi ẹnikẹ́ni sílẹ̀ nínú wa gbogbo ẹ tí ẹ bá pe bàbá wa nínú olúwa wòlíì olùṣọ́àgùntàn ajíhìnrere àgbáyé ni wọ́n pẹ̀lú bí o alámòye nọ́mbà wọn rèé 08032713962 ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ tí a tún mọ́ pàdé lórí ètò yìí lákọ̀tún àkòrí míì ọlọ́run ọba orí òfin ọlọ́run kò mọ̀ ọba gbogbo wa gbé sọ́jí àní bàbá ló kọ́ tèmi olùjọ́ mẹ́jọ.
4: Life is exciting on Adaba FM.
5: Ẹyọ ìyanra òyìnkun èkìtìkẹtì ẹ̀mí ọmọ ní gọ́rọ́sọ èkìtì olúmọlẹ̀ kẹjì bá wẹrẹ ní wẹlé èkìtì wọ́n fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkìẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́ ra fáànù ni o wọ́n fẹ́ ra deep freezer wọ́n fẹ́ ra washing machine wọ́n fẹ́ ra microwave wọ́n fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co. Ẹyọ abọ̀lú sí díkìẹ̀ ẹyọ wọ́n yóò asan díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti sanwó rẹ̀ dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣó ti yẹ ọbẹ̀ ẹ̀nà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lidanco plaza lajilosun lado èkìtì ẹ̀ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ yára ìrùlé o.
6: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ní gbàgbé.
8: Your Nescafe is not just a drink, it's your

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
2: Life is exciting on Adaba FM.
3: Eko dede akoye. Se la fi ale wa se layo layo mo de bayi. Mo le wa te ti fe ma gbo ale ni. Eti agba wo isegun bile ni to se agba tero fun. Ye ni alaji agba baba la nu. Oni nke so oni nke so mo. Oni ke salu barika baba oro. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́ ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ẹ̀lì bá a fi kọ́ ẹlòmíì. Sunday Akọ̀jí Adélókè ń yẹ̀lẹ́ ń bẹ̀ o. Nọ́mbà ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa jó yín gbọ́ àti wípé gbogbo ń tẹ bá rédè mú ń bẹ̀ kó ṣe láǹfààní. Nọmba yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni Alhaji Àgbà Bàbá Aláàánú 08063 970829. Ṣẹ̀rántí ọmọ ilẹ̀ Badagry kan tọ́ralẹ̀ sí Cemetery níbi tí wọ́n ń sìnkú sí. Lórí bẹ́ẹ̀rì kan tó wà ní Cemetery yìí ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Ní ọba tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹ̀pẹ̀. Tó sì fà á, àwọn ọmọ onílẹ̀ lọ́ta fún wípé wọn ò lobẹ̀ mọ́. Àwọn ẹ̀gán sì ti gbabẹ̀ wọn ò lobẹ̀ mọ́ lóòótọ́. Ṣùgbọ́n àwọn òkú kan ti wà ní ọdún mẹ́wàá ọdún márùndínlógún ogún ọdún tí wọ́n ti sin sí Cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wú gèrókò gbúgbá wú àwọn wúkòkò bàbá aṣáṣun. Ní a bá fi téèpù wọn fún 60x1 kan wọ́n ṣáà talẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rọ̀ Cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ̀n wọ́n pọ́nrọ́ wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó tiwọ́ bọ̀ ni a bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan ó fìlì gbogbo lẹ̀ òkúté ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn. Ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta ọjà gráfò kò ṣe foundation ilẹ̀ kankan ń bẹ̀ o. Ohun tó ṣe ni pé ń fòkúta ó tẹ gbogbo ẹ̀ bọ́nú àwọn sàárè òun ni wọ́n kúkú ni wọ́n ṣe kíni ni wọ́n bá kan kéré orí rẹ̀. Tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ń ta mọ́tò. Ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kọ́ àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀ òun sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ yìí kó láti ìlú Òyìnbó tí wọ́n kò dé pọ̀tù ibẹ̀ ni lọ máa já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé nílẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé salẹ́sà inú rẹ̀ ńgbọ̀n bá ti kọ́kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.

0: kojo nu kodo ise owo awon ara bi ti somo ologo domo lopo ni
1: o ya tete
0: to eni tolorun ko kokoro itusile
1: le lowo
0: alhaji agba baba la no spiritual
1: okunrin dan dan
0: eyi ke iya isan ara
1: o sese bere tabi olojo pipe
0: mi san fe
1: asiri bibo
0: eyanu ebe awon agba
1: baba la nu kaju e
0: eyanu agba
1: ko sentio ye ko ni lowo
0: contractors oloselu
1: o lo fun interview
0: eyanu agba lu koja be
1: awon kan ba di alhaji agba
0: lo
1: tori adi tun ti yo
0: oja re otani
1: o fe gbomojo oyun iju asiri bibo
0: atude asina
1: o ya lodo eni ti alafiran
0: e ma pade baba laanu alhaji agba
1: lojojo wednesday
0: thursday ati friday nilu akure
1: en la fe jo
0: so folo kada pe
1: ile baba laanu
0: ide mango loki ogba lo nlo
1: saturday and sunday
0: le ri baba laanu
1: nina god plaza opposite alafia hotel
0: lo awojo monday and tuesday
1: le ri baba laanu
0: ni bankusa street
1: opposite ile iya bankusa
0: ilu ore
1: telephone
0: 006 397 0829.
2: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀gbọ́n ìlú mẹ́ta péré lẹ̀ tilẹ̀ rí ọ́fíìsì baba laanu alhaji agba yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé alhaji agba baba laanu ńbẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílùú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sílẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n lù àkúrẹ́ ẹbẹ̀rẹ̀ lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ alhaji agba baba laanu dódò lọ́sàn ó sọ lágbára olódùmarè ìlú kejì ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyá bakusa tó wà ládùúgbò bakusa nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀lẹ̀ sì ti rí baba laanu nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo sátidé àtọjọ́ sunday ọjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza nagot plaza nídojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà baba laanu òde nípínlẹ̀ ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ alhaji àwọn òní pa tí ó gbé o ọwọ́ baba laanu fúnra wọn alhaji àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kó yòówù tẹ́ bá fẹ́ bèrè ayé òní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé alhaji àgbà baba laanu lórí nọ́mbà yìí 08063 97 0829 08063 97 0829. Wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàlú. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàlú tí mo ń ṣàlàyé ń parẹ́ ni o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ baba laanu alhaji agba kan ṣe ìyọnú àgbàlú kan ti wà nílẹ̀ fún yín. Tàbá ti ń jí tàbá ń sùn ẹ̀jẹ̀ àmọ́ ìgbàdúrà kọ́lọ́ mọ́jẹ̀ kórí olórí kí wọ́n gbà ṣe wá ṣe. Òdìgbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnú àgbàlú yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tiẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàlú. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín. Ẹni tọ́lọ́mù bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lò ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan lò ó ń kàn ó ń ṣílẹ̀kù. Ẹ̀yọnú ayé ńlórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlú gbà rè. ìdíni tí alájí àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ètò ọ̀hún kí lọ́ọ́ sì dálé lórí àkọlé wo lóye afẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé rè. Ọ̀rọ̀ ẹ̀yọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ńjọ́ tírú ọkọ̀ yìí tọ́ bá l'accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: wúlò fàgbà pé wá sẹ́ǹtì òkò yọba àti ìjòyè ìlú ilẹ̀ gan ìjọba ò tètè fún ọ́n promotion rẹ̀ ó sì ti díò fún ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí ẹ̀yọ́nú àgbàlú ọlọ́njẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn wúlò fẹ́ ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Àwọn akọ pé kí wọ́n fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwò wípé kọ̀yẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829 bó ṣe ń ṣàlàyé nípa ìyọnu àgbàlú fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàlú àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báà mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàlú bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn ọmọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ìmọ̀ ń gbà táyé wa ń di tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbàlú tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàlú lórí ohun gbogbo tẹ bá bá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn lé ní mọ̀jẹ̀ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 970829 Ọlọ́run má jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òkú aláǹdàkùn kò lè dìbì kò lè dìṣù ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófòlì.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Ilé lọ́wọ́.
2: Aláàjì àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dẹ́ndẹ́n.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Mọ́mí sàn fè.
3: Àṣírí bímọ.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú àgbàlú.
3: Oyún ìjú àṣírí bíbọ̀.
2: Àtúndì àṣínà.
3: Ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran.
2: Ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà.
3: Lọ́jọ́jọ́ Wednesday.
2: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
3: Ńlá fẹ́ jọ́ṣùn.
2: Sọ̀fọ́lọ́kadà pé.
3: Ilé bàbá aláàánú.
2: Ìdí mango lókè ọgbà ló ń lọ.
3: Saturday and Sunday.
2: Ẹ lè rí bàbá aláàánú.
3: Nina God Plaza opposite Àlàáfíà Hotel.
2: Ìlú Àwọ̀jọ
3: Monday and Tuesday.
2: Ẹ rí bàbá aláàánú.
3: Ní Bakusa Street
2: opposite ilé ìyá Bakusa.
3: Ìlú Ọ̀rẹ́.
2: Telephone
3: 006 397 0829.
4: gbadun adaba
5: mo n gbadun adaba
4: mo n gbadun adaba
5: mo n gbadun adaba

0: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
2: Oya ẹ máa bọ̀ wá o.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
0: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station lọ́ba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344. Grace 08032474686. Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
3: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
4: Abba aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.

agbogbo lohun o gbo bo ba gbo laye se o le gbo to agura ona ti mo ri loni ona won agbagba nitori won lo ni mi lohun tan pe ni bi mo ba ti dori eto ki ma pe aja ki n gbo kanyin re oyo agboteri yen ogbodo kan ki wo re o se bi eni yo o ti doodi ibuba awon agba ni mo wa yi ni budo awon agba ni bi awon agba omoran to mo yun igbe ninu ikara won ni bi ti won do si mo de ni tewe ade mo bo ni ti aboye ida ka oni ro koko ma bo wale mo ti guwa gege bi ise mi lori eto yin eto wa ile ise radio gbogbo te ti lori ofe lati ma gbo mi tabi ni bi kibi ta tegu eto yi ba ti lori ofe lati ma fe de ele nbe hun ile ki le ti mo ba ti wo ta tegun ba ti gbo hun mi de ile ohun di ile owo ni tori owo koko ni won fi nwogi ọwọ àfin ni wọn fi wò ṣàlọjà ọwọ tèmi ni ká fi wọ mí lónìí aládé orí ọba tó nílé ayé mo ṣèbà mo sì yípa ọtún mo yípa òsì fọba tó joni lọ ní gbogbo ilẹ̀ kílẹ̀ orin ọ̀fẹ́ larigba orin ọ̀fẹ́ ọ̀hún òsì rìn ká níwòyí ètò tá a ṣe kọjá iná là ń pẹ́ bá ní bọ́lọ́hún bá ń bẹ láàyè àtún lórí ọ̀fẹ́ láti padà wá àti wá padà dé lónìí o ẹ kúlẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ gba nọ́mbà yìí lọ́wọ́ kẹ́lẹ́ lórí ọ̀fẹ́ láti lò torí pé yóò wúlò fún yín gbà tá a bá parí ètò 080-3929-2004 nọ́mbà ọ̀hún ẹ mú lọ́wọ́ 080-5586-5799.

0: iwo na gbera dide nle loni ko wa yoju si are agbomola omode babu ni glassi ni igboro lu ado ekiti ikibi to ba gba wo lu ado sopo lo si ologede police station te ba ti di adugbo ologede police station yi e bere ile omode babu ni glassi are agbomola won ju ile odo wa fun yin e le pe mi sori ero ba ni soro yi 080 39 29 20 04 abi 080 55 86 57 97 omode babu ni glass awangoro lu ado ekiti iwo na wa yo sare agbomola lori eyike yi ogun tin dola mu iwo no rere ayo o si dupe niwaju olorun
1: to ko jabo ti lohun je eji alo asiko ye lati ma lo fun toni a lori ofe lati pade lose ti nbo lagbara olorun pelu akotu isele mi leyi to tun je gba ko gbe ah aye to tu akamora atori se leto ori ti wa ode buru roti faroti mi lo ko temi ipade wa bi oyin e ko dede we yi mewo
2: yo adaba fm adaba fm 88.9 akure
3: adaba fm I like it forever.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kòmọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe ẹkan sùn lọ ni.
1: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro afọgẹdẹgẹdẹ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀wò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà.

ojú ò ní tìyín kò ní tì mí níbi ẹwà tẹ ẹgbẹ ti ń gbọ wa àdúrà yín àgbà àwọn tó láyé wọn ò dúró tìyín gbogbo etí tó ń gbọ mi lọmọdé lágbà mo ní mọ́ra gandan ni wọ́n wíran oyin mọ́ra gandan ni wọ́n wíran ayọ̀ àkún aláìtakùn wáìhì bọ́mọ ayé lójú bó bá kanjú kan mú ẹ̀rín làwọn ìrìn wọn ń bú sí gbogbo etí tó ń gbọ́ mi lọ́jọ́ tèní ẹ ò ní sunkún àárọ̀ ẹ ò ní sunkún ọ̀sán ẹ ní sunkún alẹ́ etí yín ò ní di ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ẹlẹ́rọ amí ohun jìnjìn ní ìlàwà tá a gbé ń dún níbi tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa yìí àdàbà ni ó ń pe bí àdàbà 88.9 FM ní ìlàwà tá a gbé ń dún ó ṣe ẹ̀yin èèyàn wa ẹ kú ọ̀dọ̀ ọ̀run mójú ẹ sì kó àfọmọ́nìyàn ṣe àparí yẹn ní lajẹ́ àjàlámọ̀ wa lùgbò òrìṣà èso ọ̀dọ̀ àwọn onílù.

ń bá lóore lọ́wọ́ ẹ má mú ṣàgbọ́n lóore ọ̀pẹ nìkan ló lóore òwúrọ̀ òòsà tí ń fúnni lájìbùnà eléyìí tí ń kọ́lé àgbé fúnni náà ní ń fúnni lépo rere tá a fi ń jẹsú ẹni tó bá lóore lọ́wọ́ ó yẹ kó mọ̀ pé ọ̀pẹ nìkan ló lóore òwúrọ̀

ọmọ bíbí òkè mẹ̀sí eléyìí tó fi àkúrẹ́ olóyè mẹ́kùn sí gbogbo alàgbà adétúnjì bello àwọn yẹn wọ́n ti darapọ̀ mọ́ mi lórí ètò ẹ ǹlẹ́ ń bẹ̀ hun noa ogebu sembella o se ọmọ bíbí ilẹ̀ olùjẹ́ ò jẹ́ fọ̀ní ìkàrẹ́ àkókò ló fi ṣebùgbé bàbá ni a máa dúpẹ́ lọ́wọ́ olóore àdá àdúpẹ́ tán ni o náà ògebu sembella ó ṣe dáadáa ọmọọba dansaki ìyẹn ẹ̀gbọ́n mi noa adébáyọ̀ òjò sileto láti ilẹ̀ amẹ́ríkà ogundayọ̀mí akínwọlé ilé ayé ojú òní tì ọ́ ọmọ bíbí ilẹ̀ olùjẹ́ ò jẹ́ fọ́ni ọ̀rẹ́ mi láti kékeré wá nìyẹn

0: alagba adetunji melo
1: ilu mo palo ayede ade ilu mo palo
0: o ti je kan mo pe odun 1985 lo jade
1: aleko talo barika lo
0: alagba adetunji melo o fa mi sirin
1: aleko talo barika lo
0: ohun to mu awon orin ijade
1: ibeyin adiye
0: ote po nle alagba ole fuji ngba na
1: ki a lo ma fo o ti da mi loju
0: looto eyi ti n be laarin kebe pelu alaji agba iye wa nbe won jo n bara won fa
1: oro tabi sugbon o se ayo se de ya omo ni
0: eyi to n be laarin talaso pelu alaji agba won jo n bara won fa wẹrẹwẹrẹwẹrẹ labele
1: awo eje rori
0: o tilẹ̀ jẹ́ pé talaso òun ya gbọ́n ó ya mu ó ronú ara rẹ̀ pé a odò tó bá gbàgbé orísun rẹ̀ ó máa lè gbẹ̀ ó fi rìvásì sí. kí ló bá gbogbo ẹ̀ gan kí ló tiẹ̀ bá wá.

0: nígbà tí dọ̀kí lòun lọ igbó ọ̀dájú. Sàdédé la tún rí sísà ọba tó gbàwò orin tiẹ̀ jáde. Olóyè ẹ̀gbọ́n tó ń lọ ilé tó ń lọ́gbọ́n ọ̀dájú Ìbàdàn làwọn wà àwọn òlọ́bì kan tiwọn. A já sí pé arílẹ̀yàn káni ọfà yìí bá pa lọ́gán náà lọ́hùn-ún. Irú kí leléyìí lẹ́dùnmọ́ rẹ̀ làwọn kan bá ń pè é easy. Arílẹ̀yàn ká ibi tó ti mú nǹkan yìí ó mọ̀ lágbára púpọ̀. Bàrímà ni ẹ wá gbọ́. Ẹ kí ló wá bá gbogbo eléyìí wá kí ló fa easy sàwàbà pẹ̀lú Aláàjì Àgbà kí ló fà wọ́pọ̀. Ṣé ẹ gbàgbé àyànṣọlá igi jẹ́gẹ́dẹ́? Ó nílò fún barista. Nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin òun àti barista kí ló yẹ kó fàjà. Nígbà tí bàrí lòun fẹ́ gba Ọyádolú padà bàbá Ọyádolú nísàlẹ̀ Èkó. Ó nílò fún bàrí gẹ́gẹ́ náà lọ́hùn. Ó lòun fẹ́ gbà padà nígbà bàrí rí bàbá Ọyádolú ìrí tó rí inú rẹ̀ òdùn. Ó ní kóun ó gbà padà ìyẹn igi jẹ́gẹ́dẹ́ bá sọ pé òun tóun ti di olórí àwọn onílù sóhun tó wá bá padà di gbákejì àwọn onílù ni. Àbí tí wo ló gbọ́dọ̀ bá òun gbọ́ eléyìí. Nígbà tí gbogbo wọn ya kó lẹ́yìn yín lọ́jọ́ yẹn òun igi jẹ́gẹ́dẹ́ yìí ló ń bẹ̀rẹ̀ sí káàkiri òkè òkun tó ń káàkiri inú Ìbàdàn gbogbo. Òun wá àwọn olórin lọ́kọ́lọ́kọ́ òjọ̀ kan. Ó ti wá ṣàlàyé tó báyìí ní ìsìn ẹ tó wá lẹ́ fẹ́ gba bàbá Ọyádolú padà. Ní gbogbo ìgbà tí igi jẹ́gẹ́dẹ́ tó fi jẹ́ lórí onílù bàrí kúkú ṣe dáadáa náà fún. Ó ṣe jẹ́ òtí ẹ̀ fún nítorí óríà ó ra tírí ó fa ìfúngbà náà. Ó máa fi sọ̀rùn àjìjà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà tó wá di wípé ẹni bá ṣẹ̀ ìwọ náà wá búra tíwọ náà ò bá ṣẹ̀ mí rí. Bẹ́yàn bá ṣẹ̀ tó bá bẹ̀ ẹ́ já dáríjì. Ọba ló dáríjì wẹ́ẹ̀. Ọba lè máa lọ tó bá lò dáríjì nítorí pé ìwọ náà wá búra wá búra. Ìwọ náà wá búra wá búra wá ṣe pé ìwọ ò bá ṣẹ̀ mí rí. Musiliu Ọ̀jẹ́láwọ̀. Ẹǹlẹ́ ń bẹ̀ wọn. Ókè. Ẹ wá gbọ́. Ẹ wá gbọ́. Isi Sawaba. Ó gbọ́ pé igi jẹ́gẹ́dẹ́ pẹ̀lú Ìfújì Exponent wọ́n jọ ń bára wọn fà. Isi Sawaba sì ti kúrò lẹ́kọ̀ọ́ ó ti bínú kúrò lọ́dọ̀ Bàrí.
1: Gbogbo ọmọ lè
0: sábà. Ó ti bínú kúrò lọ́dọ̀ Bàrí. Ẹ̀rẹ́ Adétúnjí Bello. Mo fa Adétúnjí Bello sẹ́rìn ní alálẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni. Ok. Àrẹ̀sà Jẹ̀gí Ogun ti lálọ̀. Ọmọ bọ́ọ̀lù Ogunpo eléyìí ti yọmọdẹ́lá. Ọ̀kan ló fún mi ń kẹ̀tẹ́rọ̀ fọ́ ọ̀kan ló fún mi lé ìtọ́gòdògbò rẹ mọ́.

0: bọ́. Eré ni àwàdà ni.
1: Irú rẹ̀ ni wọ́n tú lórí.
0: Ọ̀rọ̀ wọn àti sísàwábà, ọ̀rọ̀ wọn dàbẹ̀ ni pé fẹ́ máa jọra, ṣùgbọ́n sísàwábà òwú bẹ̀ yẹn wò. Ó di pé ọ̀rọ̀ wọn fẹ́ máa jọra lóòótọ́ wá ní kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: Ọmọ kékèké agbẹ́rù
0: rẹ̀. Ó gba ìlú Èkó lọ, ó lọ rè é balẹ̀ Fuji Exponete.
1: Àgbàlagbà.
0: Ó bá Dọ̀kí, ó béèrè lọ́wọ́ Dọ̀kí pé kí ló lè ṣẹlẹ̀ láàrin òun àti igi jẹ́gẹ́dẹ́.
1: Tọ̀dọ̀tọ̀dọ̀
0: ni. Òun sì fẹ́ kí wọ́n jọ parí ẹ̀, inú tiẹ̀ ti bí Dọ̀kí, ó ti bínú tápátá. Ó lóun ò ní nǹkan kan bá igi jẹ́gẹ́dẹ́, òun ò ní nǹkan kan bá sí mọ́. Irú kí leléyìí Elédùmarè. Gbogbo bí Easy bó ṣe ń bẹ̀ tó ń tẹ̀síwájú nínú ẹ̀bẹ̀. Alájì àgbà bínú tán, ó ní olóhùn lóhùn ní ìdè èèyàn mọ́, ó tún sọ pé kinní. Tí wọ́n bá ń fẹ́ tiẹ̀ tó wáyé kó wù ọ́ láti pé kó máa bọ́ òlùlù lọ náà nìyẹn. Ọlọ́run ló wá mọ àgbékalẹ̀ bí Bàrí ṣe gbé kalẹ̀ náà tó bẹ̀ tó bí ṣàwábà tó bínú. Tó bínú, òun bá bínú kúrò lé Dọ̀kí. Ó bínú kúrò lé Dọ̀kí, ó padà sí Ìbàdàn. Ó padà sí Ìbàdàn lẹ́.

ajeyiti wọn gbọ́ ajeyiti wọn ò gbọ́ ajeyiti tó ṣẹlẹ̀ ajeyiti ò ṣẹlẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní gbéra wọn bẹ̀rẹ̀ sí ní fún barista lọ́wọ́ wọn bẹ̀rẹ̀ sí ní fún dọ̀kí lọ́wọ́ wọn rí pé dájúdájú wọn dá àárín òun àti ìṣiṣẹ́ wa bá wọn dàrú tó pátáǹgbà náà nígbà rí bámu àwọn studio tó ń gbà wá wọ studio tó á tafa. Ó ti kọ́kọ́ gbọ́fà kalẹ̀ nínú destiny. Ó ti gbọ́fà kalẹ̀ nínú destiny. Ìyẹn lọ bẹ́ẹ̀ ẹni tó bá máa mú tiẹ̀ á mú tiẹ̀ ń bẹ̀. Fertilizer náà ń kọ́. Eléyìí náà ń kọ́ superiority.

0: Bonjour. Nígbà tí àdmíràn tó jáde ságbo fàájì. Ẹ mọ̀ pé àwọn orin yẹn tó jẹ́ pé ó kálé ó jálé jákó. Òun ni kí ni mo kọ sókè yìí. Níbẹ̀ ni iná rẹ̀ ti bẹ̀ sí ra àwọn èèyàn lára lọ́jọ́ náà lọ́hùn pé àtúnlélẹ́yìí. Àwọn kọ́kọ́ fẹ́ bá sì mú pé àbí Sunny Ade ni. Àwọn kan ní ra ìfarabalẹ̀ ẹgbọ́ dáadáa. Sunny kọ́ leléyìí. O ṣe.
1: Lábẹ́ omi yan.
0: O ṣe.
1: Lábẹ́ omi yan.
0: Fẹ́lẹ́ Adébáyọ̀.

Agbára Délé Abiodun. Agbára ni alákọ̀ni. Ó ti ń sakọ látọjọ́ tó ti pẹ́ wá. Ó sakọ títí wọ inú ohùn ni. A máa ségédé hùn. Ẹyẹ wo ìmúra Agbára Délé Abiodun lọ́jọ́ náà lọ́hùn. Nígbà tó bá wọ ṣòkòtò báàgì rẹ̀ lọ́jọ́ náà. Gẹ́tọ̀ ṣòkòtò yìí gan a máa lágbára a máa bo bàtà mọ́lẹ̀ ń gbà yẹn ni. Àwọn tó wá tún ní àwọn atẹ kan eléyìí tó tún máa ń dé sí nígbà náà tí ó tẹ̀sẹ́gbẹ́ kan. Àkọ́pọ̀ tẹ́ ẹ mọ̀ pé ó kàwé. Agbára Délé Abiodun kàwé School of Music ló lọ ní Ghana. Ok, Ọ̀tárù Mẹ́kò, ẹ bá ń tọ́jú yèyé oge látọ̀bà àkókò. Bùnmi Ọláṣọ̀tọ̀ ní kàrẹ́ àkókò.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dún bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
1: Bazo ọlọ́mọ jaro bo àìsàn.
2: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Babakerewa aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kàn sí mi
3: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.
4: Kí là mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ ọlọ́mọ ọkùnrin. Mo fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
3: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777. Egunjẹ egun òṣàjọ òṣà ògùn tèmi ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọn a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni 50 ọdún ni ẹni 60 ọdún ni ẹni torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa àgbò rẹ ò lè kàn bí àgbò àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
3: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà. Bí ọmọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777 08164122777. Nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tí o bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ má fi dẹ́gunlá. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iyẹ ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò da. Kàn sí mi
3: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kàn sí mi. Phone number mi 08164122777 08164122777 àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé ká.

0: Oluwawa, mo pàṣẹ. Ọlọ́run ó gbẹ̀sà. Ọlọ́run ó jà fún mi. Ọlọ́run ó jà fún mi. Ọlọ́run ó jà fún mi. Ọlọ́run ó jà fún mi. In the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà. Ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà bẹ́yẹn wọlé.
1: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdá mẹ́wàá pé ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn mo sanwó March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láṣìá yẹn Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹ̀yàn gbé. So gbogbo bí o ṣe ń san ìdá mẹ́wàá Ọlọ́run ń da padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀rí mi nìyẹn.
2: Ẹ̀kẹ́ hallelujah. Ṣẹ́ri ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù.

0: Praise the Lord. Orúkọ mi ni Àrẹ̀mú Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe testing. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, máa tó padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn, mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So nígbà tí wọ́n á ń gbọ́ program bàbá, wọ́n á sọ pé àwọn la à expect lórí òkè nínú program tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ti kọjá nìyẹn. Mo á dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wọ́n á fọkàn sí pé báwọn sọ pé credit alert ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sáà ṣáàgà ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tiẹ̀ lò mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ sọ fẹ́ tó pè pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsìn ni pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mi náà mo ní mo lè lọ wóródù mo sáré lọ ìwóródù nìyẹn eré mo pé bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android le.
0: Mo ti dáyé pé ká sí lóore tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dáyé. Bẹ̀ẹ̀bẹ̀ orí òkè lánàá. Bọ̀dọ̀ bẹ́ẹ̀ pàánù ẹ̀ tí ó sùn yìí heavy gan.
2: Àjọjì àmẹ́tí ní sọ́ọ̀tì so heavy.
1: Ìnáwó ẹ̀sọ́kè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen! Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ didi.

0: ọwọ́ rẹ tẹ.
1: Ẹlòmídẹ́n sọnulé.
0: Ọ̀rọ̀
1: ni wòlíì ń sọ.
0: Ó
1: dàbí pé mo nílò ìyanu.
0: Ọ̀gá
1: dìde lẹ̀.
0: Gbàdúrà
1: àkọ́kọ́.
0: Nínú
1: kòtò táyé jù mí
0: sí.
1: Tí ìyanu òfin kàn mí
0: lẹ́nu.
1: Mo jáde
0: mọ́.
1: Nínú kòtò
0: àwọn àgbà. Ìpé
1: mi jáde.
0: Pàṣẹ,
1: ìpín àti ìṣẹ̀dá rẹ̀
0: níbi
1: wọ́n tì mọ́ kó jáde lọ́wọ́jú lọ ẹ̀. Sọ pé sẹ́kẹsẹkẹ mọ́rí ìyípadà já lára mi. Sẹ́kẹsẹkẹ bákan náà. Oh my God. From January to December. Nothing to show.
0: Ẹyin
1: sẹ́kẹsẹ kò sí ìyípadà. Sẹ́kẹsẹkẹ kò sí ìyípadà. Jésù Olúwa,
0: fo
1: sókè lẹ́ẹ̀kan,
0: wàá
1: máa gbàdúrà.
0: Ayé
1: mi jáde ní yàrá kò sẹ́rí. Nínú yàrá kò
0: sẹ́rí.
1: Tí ayé gbé mi
0: wá.
1: Mo jáde. By fire. By
0: force.
1: Ọlọ́run Israẹli o.
0: Ẹgbẹ́
1: ayé mi jáde.
0: Nínú
1: yàrá kò sẹ́rí. Ìpè mi jáde. Ayé mi jáde.
0: Ìyá
1: ìyá bá yẹ kó
0: ṣe ìrẹ̀lẹ̀
1: lọ́wọ́ sọ. Gbé ọwọ́ ẹ
0: sókè.
1: Láàrin 24 hours.
0: We did the next 24 hours.
1: Sàmílá o.
0: With the largest 7.
1: Àtúwẹ́lẹ̀.
0: Ẹ má yà deliver.
1: Ẹni tó lòun ò ní jó rọ́nà
0: lọ. That one has said no way for you.
1: Ẹ̀mí ẹ̀ kó lọ.
0: Ẹ má yà láì gbọ́ pẹ̀lú.
1: Ibi tí òjò bá ti bá ọjọ́.
0: Anywhere the rain means today.
1: Tí iná bá ti wọbẹ̀.
0: Anywhere there's fire.
1: A dẹ̀ parí iṣẹ́.
0: The rain will finish.
1: Ibi tí àṣẹ ẹnu mi yìí.
0: Where this my authorization. Tó
1: bá ogun ayé rẹ.
0: Meet the bad doctor life.
1: Ibẹ̀ ni kò pa.
0: Ẹ má yà.
1: Ibẹ̀ ni kò pa
0: síbẹ̀.
1: Ibẹ̀ ni kò pa
0: síbẹ̀.
1: Ibẹ̀ ni kò pa
0: síbẹ̀.
1: Ìdí tọ́lọ́run fi gbọ́dọ̀ sí ọdún láyé.
0: The reason why God must perform miracle for your life.
1: Number one.
0: Àkọ́kọ́.
1: Láti jẹ́ kí ìtìjú mọ̀ pé kò lágbára lórí.
0: To let shame know that the Lord has power over you.
1: Ọlọ́run a máa fún ìtìjú lágbára.
0: God will can allow shame.
1: Oh my God. Tàgádà bó ṣe dé pé kó ṣe tiẹ̀ tán.
0: To do his own worst.
1: Tó bá ti wá ṣe tó lè ṣe.
0: Àwọn ṣẹ́bà finish it
1: o. Àwọn finish it.
0: God do not finish that shame.
1: Gbogbo ìtìjú ayé rẹ̀.
0: Finish it with your life.
1: A finish it. Sọ pé ìtìjú ò lágbára.
0: Ìtìjú ò lágbára ṣé máa
1: ń lọ. Ọlọ́mọ ń ṣe ìyanu.
0: God performs miracle.
1: Kí ẹkún lè mọ̀.
0: So that weeping will not.
1: Pé òun ò ní gbogbo ọjọ́.
0: That does not have all the days.
1: Ẹbí ẹkún bá pẹ́ di alẹ́.
0: Then weeping that is the night.
1: Ayọ̀ ń bọ̀ ní
0: òwúrọ̀. So
1: so ibi tó ń sun ẹkún dé.
0: The level you work up to.
1: Tí òyìn fi dọ́dọ̀ rẹ̀.
0: Because
1: he
0: heard
1: the voice.
0: O
1: tún sọ kún mọ̀. Mẹ̀lígà dábà lí rata dàbí àdùnúyà sẹ̀dá èdèdè pẹ̀lú àdá láti òní lọ ẹ̀rí ojoojúmọ́ kó máa ṣẹlẹ̀ sí i. Ẹ̀rí ojú kò rojú. Ẹ̀rí ojú kò rojú. Ẹ̀rí ojú kò rojú. Ẹnikẹ́ni tó bá ń sunkún. Ẹ bá mi àná
0: fìfún.
1: Pé there is a miracle. That stop weeping.
0: Tó máa ń da ìkúndé.
1: Wọ́n pè ní ìyanu. Now now. Ìyanu ní ìsinmi
0: ìsin.
1: Ibi tá a ti ń bẹ̀rẹ̀ lẹ́nìí nìyẹn. Àyá Gàbíàsà. Bẹ́ẹ̀ ni pé lójú kan náà. Ẹsẹ̀ ọmọkùnrin yẹn mọ̀kú. Ó dẹ̀bẹ̀rẹ̀ sí rìn. Ó ń sáré. Ó wọnú tẹ́ǹpì. Ọwọ́ ìyanu ló ń bẹ lára mi lọ́wọ́
0: yìí.
1: Lónìí kí sọ̀la. Kó wọ ara tiẹ̀. Eke
0: jadis.
1: Àwọn alágbára wo ló ń dí ìyanu mi lọ́wọ́?
0: Any strong man blocking my miracle.
1: Ẹ jáde láyé.
0: Die.
1: Balógun Pasia.
0: That prince of Pasia.
1: Ó fẹ́ sọ Daniel Dalai mọ̀ sí.
0: Wanted to make Daniel incompetent.
1: Daniel ti gbàdúrà.
0: Daniel has prayed already.
1: Ó ń retí ẹ̀rí.
0: Expecting testimony.
1: Ìwọ́ dẹ̀ lọ di ẹ̀rí
0: ẹ̀mí. Remember and block it.
1: Ẹ̀dẹ̀ lọ di ìyanu ọmọ ọlọ́mọ.
0: Ó
1: didi wòlíì.
0: The whole problem.
1: Wọ́n sì di ìyanu ẹ̀mú. Àìmọye ẹni tí ń gbọ́ mi báyìí.
0: So many are hearing me now.
1: Gbogbo àdúrà tó ti gbà lórí program.
0: Every prayer you have prayed on this program.
1: Ẹ̀mí kan ló dì mú.
0: A spirit is holding onto
1: me. Àlá ló di tẹlòmíì.
0: Some people is dream that hold on to
1: me. Ẹ̀mí ìbínú ló di tẹlòmíì.
0: A spirit of anger hold on to me.
1: Ìjà ọkọ àti ìyàwó.
0: The quality of God and
1: wife. Ó ń di ẹ̀rí bò mí.
0: Ṣùgbọ́n
1: bí Olúwa ṣe ń bẹ̀.
0: Whatever
1: he does,
0: this
1: morning.
2: Ọ̀rọ̀ yìí ti jẹ́ didi.